0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ojúmọ́ ìròyìn kùtù àìrè láti lè ṣe rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlànà mọ̀kìlá tí ń gbóhùn sáfẹ́fẹ́ Patience Olúṣẹ́gun ni oníròyìn ṣáájú ẹgbẹ́ kókó oníròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ iná ti gbé ìgbésẹ̀ láti tako àwọn tó ń wa ohun àlùmọ́nì ilẹ̀ lọ́nà àìtọ́. Ilégùnmọ̀ aṣòfin sọ pé kí wọ́n mú òpin dé bá bí wọ́n ṣe ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹgbẹ́gun Boko Haram tó ti yí ọkàn padà. Àjọ INEC ló sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò tí ṣètò ìforúkọsílẹ̀ láǹfààní ẹ̀ ti yọ́lẹ̀ lórí ẹ̀rọ ayélujára.
2: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
1: Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ pé ìjọba òun ló máa rí pé gbogbo àwọn ìṣàtúnṣe tó ń lọ lọ́wọ́ nílùú Abuja ló máa ṣe irú àwọn àkànṣe iṣẹ́ ìṣàtúnṣe wọ̀nyí sí àwọn ìpínlẹ̀ tí ń bẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ló sọ léèdì mọ̀ nígbà tí wọ́n ṣiṣẹ́ lójú pópónà kan léyìí tí wọ́n ṣe sí ìlú Abuja. Tinubu tí ààrẹ ìlẹ́gbẹ̀mọ̀ aṣòfin ilẹ̀ Gọ́síìlú Àpábí ṣojú fún níbi ètò òun ló sọ pé àwọn àkànṣe iṣẹ́ àti ṣíṣe àwọn ojú pópónà tí ìṣèjọba Bọ́lá ààrẹ Bọ́lá Ahmed ń ṣe ló ṣe àfihàn yìí pé lítòótọ́ ló ṣe tán láti mú àyípadà rere dé bá ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe àpèjúwe ọ̀nà yìí àti àwọn míì tí wọ́n ṣe sílùú Àbújá gẹ́gẹ́ bí èyí tó jẹ́ mérírí tó sì ní àwọn iṣẹ́ wọ̀nyí ló ń tẹ̀síwájú. A jẹ́ kí àdínkù òde bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ láàrin ìgboro bákan náà ló tún máa pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn ará ìlú. Ìjọba àpapọ̀ ló ti ń gbéná wojú àwọn tó ń wa ohun àlùmọ́nì ilẹ̀ yìí ní ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀sun tí ọwọ́ sì ti tẹ àwọn afurasí méjì. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ tí ń sọ̀rọ̀ ohun àlùmọ́nì ilẹ̀ yìí pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò ni wọ́n lọ sí ilẹ̀kí Ìjèṣà ní pópónà Ilé-Ifẹ̀ sí Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀sun tí ọwọ́ ti tẹ àwọn afurasí méjì yìí. Wọ́n ní àwọn kan tó ń wa ohun àlùmọ́nì ilẹ̀ yìí ni wọ́n fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n ọwọ́ tẹ méjì nínú wọn. Wọ́n ní iṣẹ́ tí wọ́n ṣe yìí ló ń tẹ̀síwájú láti rí pé gbogbo àwọn tó ń kó ohun àlùmọ́nì orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìtọ́ ni ọwọ́ máa tẹ pátá. Ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti pe ìjọba àpapọ̀ láti mú ìdádúró dé bá ètò kan tí wọ́n gbé kalẹ̀ níbi tí wọ́n ti ń náwó ìrànlọ́wọ́ àti ètò ìfojúure wo ni fáwọn ọmọ ẹgbẹ́gun Boko Haram tó bá ti yí ọkàn padà. Sẹ́nẹ́tọ̀ Abdulaziz Yar'Adua láti ìpínlẹ̀ Nasarawa ló gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lórí bó ṣe sọ pé bí wọ́n ṣe ń jí àwọn ajagun fẹ̀yìntì ilẹ̀ yìí gbé ló jẹ́ èyí tó ń kọni lóminú. Ìdí nìyí tí wọ́n fi gbérú ìgbésẹ̀ yìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin wá pàṣẹ fún ìgbìmọ̀ tí ń rí sí ọ̀rọ̀ ètò ààbò láti rí pé wọ́n mójútó ọ̀rọ̀ àwọn àjọ aláàbò láti lè rí pé ètò ààbò tó péye wà fún àwọn ajagun fẹ̀yìntì ní ilẹ̀ yìí. Àwọn aṣòfin ọ̀hún wá sọ pé wọ́n máa rán ìgbìmọ̀ kan léyìí tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin Gọ́síìlú Àpábíyọ̀ máa darí láti lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe pàdé papọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí. Ìròyìn kùtù àìlóúnjẹ sí etí ìgbọ́yín láti lè ṣe rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ tá à ń gbóhùn sáfẹ́fẹ́ láti ìlànà mọ̀kí tá a bá ti wá paradé. Ẹ máa gbọ́ bí àjọ INEC sọ pé ààyè ti ṣí sílẹ̀ bẹ̀rẹ̀ láti òní fún àwọn ènìyàn láti forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹ má yìí kó bẹ́ẹ̀.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: E ka opada fun ekunrere alaye lori awon iroyin wa. A nbe lori era lujara wa www.adaba88.9.fm. Ajo INEC ni won so pe be lati oni awon ti ko ti se iforukosile pelu ajo ohun lo ma ni anfani lati lo sori era ilujara lori e so pe ni portal INEC lati lo fi oruko won sile gege bi bo se je pe igba kokko re o ti won ma se iforukosile lati le gba card idibo pelu ajo INEC en to je adari ajo INEC ni ipinle Nasarawa Muhammad Abubakar Siddiq lo se ikede yi ni ori ero ayelujara ajo INEC lori bo se pe iforukosile pelu ajo ohun lo tesiwayo to si ni awon eniyan ti lanfani lati ma se be lori ero ayelujara oni awon eniyan won ko ni si kalo kabo lori an forukosile lori ero ayelujara ajo INEC lati le pe awon na lanfani lati dibo nigbati asiko idibo gba to Ajo NNP sọ pé àdínkù ti dé bá iye owó tí wọ́n ná sí ọ̀rọ̀ ìpèsè epo rọ̀bì àti gáàsì ẹni tí ó jẹ́ adarí àjọ NNP sì báyọ̀ ojúlari ló sọ lóòdì mọ̀ nígbà tí ó ń ṣàgbékalẹ̀ ibi tí wọ́n bá ṣe dé láàrin ọdún kan nílùú Abuja ojúlari sọ pé bí àdínkù ṣe dé bá iye tí wọ́n ná sí ìpèsè epo rọ̀bì àti gáàsì ló já sí pé iye tí wọ́n pa wọlé sápò ìjọba ni àdínkù ti dé bá Àjọ tí mo gbé tó ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè sọ pé mẹ́rin nínú àwọn lọ́gàálọ́gàá nínú àjọ ọlọ́pàá ilẹ̀ yìí ni wọ́n ti lé kúrò lẹ́nu iṣẹ́ àwọn mọ́kànléníọgbọ̀n ni wọ́n já ìwé gbélé-jẹ́ fún tó sì jẹ́ pé àwọn wọ̀nyí ni wọ́n wọ àwọn ìwà kan tí ó kù díẹ̀ káàtó káàkiri àjọ ọlọ́pàá ti ń bẹ ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní lẹ́yìn ìpàdé wọn tó wáyé nílùú Abuja ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún wọ́n ní àwọn ọlọ́pàá mẹ́rin tí wọ́n lé kúrò lẹ́nu iṣẹ́ ni wọ́n wu ìwà tí kò tọ́nà àti ìwà tí kò jọ ti ọmọlúàbí lẹ́nu iṣẹ́ àjọ ọ̀hún tó wá sọ pé kí wọ́n fi ìyà tó tọ́ jẹ àwọn mẹ́rin yìí lẹ́yìn tí wọ́n lé wọn kúrò lẹ́nu iṣẹ́ tán kí ìrìn kùtù àìkó tó wá sí ìparí kókó inú ẹ̀rí lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ ló ti lọ síbi tí àwọn ohun àlùmọ́nì ilẹ̀ yìí wà tí ọwọ́ sì tẹ àwọn afurasí méjì tí wọ́n ń wa ohun àlùmọ́nì ilẹ̀ yìí lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀sùn ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti ń pe ìjọba àpapọ̀ láti mú ìdádúró dé bá ètò ìfojúure owó ni tí wọ́n ṣe fún àwọn ọmọgbẹ́gun boko haram tó sọ pé wọ́n ti yí ọkàn padà àjọ INEC ló sọ pé bẹ̀rẹ̀ láti òní ní àwọn ènìyàn ti láǹfààní láti lọ sórí ẹ̀rọ ayélujára àjọ INEC láti lọ ṣe ètò ìforúkọsílẹ̀ pẹ̀lú wọn. Ìròyìn ní kùtù àìkojú báyìí lọ Adéyẹmí Lawal ní olóòtú ìròyìn Patience Olúṣẹ́gun ló kà sí ti gbọ́yìn ẹ̀kọ́ ojúmọ́.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dùndú létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà.

láàárọ̀ yìí o ibà bá ti ṣọdún káláwá ibẹ̀ là ti ṣọdún múláwá bí ọdún bá ti ń dun bí àsìkò bá sì ti ń dun ó yẹ ká tún jọ máa síra wa nídè tí àlá rírọ gbogbo ẹyin ọ̀dọ́ kẹ súnmọ́ mi lónìí kẹ gbọ́ ẹ̀ lọ́rọ̀ tòní o bàbá mi ló pa lówe ọ̀rọ̀ fún mi pé jẹ kékeré ìyà kó má ba jẹ ní ńlá àdífá fún agúnyán rébété tí wọ́n ní kó fi ọ̀wọ́ ẹṣu kan bọrí aya rẹ̀ tó ní bí báwo lòun ó ti ṣe ṣe nítorí náà ẹ jẹ́ ká gbọ́ ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ bí wọ́n bá rán níléèwé dákunjọ fojú sí ẹ̀kọ́ rẹ o ẹ̀kọ́ ní sọ ní di gíga o àìlẹ́kọ̀ọ́ lórí kì í jẹ́ kéèyàn ò ríbi lọ o ìjọ ọ̀pọ̀ bá ṣí sílẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rántí rẹ ààbò ẹ̀kọ́ ò sì yí ọmọ ènìyàn bó ọjọ́kùnrin bó ọjọ́bìnrin bíṣẹ́ wọn bá sì ní kó o kọ́ ṣé ni kó o farabalẹ̀ kó o kọ́ iṣẹ́ náà lákọyanjú o torí pé béèyàn bá kọ́ṣẹ́ tí ò bá gba yọ̀ǹda tí ò gba ìwé ẹ̀rí rẹ̀ kó dá lójú ṣáká bí ẹni pé kò ṣe nǹkan kan náà ni èmi sì la rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o ààbọ̀ ìyà ì máa fìyà jẹ́ èèyàn ni kéèyàn má bàa di ẹrú sìn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo àwọn táǹkì tá à ń yìn lórí ètò lónìí tá à ń rí wọn lórí gbogbo bí wọ́n ti ń ṣe tí wọ́n ń ṣo lórí wa àwọn náà ti forí jágbó wọ́n ti forí jádàn wọ́n sì ti jìyà kó tó di pé wọ́n dẹni ọ̀rọ̀ la fi ń wọ́ tẹ̀lé wọn lẹ́yìn bá a sì ti ń tẹ̀lé wọn lẹ́yìn ó yẹ kárí ọgbọ́n mú kọ́ nínú ọ̀rọ̀ wọn nínú ìṣe wọn nínú òye wọn wò ó jẹ́ kí n sísọ kó o lójú ọ̀rọ̀ kó o lè bá àrókòdòrò nǹkan tí mò ń sọ nígbà tí a lọ sí oko wa ní asálú a ti gòkè odò tán lọ́yọ̀ọ́ ni bàbá mi bá ní kí n dúró òun bọ̀ ó wọ inú igbó náà kú sùúrù ó sì jáde lọ ó pè mí ó ní bàbá ẹ̀ lọ̀rọ̀ mo ní mo wò bàbá mi ó ní kí n lọ gbé ike omi kan wá ń bẹ̀ yẹn kí n lọ fi pọnmi wá lódò pẹ́rẹ́ tí wọn ó dé bẹ́ẹ̀ àsí ọgbọ́n àti òye n ló fẹ́ fi kọ́ mi mo bá tún síbẹ̀ inú mi ti dùn pé n ó mú òkété lọlé lónìí ó ní mo pa òkété mo rí ihò òkété kan níbẹ̀ tó ti máa ń wá kí n lọ gbé wá ìdùnnú tèmi ń bá lọ orí ni mo fi gbé yèrèpè yèrèpè ijó mi náà tó jẹ́ pé bàbá mi jókòó lórí igi ìkùkù kan lórí òkìtì ó sì bẹ̀rẹ̀ sí ní fi mí rẹ́rìn-ín ló sì bẹ̀rẹ̀ sí ní dùn arò ní sọjà lápé

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ó ti dé sí etí ìwé ìjọba ìpínlẹ̀ Ondo wípé àwọn kan ti ń fi ọ̀rọ̀ ẹnu ṣe àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko sínú igbó ọba lọ́nà wípé àgbẹ̀ inú igbó ọba kankan ò nílò láti tẹ̀lé ìṣàmúlò ìlànà lílo igbó ọba níbàámu pẹ̀lú European Union Deforestation Regulation nípa wíwọ̀n àti yíyọ àlà oko fáwọn àgbẹ̀. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Ondo nípasẹ̀ ilé iṣẹ́ fẹ́tù ọ̀gbìn àti igbó ọba wa ní ká sọ yékéyéké fáwọn àgbẹ̀ inú igbó reserve ìjọba pé kágbẹ̀ kankan má lọ bọ́ há o nípa títẹ́tí sí àhesọ àtòfú ọ̀rọ̀ tí wọ́n sọ sí wọn létí. Irú àwọn kò ṣe kò dojúre ṣe wọ̀nyí fẹ́ máa dí iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo lọ́wọ́ ni láti fààyè gba iṣẹ́ ọ̀gbìn láwọn apá kan igbó ọba wa. Wíwọ̀n àti pípa àlà oko fáwọn àgbẹ̀ ti jẹ́ dandan. Àgbẹ̀ ò ní lè ṣọ̀gbìn láì tẹ̀lé ìlànà yìí o. Kẹ̀sì má jẹ́ kí àwọn tí ò fẹ́ yín fúnre fọ̀rọ̀ hẹ́rẹ́ rẹ ba iṣẹ́ àtàárọ̀ yín jẹ́ lóko. Ìjọba ìpínlẹ̀ Ondo dúró wám láti máa múnú àwọn àgbẹ̀ dùn bí wọ́n bá ṣe ń tẹ̀lé ìlànà tó bófin mu. Kí gbogbo àwọn tó fẹ́ máa fi rọ ẹnu bojú ìjọba jẹ́ lọ́dún àgbẹ̀ lọ jáwọ́ kọ́ má bàa fi mú kó ata òfin. Engineer Lẹ́yẹ Akínọlá, Commissioner fọ̀rọ̀ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ Ondo ló ń kéde ẹ̀.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ọ̀gbẹ́yàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà?
5: Èmo ló tún jẹ́ CDCare báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDCare. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
7: CDCare, sọ́rí ẹ̀díẹ̀, dẹ́gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
9: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
10: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
11: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́. Ó dára púpọ̀, owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
1: Adeo.

0: Keep it locked on Adaba FM.
1: A ó máa tẹ̀lé ní ìgboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé. Náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní bí fi abẹ́ ojúbà.
4: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan e wa so pe mi lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun eh ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni abdulakim okonla e ba mi ki gbogbo awon ara le
5: e ku dede woyi o eyin ara le oruko mi ni abdulakim okonla gege bi olotu se daruko application asiriola oni agbo aba ti a mo si cdk cd ca re application ni te pe ti e ba ti ni ori phone yin e ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won ma ra
5: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
4: eh mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo san yoku die die bawo won se se
5: e seun e olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
4: eh ikini idi ti e fi se ba n pe ka won koko san le die die to di pe egbe oja fun
5: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo sanwo lo to ti olotu en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: e se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le era fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin ehe gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin lamu rara
4: nibo ni office yin
6: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
5: Oluleṣẹ wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
7: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
5: e ṣeun olotu
4: oro le ti gbọ lati enu ogbeni abdulakim okola te je asoju cdk iwa na ma gore loni ko le ba de ti oni dukia
8: ore wa kilo le to roju koko bayi
9: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni o ni gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
8: ara nta nwo nu sopo obo nipa cdk ni
9: cdk kini nje be
8: cdk cdcare application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodido osu mejila tabi ogoji ose
9: iro ni o
8: totọ han ni gbogbo awon nkan elo nu ile mi ori cdk ani mo ti ra won koda iphone to wo lowo mi yi ni sanwo re tan
9: o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
8: iwo lo bere ṣugbọn ni bayi tete download cdk lori google play store ati ios app store ki won na ma jaye cdk ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa cdk

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ní t-shirt, jeans and chino, pant and joggers, wristwatches, awoka, senator dressing, resource control ní yíṣu. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Ọjà ìlú kan lókè òkun ni military and paramilitary accessory àwọn officers boot ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní yíṣù abíbàtà kókó ká.
1: Alẹ́ o.
2: Ọdún náà sápọ̀ mẹ́rúwé.
1: Àwọn ọmọ òrìlẹ̀ ẹ̀gùn.
2: A máa kú oríire ọdún ọ̀rẹ́ 2026 yìí.
1: Ìyẹn ní orúkọ àwọn ọ̀dọ́.
2: Kọ́yìn Ọ̀rúnbẹ̀mẹ́kú Youth Association.
1: Òde òrìlẹ̀ ní abẹ́ alága wa.
2: Ọmọba
1: Ọ̀rẹ́bù Gbẹ̀ngà Nẹ́jọ.
2: Akíkábíyèsí wa.
1: Ògbógìdìgbà ti òrìlẹ̀.
2: Àlàyé ló wà.
1: Ọba Ọmọparí Ọlá Sámẹ́lò Di Mayo.
2: Olófun ti òrìlẹ̀ pé.
1: Àpọ̀ ọdún ọ̀rẹ́ 2026 yìí o.
2: Ṣé àgbàgbé wípé ọdún ọ̀rẹ́ 2026 yìí.
1: Àkọ́kọ́ mọ̀rẹ́ o lórí àlééfà Ọba Sámẹ́lò Di Mayo.
2: Olófun ti òrìlẹ̀.
1: Ìṣẹ́ tí kí dẹ́dẹ́ ìjámà.
2: Ìjòyè.
1: Ọlọ́jà balẹ̀.
2: Àti dẹ́dẹ́ àwọn ọmọ òrìlẹ̀ nílé àti nẹ̀yìn odi pé a kú ọdún ọ̀rẹ́ yìí.
1: Àmọ́ ìyá àgbàgbé o wípé.
2: Àlàáfíà àwọn ìbẹ̀rù olódùmarè.
1: Ó mà jẹ́
2: Ọba Sámẹ́lò Di Mayo ológun ti òrìlẹ̀ nógún.
1: Ẹ̀gbọ́n kí ọ̀nẹ́ kọ́nẹ́.
2: Ìyó gbọ́dọ̀ wá dàgbòrò rú.
1: Lásìkò
2: àti nẹ̀yìn ọdún ọ̀rẹ́ yìí o.
1: Àwọn ọmọ Kọ́yìn Ọ̀rúnbẹ̀mẹ́kún o.
2: Àwọn mọ̀rẹ́ o.
1: Àwọn ọba Ẹ̀dá Yàràyí.
2: Àwọn ọmọ Kọ́yìn.
1: Kíkẹ́ ìjága yògbọ́n.
2: Àkú ọdún o.
1: Àdìkídé dan ọ̀rẹ́ wa káàkiri káàkiri pé.
2: Àkáàbọ̀
1: yìí. Ọdún ọ̀rẹ́ 2026 yìí náà dé òrìlẹ̀.
2: Ọmọba
1: Ọ̀rẹ́bù
2: Gbẹ̀ngà Nẹ́jọ.
1: Mo ṣe alága yín
2: o. Ọlọ́lá jùlọ.
1: Ọmọlàní Adéníyì.
2: Òwe ṣe alukoro.
1: Kọ́yìn
2: Ọ̀rúnbẹ̀mẹ́kún Youth Association.
3: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ó lélẹ̀ inú ti balẹ̀ kà sípínlẹ̀ Ondo ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wà.
4: Báṣírí mi báṣírí mi.
3: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ tẹ fẹ́ jẹ́ kòkòwò yóò gbòòrò sí ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative wa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́ tẹ́sì máa san padà díẹ̀díẹ̀ láì lélẹ̀ nu láti máa fi rọ́wọ́ ti bàpò mú lọ sẹ́nu. Ìrọ̀rùn lọ́ba dé ẹ̀kan sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative ọjọ́ Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí gangan ní ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì ọ̀wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ tún rówó mú lọlé. Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Akure High School Road. Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé. Aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀. Ẹ tètè dé síbẹ̀ kò sí African time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀. Ẹ lè máa pe àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800. Ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń bàṣírí ẹ̀dá ni wọ́n.
5: Provost, Cathedral Church Chiefs, the Standing Committee, and the entire congregation of the Cathedral Church of St. David, Ijomo Akure, heartily welcome His Grace, the Most Reverend Simeon Oluwole Borokini, PhD, CFAT, and Mama Province, Mrs. Christiana Adetumbi Borokini, the House of Clergy, House of Laity, and the entire Synod Delegate of Akure Anglican Diocese to the second session of the 15th Synod, held in the Cathedral premises from Friday 10th to Sunday 12th July 2026, with the theme Exceeding Great Reward. This is the final synod to be presided over by His Grace, the Most Reverend Dr. Simeon Oluwole Borokini, Archbishop of Ondo Province and Bishop of Akure Diocese in his episcopacy prior to his official retirement from church administration. We rejoice with you, Baba and Mama Akure and Ondo Province, for the exceeding grace God has bestowed upon them these 44 years of service in the Lord's vineyard, and wish them a glorious retirement in exceedingly good health, comfort, and happiness. We equally wish all distinguished synod delegates from all Deaconries of Akure Anglican Diocese fruitful deliberations and safe travels to and from the cathedral. Very Reverend Professor Ayodele Atowoju, Provost of the Cathedral, and Comrade Olugbenga Jegede, People's Warden, announcers.
6: Ọdún ayọ̀ ló jí ń ṣe o, àṣeyè ọba ládẹ́tọ̀ ìgbó. Ọdún ayọ̀ ló jí ń ṣe o, àṣeyè. Adadun ni irúwé, adadun lọ.
7: okay gbona
8: odo dunde yi ka gbadu oyorukere re
7: opadu mo kola
8: ko
7: kabiyesi
8: oba doctor
7: alade do yibo ogulade alade lusi
8: cfa
7: deji
8: and paramount ruler
7: of akura kingdom
8: gori itegba pa ise oye
7: gaga bi deji
8: ile akura
7: atuluke logbe
8: kabiyesi
7: ibi gara yana bagba
8: wa pa lori oye
7: abare
8: ilu akura ko te dara lasiko tere
7: ene baje lai lai
8: o ka la ofin
7: era yele olori
8: atowo
7: atama
8: ati olori re la ofin
7: o ti se ladun
8: padi se lara mere
7: aba

0: ọdún ọrẹ ló dé rẹlẹ
1: ọdún ọrẹ tọdún 2026 ló má wọlé dé
0: o ìyẹn ní orúkọ kábíyèsí aláyélúwà
1: ògbógidìgbà ti rẹlẹ ọrún bẹ mẹkún kẹsànán
0: ọba má parí ọlá samuel odimayo ológun ti rẹlẹ
1: ìjámà
0: ìjòyè
1: àti gbogbo ọlọjà nílẹ rẹlẹ
0: àmọ kéde wípé
1: thursday ọjọ kẹsànán oṣù keje 2026
0: ni ọjọ ọdún ọrẹ ló dé rẹlẹ
1: wednesday ọjọ kẹjọ oṣù
0: yìí làkọ́mà nájà ọdún ọrẹ
1: ọjọ náà ni rẹlẹ máa hálẹ alẹ
0: o bambabari ọdún ọrẹ 2026
1: yìí thursday ọjọ kẹsànán oṣù yìí mà ní
0: aláyélúwà
1: ọba samuel odimayo
0: ológun ti rẹlẹ
1: kí ló gbogbo èèyàn wípé
0: pẹlẹ kùtù ní ká ṣe ọdún náà
1: o kí ló ti pé
0: a kì í fi àdá
1: ké
0: àtohun ìjà olóró
1: ti ọdún ọrẹ
0: ìjà yóò wò ó mọ
1: lọ sẹlẹ
0: lọjọ ọdún ọrẹ
1: yọsinmi lọrùn
0: èmi náà dáwọ ọdùnnú fún
1: la fi ṣe ọdún ọrẹ
0: ẹnikẹni
1: tó bá wá yọwọ ìpàlẹ
0: agbófinró mà ń bẹ lárọwọ tó
1: torí náà ká ṣe ọdún ọrẹ 2026 yìí
0: ní pẹlẹ kùtù
1: ìkéde yìí ló jẹ jáde
0: àfin kábíyèsí
1: odimayo
0: ológun ti rẹlẹ.
2: Shiki mami owo wole te
3: ni o olola julo are bola akbar tinubu gcfa nipasẹ ile ifowopamọ eto ọgbin bank of agri ni wọn ṣe agbekalẹ eto ireti isọdọtun owo ori ọja to kere ju fun gbogbo agbẹ lodede nigeria ti a ma ta ire oko wọn wayi o anfani ti wa fun awọn agbẹ lati gbe agbado iresi ẹgẹ jero pasile ikerusi ile ifowopamọ eto ọgbin bank of agri ti wọn si ta ni owo to jọju yato si iye ti wọn ta tẹlẹ to kere jọjọ ati ayipada to ṣeṣe ko deba ọja lójijì níbùdó ìkẹrùsí ilé ìfowópamọ ètò ọgbìn bank of agri yìí ni wọn ti wọn irè oko táwọn àgbẹ bá kó wa bákan náà nílé ìfowópamọ ètò ọgbìn yóò ṣe àyẹwò rẹ fínífíní lójú ẹsẹ ni wọn san owó sí àpò àgbẹ kọọkan tó bá kẹrù wá sí àsùnwọn ilé ìfowópamọ ètò ọgbìn yìí ṣùgbọn àwọn àgbẹ tí wọn ò bá ní àpò òṣùwọn ilé ìfowópamọ ètò ọgbìn bank of agri yóò ní àǹfààní láti ṣí àpò òṣùwọn wọn níbùdó yìí a rọ àwọn àgbẹ láti mú ìwé pẹlẹbẹ ìdánimọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà nin nọmba ìdánimọ ilé ìfowópamọ wọn bvn àti àwòrán pẹlẹbẹ mẹta wá fún ìforúkọsílẹ ilé ìfowópamọ ètò ọgbìn bank of agri jẹ olùrajà tó ṣe é fọkàn tán nípa dídáàbòbò àgbẹ ríran àwọn àgbẹ lọwọ láti jẹ kí àwọn àgbẹ ó ní ọjọ ọla tó dára tó dúró digbí lórílẹ̀-èdè nàìjíríà fún ẹkúnrẹrẹ àlàyé ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ ètò ọgbìn bank of agri tó bá súnmọ yín.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kàn sí MINL Limited ní nọmba 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434
0: 0803-258-1864 Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́. Káṣá sọ pé o tíì rà wọ́n
5: àbí? Pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
8: CDCare, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
9: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tíì ṣe NIN rí, yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ, àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká, kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank. Fún ẹ̀rí dájú àti àlàyé pé Alpha Computer sórí nọ́mbà yìí 08162453103 08162453103 lẹ́ẹ̀kan sí 08162453103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 08162453103 Once again, 08162453103. Thank you.

0: ọba ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Make Sure ko lọ ti nu rara o kagu ẹyìn dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ara dánu lọgán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdún lólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ nadaki fòǹtẹ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 091

0: 3-in-1 ominika loku kofi kun
1: Kivo
2: Gary Mix.
3: Lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà?
8: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDCare. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
8: CDCare, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
10: Guy, we don't dey talk since. Ha, click I go do my work, We go continue this talk later.
11: Oh boy, you don't talk. Haba, you know the tire.
10: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
11: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and *2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
12: Oya shoppers, make una

0: kulé láàárọ̀ yìí o gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa.
1: Ní gbogbo ibi tẹ̀ ti ń láǹfààní àti gbogbo aláàárọ̀ ìlà tí ó sọ pé ojúre mọ́
0: ni. Ẹ mọ̀ kó ojúmọ́ o.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léyìí tí ó tún yí wa símọ́lẹ̀ àlàyé lónìí.
0: O ṣe o kábíyèsí.
1: Èyí tí wọ́n tó tún fún wa lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ kí á la ẹnu wa kọ́rọ̀ ti bẹ̀ jáde.
0: Adúpẹ́ Ọlọ́run.
1: Àgbàpá o ṣe gbé amọ̀gbẹ́sẹ̀ o ṣe gbé.
0: Ọmọ ṣe o bàbá.
1: Ọpọ́dájọ́ sùn lánàá tó jẹ́ pé láàárọ̀ yìí kò wọ́ káàlẹ̀ sùn lóòótọ́.
0: Kábíyèsí o. Kábíyèsí o.
1: Ìdílé ìdílé ti di nǹkan mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Àti pápá ti di ewu o.
0: Kábíyèsí.
1: Bẹ́ẹ̀ni àtìgbẹ́sẹ̀ ti di jẹ̀ngbọ̀.
0: Kábíyèsí o.
1: Ká fi yọ̀ wọ́n, a fi mọ nílé rẹ
0: ni.
1: Ipe ipa tó ń kó lórí wa táwa fi wà láyé tá a wà láàyè. Láàyè kọ́bọ̀ ilé ibele san fún
0: Ọlọ́run.
1: Àdúpẹ́ o.
0: Àdúpẹ́ o.
1: Ní àmọ́ mú wa lọ pé àṣẹ mú wa o. Mọ́ dọ̀pẹ́ wa sí wa láyà o.
0: Àmì.
1: Kẹ́nu pé wa ó kan.
0: Àmì o.
1: Ọjà àdúpẹ́ tipátipá Ọlọ́run.
0: Àmì Ọlọ́run.
1: A tún ti dé láàárọ̀ tòní lórí ètò yín ètò wa tàbí máa mú àwọn kókó tó bá súyọ.
0: Adé o.
1: Nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ìyá wa sí ti gbọ̀ yín. Àti kó àwọn ìwé ìròyìn ọ̀dẹ́.
0: Ó tó pọ̀ bó ṣe pọ̀.
1: Nítorí àkókò wa kún mọ́ di pé yáàbà lọ́wọ́ ná. Bíọ́dún.
0: Káyọ̀dé. Mo sáwọn owó ọ̀nà ni. Owó ọ̀pẹ̀lẹ̀.
1: N tó wà náà ẹ̀ tó ń rò lọ fún ọmọ sọ.
0: O ti mọ̀.
1: Wọ́n sọ.
0: Ọ̀dà màá sì gbìjẹ́. Màá sì gbìjẹ́ náà.
1: Tó bá yá àrùn fún ọ̀láyè láti sọ.
0: Ok now. Yẹ kó máa lò bẹ́ẹ̀.
1: Ọtí yìí pàgò.
0: Ẹni tó bá mú ti lọ tí pa.
1: Mo fẹ́ dá tọ́ mi lọ lóbi kejì lọ́run.
0: Àdá tọ́ mi.

0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn kánsẹ́lọ̀ ní ìpínlẹ̀ Ondo lábẹ́ ìdarí Right Honourable Adeniyi Adetoye ni wọ́n mọ̀ ti pàrọwà sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tètè dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC o, pàápàá jùlọ kí ó bá àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní orílẹ̀-èdè yìí kí wọ́n bá wọn sọ̀rọ̀ láti pé kí wọ́n lè ṣe àtúnṣe o sí nǹkan tó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò abẹ́lé yìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà níbi tó ti jẹ́ pé wọ́n ti yí orúkọ àwọn tí wọ́n jẹ́ ẹni gan tí àwọn ará ìlú fẹ́ tí wọ́n yí padà tí wọ́n sì fi orúkọ àwọn ẹlòmíì tí wọ́n fi dí i nígbà tó ń bá àwọn akòròyìn sọ̀rọ̀ ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ àwọn kánsẹ́lọ̀ náà yẹn Right Honourable Adeniyi Adeoye ó ní tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá lè tètè dá sí ọ̀rọ̀ yìí yóò lè jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè ní ìgbàgbọ́ tó péye nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti ìdarí tó péye bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò lè jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ẹgbẹ́ òṣèlú náà tó fi mọ́ ìrẹ́pọ̀ nígbà tí ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ni Honourable Adeoye ni ó jẹ́ kó di mímọ́ oníṣẹ́ rí ó ní gbogbo nǹkan tí wọ́n ṣe yìí kì í ṣe pé bóyá wọ́n fi ṣe ìfẹ̀hónúhàn rárá àti rárá ni o ṣùgbọ́n ṣá àwọn ń ṣe láti pé kí wọ́n lè fi pàrọwà sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú náà ni láti lè jẹ́ kí àlàáfíà àti ìṣọ̀kan kó wà nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ni àwọn ń fẹ́ láti pé kí àwọn èèyàn kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ni wọ́n ní àwọn adarí rere dáadáa nínú ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n

0: ọlọrun
1: e seun o akin pe kaabo pada
0: atitu ya mo se nse nitori akoko wa
1: ise ti ya
0: ori ajeko odun na npe lodun
1: be ni nto se nje tatana
0: ojuru aba ti chele ni bayi won ni
1: be ni
0: ise kankan
1: awon ka to se ti won le ni bayi abu awon aburo e
0: awon aburo e
1: I should not believe
0: it.
1: Ah, you do
0: not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. You do not believe it. Agbẹnusọ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta SP Bright Edafẹ́ òun ló mọ̀ ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ iná àtẹ̀jáde tó fi ta lánàá ọjọ́ ìṣẹ́gun lẹ́yìn tó sọ wípé àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n fún ní kòǹkòrúlà lórí o nígbà tí wọ́n kún wọn sí yàrá kólóbó ti ìjẹ́jọ́ níbi tí wọ́n ti ń dá mọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ibẹ̀ náà ti rí wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣe àlàyé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Yemi Oyeniyi ń ló gún gbogbo ìwádìí tí wọ́n mú wá láti yàrá ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá náà tí ó gbámú o gẹ́gẹ́ bí ó ti sọ wípé rìpẹ́tọ̀ Augustine Jeremiah àti Kọ́bùrù Miracle Ehilim ni léyìí tí wọ́n ṣiṣẹ́ ní àgọ́ ọlọ́pàá C Division ní Àsàbà gẹ́gẹ́ wọ́n ṣe sọ àwọn ọlọ́pàá ọ̀hún ni fúnra móhùnmáwòrán wà ọ̀hún ń ló gbé wọn tó sì bó wọn yòkòtò ní ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún tí a wà nù rẹ̀ níbi tí wọ́n ti ń tẹ́wọ́ gba owó lọ́wọ́ ọlọ́kọ̀ọ̀kan tí wọ́n sì gbé ẹ̀rọ POS wọnú àgọ́ ọlọ́pàá láti gba owó wọn ni wọ́n jẹ̀bi wípé wọ́n kọ etí ọ̀gbìn sí ọ̀rọ̀ òfin léyìí tó gbé iléeṣẹ́ ọlọ́pàá dúró bákan náà wọ́n tún rọ́lù bábọyà òfin owó ìbọ̀bẹ́ àti dídójúti iṣẹ́ ọlọ́pàá léyìí tí ó sì lòdì sí òfin gan léyìí tó gbé iléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ látàrí ìwà ìkúra ẹni níjànú náà àti ìwà kòtọ́tọ́wù Jeremiah ni wọ́n já ìràwọ̀ apá rẹ̀ fa ìkúrò lórí ìrìnpẹ́tọ̀ tí wọ́n sọdọ̀ lókùn mẹ́ta nígbà tí Ehilim tí wọ́n já kúrò lórí Kọ́bùrù tí wọ́n sọ di Constable lẹ́yìn látàrí ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ipò tí ọ̀rọ̀ gbígba owó ìbọ̀bẹ́ tó kọ sí iléeṣẹ́ ọlọ́pàá Oyeniyi ló sọ wípé ọ̀gá àgbà yíyan ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Ọlátúnjì Rilwan Disu ni ó lòdì sí fífi POS gba owó. Ẹ bá fẹ́ kàyókù ẹ mọ́rin jìnà ìwé ìròyìn Punch Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí nìkẹ́ ìnáwó sí. Gbadun
1: káyọ̀dé
0: àjọ ọlọ́pàá ní olúlu orílẹ̀-èdè EFCT ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dárúkọ àwọn oríkò kan léyìí tí ojú sọ tí àwọn oníwà ọ̀daràn tí wọ́n lìkì mọ́ káàkiri ìró àtìbú olúlu orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n sì lọ sí àwọn oríkò wọ̀nyí ọ̀tàlénígbẹ̀ta àwọn afurasí 560 ni wọ́n rá mú o léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rá wọn mú lórí ìwà ọ̀daràn nílùú Àbújá kọmíṣánná ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè Ahmed Muhammad Sanusi òun ló mọ̀ ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ ìlànà ọjọ́ ìṣẹ́gun lásìkò ìgbà tí ó ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní oríta pé iléeṣẹ́ ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè yìí ni ló sọ wípé iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ọ̀hún ni ìfúnmúfílẹ̀ pẹ̀lú ṣíṣe iṣẹ́ ọlọ́pàá bíi akọni àti akọ́ṣẹ́mọṣẹ́ òun ló fún wọn ní àṣeyọrí o ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn oríkò wọ̀nyí ni wọ́n fojú sọ tí wọ́n sì lọ sí àwọn oríkò ọ̀hún láti lọ ṣe àbẹ̀wò síbẹ̀ láti ṣe ibẹ̀ ní àfọ̀mọ́ o débi wípé pẹ̀lú onírúurú ìwà ọ̀daràn tí wọ́n hù iná fẹ́ fọ gbogbo àwọn agbègbè ọ̀hún kó sì di wípé ó mọ́ṣáká o nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè yìí pẹ̀lú ìfínfínlẹ̀ àti lórí iṣẹ́ akọni tí wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá ẹsẹ̀ kùkú iná fi mọ àwọn oríkò tí ojú sọ náà léyìí tí ó sì wà ní gbogbo òru àtìbó olúlu orílẹ̀-èdè yìí láàrin ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ni wọ́n ti ṣe iṣẹ́ ọ̀nì Sanusi ló sọ ó wá ṣe àlàyé pé iṣẹ́ tí wọ́n ṣe náà pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ọlọ́pàá káàkiri àgọ́ ọlọ́pàá tó wà ní olúlu orílẹ̀-èdè yìí ń lọ ṣe okùnfà bí wọ́n ṣe rí ọ̀tàlénígbẹ̀ta àwọn afurasí ọ̀hún rámú o tí wọ́n sì rí àwọn nǹkan ìjà ogun ọta àti àwọn egbòogi olóró tí wọ́n rí gbà lọ́wọ́ wọn Sanusi wá sọ wípé àwọn tán rí gbà lọ́wọ́ wọn lásìkò ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ sí àwọn oríkù ọ̀hún ní ìbọn ìléwọ́ léyìí tó jẹ́ àgbélẹ̀rọ bẹ́ẹ̀ ni ìbọn AK-47 gbọ̀rọ̀ tó jẹ́ àgbélẹ̀rọ bákan náà pẹ̀lú ọta mẹ́ta léyìí tí ó jẹ́ 9mm tí wọn ò tí lò kọmíṣánná wa tẹ̀síwájú ó ní iṣẹ́ tí wọ́n ṣe náà o wa lara bi ile ise olopa ti olulu orile ile yi bi won se wa gbogbo ona lati le daju pe gbogbo ni wa odaran ati wa odaran lo dun igbagbe ni olulu orile ile yi o ati wi pe ko o seun jare ko ni si bi kibi ti awon odaran na ti won fori mu si bi jiga lese aka gege bo tu se alaye o ni ase ori ti won se na won lo fi gbangba wi pe awon olopa ti olulu orile ile yi eni won ti duro dede ona o si ni fi aye gba eni keni leyin to je oniwa odaran ni olulu orilede yi te ba fe kayu pe mo wule sakire o iwe iroyin punch daily post vanguard atan we iroyin mi to jade loni ni ke na wo si
2: admission admission admission Bitak Royal College of Health Sciences and Technology, Oke Royal Estate, Ilepa Odo Road, Adagun Odo Beachhead, Ikare Akoko, Ondo State, Nigeria. Invite suitably qualified candidates for admission into 2026-2027 academic session, leading to the award of diploma in the following courses: caregivers, community health extension workers, medical laboratory technician, pharmacy technician, health information management, and other courses. Application forms with course details can be obtained through our admission portal, www.broches.com.ng or visit the college at number 6 Oke Royal Estate, Adagun Odo Bridgehead, Ilepa Odo Road, Ikare Akoko, Ondo State, Nigeria. For further inquiries, call 091-304-66681. Bitak Royal College of Health Sciences and Technology. Training today, caring for tomorrow. Management. Announcer.
3: Yoruba ni yin yin ni ka tun le gba mi nsi tori eni ti o dupe gbefa o si gidi ni egbeji ope pataki lowo gomina lucky ayeda ti wa ori ni san o se faye gba gbogbo awon agbe loke egan ke kan ma se ni yoto mi kan si ma ba se won lo ni regede fin e mo gbagbe gbogbo alaale eto ta la fun awon agbe e je ka jo wu omo lu abi e mo gbagbe polygon ma fun lo lowo lowo awon opolopo agbe ti se asi tun ra won ko loro si ti won o ya si tori ago forestry ti ijoba ni pe ki won ma se mo wi pe eto ya awon agbe lo ma benefit gbogbo eyin abati igberi ko kokan ti o ti ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọn láìpẹ́ àwọn taskforce yóò mọ yaba kọ̀ọ̀kan kiri abà tí ò bá tí ì ṣe ìjìyà pàtàkì wà fún o bákan náà gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ tán lókè gan ìjọba sì faramọ́ ṣùgbọ́n gbogbo ibi títí kì í wà tí màláìnà àgbẹ̀ ti ń bá ń da yóò fa sọ pé ń peroko ọba o gbogbo kòkó tí ò tí ì pọ́dún mẹ́jẹ nínú gbó ìjọba gígé ni o bákan náà gbogbo àwọn àgbẹ̀ tó kọ́lé sínú gbó ìjọba gbogbo yín pátápátá ni ìjọba yóò mọ rí sí ní kò pẹ́ kò jìnà pẹ̀lú owó péré pẹ̀yìn ilẹ̀ga plantation ẹ mọ̀ pẹ́ kẹ́tẹ̀tẹ̀ kẹ́rù yín o kéde pàtàkì yóò wáyé láti ọwọ́ ẹ̀jìnà ẹ̀yẹ Akinola commissioner for agri and forestry.
4: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ó lélẹ̀ inú ti balẹ̀ kà sípínlẹ̀ Ondo ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wà.
5: Bàṣírí mi, bàṣírí mi.
4: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ tẹ fẹ́ jẹ́ kókò wo yóò gbòòrò sí ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative òjò ti ń pagun wọn bọ̀ ọjọ́ ti pẹ́ bayobayo sí lọ́rọ̀ tiwọn ọjọ́ tẹ bá darapọ̀ náà lẹ́ láǹfààní àti gbowó tí ò lélẹ̀ inú ẹgbẹ́ bàṣírí lélẹ́yìí kódà ẹ̀yin tẹ fẹ́ kọ́lé ẹ̀yin tẹ fẹ́ rọkọ̀ kẹ̀kẹ́ mọ́ ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́ tẹ́sì máa san padà díẹ̀díẹ̀ láì lélẹ̀ inú láti máa fi rọ́wọ́ tì bàpò mú lọ sẹ́nu ìrọ̀rùn lọ́ba dé ẹ kàn sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Akure High School Road Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ẹ tètè dé síbẹ̀ kò sí African time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀ ẹ lè máa pe àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800 ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń bà sírí ẹ̀dá ni wọ́n.
6: Daddy Junior Jo Jensen ma jimi kale gbogbo e na ojuseju meji lo
7: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
6: fi mi le jare
8: Digo tap abaka su lo tun se gori
6: yeah ma pa mi jare je nse ya awon omo mi
7: nbo lo nsa lo
6: runa daddy junior ogbon wo lo da
7: emi na ko isowo Digo tap abaka su ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi dani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860685 le kan si 0803860685
9: O ma ya o si prayer center church of God.
10: Kale si adofure dori ro.
9: Nibi marathon fasting and prayer lojo meta total deliverance.
10: Nibi ti ya no ti se.
9: Ojo Friday 10th to Sunday 12th of July.
10: Ile awon akase adura ko ngba ko ngba kabiti kabiti randu randu yo ti ma bale gbi gbi gbi.
9: Ti gbogbo isoro to npo me da fira yo de ma disappear.
10: Ibe je isoro ta lale mo alafo mo tabi alakoran.
9: Ita ladaye ba ni tabi ajoguba tabi amutorun bo.
10: Oda titi dori eta lanko.
9: Niru eyi to mi gbogbo Nigeria logologo.
10: Oluwa yo ba wa se.
9: Tori ta won mo Israel le ju be. Sugba di end won bonu e.
10: Iji le ma jan to to.
9: Sugbi bori lo ma kenye.
10: Baba Prophet Samson Oluwa mo dede to ti wa fully prepared.
9: Lo awon afajura jagu kanka kanka be.
10: Gbogbo iji to nja waju oyo.
9: Only go here,
10: Emma Ball.
9: Maybe marathon fasting and prayer. Ye,
10: the 10th to 12th of July.
9: The prayer center.
11: Àwọn aláṣẹ àtolúdarí aṣíwájú transportation movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé àkú dédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lé ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká máa ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nù ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ọ́ ká tó jáde lérí ìrìn àjò ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣúdẹ̀dẹ̀ ń bọ̀ wá rọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdú fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú transportation movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo lábẹ́ alága comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè aṣíwájú on your mandate we shall stand BTO anywhere you go.
12: Ẹtẹ́tí sí kéde pàtàkì yìí yí ni gbogbo àwa mọ̀lẹ́bí ọ̀sùn mokoyan Mámukúyọ̀mí lábẹ́ olórí ẹbí akídùn ni Mámukúyọ̀mí àdókè àwọn àgbàgbà ẹbí ọlọ́jà ti àdájà fo ọ̀làpẹ̀gbà ẹnjìnìà ìbídèjì akíntayọ̀ okumọ akíntayọ̀ jìnnà Mámukúyọ̀mí akínúbi akípẹ̀lúmi àtàwọn tó kù fi ń ké sí gbogbo àwọn tó wà lórí ilẹ̀ mọ̀lẹ́bí wa bẹ̀rẹ̀ láti agbègbè 12-12 ó fi lóde àbàdájà láti máa kó àwọn ìwé ẹ̀rí tẹ́ fi ra public document wa láti àkókò ìlọ Ìdọ̀jọ́ Àìkú Sunday July 19th 2026 nílé bàbá àdájà number 3 àdúgbò mo fẹ́ rere odòlẹ̀ òdìbò ṣé mọ̀ yìí pé mọ̀lẹ́bí wa iṣẹ́ bí aninilára àmọ́ lọ́gán ta tó ti rí ìdájọ́ gbà láti ilé ẹjọ́ wa yẹ ká ṣe é bí wọ́n ti ṣe é kó ba lè rèé bó ti yẹ kó rí ẹni bá sì kọ́ tí ọgbọ́n yìí tọ́ fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé lórí ẹbí àdókè 08034 1980 36
13: Káyọ̀dé, àwọn gómìnà tí wọ́n lo sáà àkọ́kọ́ wọn lórí àlífà tí wọ́n sì wá láti inú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n mọ̀ ti sọ báyìí pé gbogbo wọn panupọ̀ láti pé kí wọ́n fi òǹtẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè ṣe sáà kejì lórí àlífà. Wọ́n ní àwọn ń ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè lo sáà kejì lórí àlífà látàrí àti lè jẹ́ kí ìtẹ̀síwájú kó dé bá ètò èyí tó gbé kalẹ̀ tí a pè ní ìrètí ọ̀tún o léyìí tó jẹ́ pé yóò kọjá ọdún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe wí níbi ìpàdé wọn èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Kebbi lánàá òde yìí ni àwọn gómìnà náà ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé nǹkan tí wọ́n fẹnu kò sí yìí kì í ṣe pé bóyá torí ọ̀rọ̀ òṣèlú ni àwọn ti ṣe o ṣùgbọ́n ṣá àwọn fẹ́ kí ìṣèjọba yìí tó gbọngbọ́n kó lè tẹ̀síwájú ni pàápàá jùlọ lórí gbogbo àwọn ìlànà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń ṣe bọ̀ láti ẹ̀yìn wá àti láti lè jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó fẹsẹ̀ méjèèjì dúró ńlẹ̀ bákan náà ni wọ́n sọ pé láti lè jẹ́ kí a sọ orílẹ̀-èdè Nàìjíríà kí a tún sọ bí ẹni sọ igbá ni àwọn fi rò wípé ó yẹ kí wọ́n ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ọ̀rọ̀ wọn wọn ní sẹ́ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìta bá wò ó a rí i pé ó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà dáadáa nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ó nílò ẹni tó jẹ́ pé ó gbójú ó gbóyà ó sì gbónú dáadáa láti lè jẹ́ kí gbogbo ètò èyí tó ti ń ṣe tẹ́lẹ̀ kó lè tẹ̀síwájú wọn jẹ́ kó di mímọ́ wọn ní lóòótọ́ àti lódodo ni wọ́n mọ gbogbo nǹkan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kojú pàápàá jùlọ nípa ọrọ̀ ajé wọn ní ṣùgbọ́n o àwọn fẹ́ fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ṣe rí gbogbo àtúntò èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba rẹ̀ ti won se ni orilede yi ni o fi ye lati pe ki won le je ko tesiwaju ko le tun orilede yi to dada ki oro aje wa ko ba le fese rin de den den e wo ko ja lo sinu we royin pons ke lo ka lekun rere
0: dadun
13: ayode
0: ile se olopa nipele kaduna ti fi tako fi gbe awon afurasi mefa lori bi won se se ku pa awon arin ajo meji ti won se si pe won ni ajinigbe nigba ti awon kan ti won kura won jo ni abule gidan kalu ni Benin Yero ni ti oju kilometer pele ti si Maraba Jos ni joba ibile Igabi nipele Kaduna ohun gege bi won se so awon ti won se ku pa na ni Muhammad Sani eni odun 55 ti Aliu Muhammad eni 40 odun gege bi won se so awon mejeje ohun ina wa lati abule Uma ni joba ibile Igabi ti won si so pe won rin ajo lori alupupu ti won lo si todun wada ni Zaria ni ojo kini osu keji odun ti a wa yi lati lo yoju aburo baba won leyi ti won ni o te die ko to di wipe akolu ohun to waye si won loju ona gege bi olopa se so won ni awon olugbe agbegbe ohun eni ara dede fun won se awon arin ajo meji na nigba ti won ri awon mejeji lori alupupu tutun ina si pariwo to wipe o le ninu ati jade tan fi sita lana ojo isegun agbenuso ile ise olopa ati ipinle ohun DSP Masa Azam oni awon mejeji na pelu ifunra ati iberu bojo ina ba tari alupupu won danu ti won si bese won soro ninu iberu pe won pe won lole kon ba di pe won dana so won atejade won wa so wipe pelu gbogbo alaye ti won se wipe awon ki se ole awon lo ni alupupu won won rinrin ajo ni won ni opolopo lara awon to kora won jo nibi ti won ti se kupa won ohun ina da won won imo sugbon won le won ni alereju debi ti won se akolu si won ti won si lu won titi temi to fi bo lara won nigba ti atijade on to wa so wipe awon arabi ni won gba abule gidan kalu ti won gba koja osugbon ti awon kan dede ri won ton si fi esun kan won pe won fura si won wipe igara olosa ni won tori pe won ri won lori alupupu tutun yan yan na ti bere si ni pariwo lele won pelu iberu boju emi won ni awon to wa lori okada na gba duro ti won si ran yonda alupupu ohun na si bese won soro èyí ló mú kí wọ́n lé wọn pẹ̀lú ìbínú tó sì ṣe àkọlù sí wọn léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán ra wọn lọ́rùn ọ̀sán gangan pẹ̀lú gbogbo wọn ṣe ṣe àlàyé pé àwọn kì í ṣole ẹlẹ́rìíwá kándákùndábọ̀ ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ra wọn lọ́rùn ọ̀sán gangan àjọ ọlọ́pàá láti àgọ́ Benin Yero ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì sáré gbéra ó di bi ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ pa òbúrò wọ́n ti ṣe àwọn wọ̀nyí ní ṣùtá wọ́n ti rán wọn lọ́rùn ọ̀sán gangan ibẹ̀ náà ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́fà ní lórí ẹnìkan tọ́pẹ́ ní Abdullahi Makailu Kigo gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣe sọ wọ́n ní àwọn afurasí náà ti jẹ́wọ́ pé lóòótọ́ náà lọ́wọ́ lẹ́sẹ̀ nínú àkọlù tó rán àwọn méjèèjì lọ́rùn ọ̀sán gangan lọ́wọ́lọ́wọ́ wọ́n wà lẹ́yìn akólú ọlọ́pàá ọ̀hún tí ó sì jẹ́ pé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọlọ́pàá láti lè rá àwọn tó kù tí wọ́n jọ iṣẹ́ láàbí ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Rabiu Muhammad ni ó bẹnu àtẹ́ lu ìwà tí àwọn èèyàn tí wọ́n ń hù nípa fífi ìdájọ́ sí ọwọ́ ara wọn ó júwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ò bófin mu tó bani lójú jẹ́ tí ó sì ṣe faramọ́ rárá o bẹ́ẹ̀ òun ló fọwọ́ kanlẹ̀ ló fi kan ẹnu lódìnà sókè pé gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìṣekúpa àwọn wọ̀nyí ó ní bó ti wù kán ga gàgàrà tó kí àkùkọ wọn ó ti mọ ọkọ látọdún mẹ́ta ó ní gbogbo wọn pátá ni wọn ó fi kélé òfin gbé o tó ń sì dojú wọn kọ igi ìjẹ́jọ́ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ń bẹnu àtẹ́ lu irú ìwà tí wọ́n hù náà tó sì bójú jẹ́ gidi ó ní gbogbo ẹnikẹ́ni tí ajé ọ̀rọ̀ náà bá ṣí wọn lórí bó ti wù kí bàbá rẹ̀ lówó tó àbí kóun gan ó jẹ́ èèyàn tó láwùjọ gbogbo wọn pátá ni wọn ó fi kélé òfin gbé o tí wọn ò sì ní kọjá níwájú ilé ẹjọ́ láì ṣe wípé wọn ká pọ̀yìn nínú igi ìjẹ́jọ́ ní kọmíṣánná ló ṣàlàyé Muhammad wa lu agogo ìkìlọ̀ fún gbogbo àwọn èèyàn wípé pípé kíni o ẹ lọ sínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ̀ka yòókù bẹ́ẹ̀.
14: Iṣẹ́ olúwàbá ń sá gírìrà bí ara ó ń kú gírìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God Miracle Ministry. Ní jẹ̀gẹ̀lẹ́ kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o torí bó ti disagree.
15: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ yèmí bàbá ohun gbogbo tí mo fẹ́ kó sọ mí lọ́wọ́.
14: Bẹ́ẹ̀ni ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọ́mọ òun lọ lọ́wọ́ gbogbo rọ́gbọ́ àdìgún tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìnlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa bọ̀. Níbi ètò I disagree mi ò fara mọ́. Léyìí tó máa ń wáyé ní ọjọ́jọ́ Tuesday. Ní jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road. The right hand of God Miracle Ministry. Prophet Dr. fe ji ju agbise Jesu fun ara e lu awa fadura jagun to ti mo mi emi jeun emi wojo emi o ti gbaradi lati wa sina adura bo le woro wara ke wa disagree pelu awon nkan ti bo me ja fira physically medically mentally financially and spiritually o buru ojo Thursday yi tun ni o God bless you as you come.
16: Ire de ire wo lu aku orire ni ipinle Ondo eyin eyan wa ni orile ede Nigeria Kudi Berries International Loan Pagoda gbe ire wo ipinle Ondo student loan fun masters program ni UK ati Canada bakan na ni ani student loan fun undergraduates ni Canada e wa gbo guaranteed admission processing study visa processing assistance o ton sibe Kudi Berries Moringa man ran ni lowo lati da oko ogbin organic moringa sile ti a o tun ra lowo yin ni gbogbo igba ikore to e mejo ninu odun ti o si ma ri egbelegbe owo lori eta kan laarin odun kan kilo wa nduro de Kudi Berries International Study Loan Pagoda pelu Kudi Berry Moringa man won wa ni Akure Tech Hall Futa Southgate ni ilu Akure telephone 08020814434 le kan si 08020814434 ore wa pera.
17: Congratulations. Honorable Olubomi Tunji Ojo, Minister for Interior. Congratulations. Apapo ẹgbẹ́ oníwe ìròyìn, Aladan Association of Independent Newspaper Publishers of Nigeria, Southwest Chapter. Ní moriri iṣẹ́ ìwúrí láta kí ọmọ tó ṣe mú yangàn. Minister Honorable Olubomi Tunji Ojo ti ṣe. Láti ìgbà tí wọ́n ti yàn án sípò. Olubomi Tunji Ojo will be honored at the 2026 Southwest Leadership Icon Award. Date is 15th of July 2026 at Ogunlànà Hall. International Conference Center, University of Ibadan, on your state. Program starts by 12 noon. Guest speaker is Professor Emilolorun Ambrose Ayelari, former Deputy Vice Chancellor Administration, University of Ibadan. Chairman of the day is Chief Adeniyi Michael Akintola, SAS. Royal Fathers of the day are His Imperial Majesty Oba Adeyeye Eneto Ogunwusi Ojaja II, Oni of Ife, and Oba Senator Rashid Adewod Ladoja, the Olubado of Ibadanland. PCO Committee of Friends, Awodun KDA.
18: Oju my roni o
19: a lo le so wi ko yin le sare si lo ni koko igi pafo mo le si lo lorun ope o ma se o pe odun marun ti soje alamoye gbogbo omo ati molebi wo mi loju forin senu pe
20: awa oro pe a o korin dagbere ni wo yi ni wo ike a o fe ko la
19: Yes, lope ni ojo kejo osu keje odun yi ti mama wa egbon wa alaanu mekunu Dickness Veronica Oluwa Shola Isijola Alamuye dagbere fun aye ose ese yi leyin ti won lo 65 years loke ipe ma sun laye ologbala titi ojo ajinde ti ipin ya koni simo
21: omo lele sa ibe o sofo si ina won se ajowo ti wo ti ona okelesa omo labusoro ko musumudi abusoro nule osu mo meura kokko bobe omo elese sun lelele lona oye omo ma lu sodun igbagbo omo apagbosose orun rere
19: gugu omo ati omo omo lo ni so wipe sunre o mama omo.
22: Leadership you can trust, a voice that unites, a vision that delivers. This is the moment for Unity Government College or Yaikiti alumni for progress, purpose and people-centered leadership. Introducing Omoba Dapo Babalola, PhD, the best fit for the job with proven capacity, who has served and delivered as PRO, Zonal Coordinator and continues to stand strong for alumni progress. DBB is committed to infrastructural capacity development, empowering members and building a stronger alumni foundation. Adari rere ti yo gbajumo ito abo to ye koro ti yo si pese ayika to rorun fun idagbasoke alailegbe lawujo wa be ni yo tun gbajumo fifowo sowopo pelu eka ijoba ati aladani lati silekun opolopo mudumudu fa awon omo egbe nitori na dibo fun iriri ti ko legbe dibo fun ikuju osuwon dibo re fun omo obadapo babalola dbb fun ipo are apapo national president egbe akeko jade le Unity Government College Oyeikiti Omo Badapo ni o brought to you by Class of 1992 Pride in Excellence.
13: Kalade
0: Yodun
13: lori ija ipe taleni gan to ye ko je olori ninu egbe oselu PDP eyi to je pe oro n tin be ni ile ejo ni bayi o lana ode yi ni adajo Salim Ibrahim n lo ma so pe o tun sun ejo na titi di ojo kewa osu keje odun ti a wa yi o lati mo igun gan yi to je pe o je ojulowo ninu egbe oselu PDP gẹgẹ bẹ ṣe mọ ẹ ri pe awọn igun kan lo je ti ele ti minister to wa fun olu ilu le wa yan iye son wike to n dare nigba ti igun mi eyi ti Tanimu Turake to n dare ninu egbe oselu ohun ẹ ri pe lati igba ti ile ejo to ga julọ ni orile ile to ti so pe se ri ipade agbagbo eyi tan se ni ilu Ibadan ti se olu ilu ipinle Oyo nibi ti won ti yan awon adare won ni pe ko lese nle rara ti won si se be ti won danu bi eni da omi sowo ni awon igun mejeji ni won ti gbe igbimo mi kale le to je pe igbimo ofidi he o sugbon sa leyin igba na ni ele to je ti wike lo ti wa yan igbimo yi to je pe ohun gan ni yo ma se igbimo amulero ninu egbe oselu na to si je pe ajo eleto odibo ile yi won reti ele ti wike to n dari gege bi ojulowo ti won si fi oruko won si inu iwe ajo eleto odibo yi pe awon gan ni ojulowo egbe oselu PDP ati adari won eyi gan lo bi igbimo agbagba ninu egbe oselu PDP ninu ti won fi gba ile ejo lo pe kini je be wi pe ko si nkan to jo rara o ti won si so pe oruko awon ti awon gbe kale ni ki won fi lede ninu akode ajo eleto odibo ile yi pe awon gan ni adari ninu egbe oselu PDP sugbon sa ngba ti won sa ma gbe idajo na kale lana ni won wa so pe o di ojo kewa osu keje odun yi ko to di pe won yo so ni pato ibi ori nbese re laarin awon mejeji e ko ja lo sinu we iroyin this day ke lo ka lekun rere
0: dadu
13: ayade
0: ile ise olopa ni ipinle osun lana ojo isegun na fidi re mule wi pe looto omo odun mokandinlogun kan ti mleyin oni ni àwọn kan tí wọn ò tí ìmọ̀ró yẹ tó ṣùgbọ́n tí wọ́n rán lọ́rùn ọ̀sán gangan nílùú ìjẹ́bújẹsà iléeṣẹ́ ọlọ́pàá ló wá sọ pé àwọn mẹ́ta mìíràn náà tó fara pa ọ̀tán wà nílé ìwòsàn níbi tán ti ń gba ìtọ́jú léyìí tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mẹ́mí òní lọ tiẹ̀ nígbà tó ń fọ̀rọ̀ jẹ̀ pẹ̀lú oníròyìn lórí ìṣẹ̀lẹ̀ náà ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun Abiodun Ọ̀jẹ̀lábí òun ló ní ìwádìí tí wọ́n ṣe ni wọ́n fi ń sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún àfàìmọ̀ kún jẹ́ ti ẹgbẹ́ òkùnkùn ní o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ ní nǹkan aago mọ́kànlá alẹ́ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí níbi tí wọ́n ti tẹ́wọ́ gba ìròyìn wípé wọ́n ń gbúrò ìbọn ní ìkóríta tí à ń pè tó wà ní ìjẹ́bújẹsà nígbà tí àwọn ọlọ́pàá sì kóra wọn jọ tí wọ́n lọ sí oríkó ọ̀hún ìgbà tí wọ́n ó fi débẹ̀ ni wọ́n bá òkú ọmọ ọdún mọ́kàndínlógún náà tì lẹ́yìn òní tí àwọn ọlọ́pàá sì gbé lọ sí ilé ìwòsàn níbi tí dókítà ti sọ wípé ẹlẹ́mìí ti gbà á lára rẹ̀ ó ní wọ́n tún rí wọ́n rí wípé ó fara pa ní orí tí wọ́n sì fúnra wípé ọta ìbọn òun ni ó bà á lórí ọ̀hún òun ni wọ́n fi gbé lọ sí ilé ìgbókùnpamọ́sí tí wọ́n sì kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán fọ̀rọ̀ tó wọn létí ó wá tẹ̀síwájú ló nígbà tó ṣàlàyé pé bàbá ọmọ tó jáláìsí ọ̀hún nínú ọ̀rọ̀ tí ó sọ ní àgọ́ ọlọ́pàá ló ní òní àwọn ni wọ́n ṣe àkọlù sí o nígbà tó ń bọ̀ láti ilé ìjọsìn Ọ̀jẹ̀lábí wá fikún wípé àwọn mẹ́ta mìíràn ló farapa yánnayànna o tí wọ́n sì ń ṣe ìwádìí báyìí lórí ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n òun ò fẹ́ sọ lórí ọ̀rọ̀ ohun tó ń jàrà yàn lójú òpó ẹ̀rọ káyélujára o léyìí tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ náà di ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ó ní òun lo agogo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun lo agogo ìkìlọ̀ lórí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ tóun sì ti sọ wípé kí wọ́n má ṣe ayẹyẹ 77 láti ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ní gbogbo ọ̀nà wípé wọn ò fẹ́ gbọ́ irú rẹ̀ ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún lójọ tí wọ́n ti ẹgbẹ́ òkùnkùn nítorí ìdí èyí kò tí ì sí ẹnikẹ́ni tí wọ́n ìlàmú lórí ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n àwọn ọlọ́pàá tí ó ń dojú orúkọ ìwà ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti kú lọ sí gbogbo agbègbè ọ̀hún ó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dà àti ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà ni wọ́n ti ń di ẹrù ọ̀rọ̀ ọ̀hún lé orí ara wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o ṣáájú ni agbẹnusọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù léyìí tí ẹni tó jẹ́ agbẹnusọ ikọ̀ olùpolongo ti ìmọ́lẹ̀ Pẹ̀lúmi Ọlájẹ́gbèsè ní ojú òpó ẹ̀rọ káyélujára ló ti kéde wípé ikú tó pa òní o ni ló di ẹrù rẹ̀ lórí ẹgbẹ́ òṣèlú APC ó ní àìmọye àwọn èèyàn ni ó jẹ́ wípé àwọn ará bí ògbẹ̀mí kí wọ́n tó gba ìkúdà ìṣàkóso ni Ọlájẹ́gbèsè ló sọ ó ní nílùú òun ní alẹ́ òní àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó di àmọ́ra ogun iná dédé wa ọkọ̀ wọ ìjẹ́bújẹsà o tán sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ó ní ọmọ ọlọ́mọ tó ń lọ jẹ́jẹ́ tiẹ̀ náà lọ́rùn ọ̀sán gangan nígbà tí àwọn mẹ́rin mìíràn fara pa o ó ní gbogbo ìlú báyìí ń ló ti wà nínú ìpayín keke inú fu àyàfo ó ní ṣe ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fẹ́ ṣe lọ́sùn rèé tí wọ́n pè ní òṣèlú ó nítorí pé ohun tí àwọn mọ̀ ki se oselu ni won pe leyi o oni enikeni to wa si ti ni se be ta eje alaise sile oni kan ma ranti pe esan bo wa ke lori won o nitori na e ngbe mi awon eyan te si npe ni agbara oselu o lo tini loju o o si ba lokan je gege bi nigba to nfesi en to je alaga ijoba ibile ori ade olubumi obesun eni o mo se alaye leyi ti eni to je abesin ka olori oro yin si to buwo lo laye ka oyemi o se gbogbo oro ti olaje ngbe si to so o te ba fe gbo gbogbo ise ohun e lo sinu iweroyin punch iweroyin daily post ata iweroyin mi to jade loni
1: o ti de ti gbo ijoba ipinle ondo labe ile ise to nri si oro ise agbin ati gbo oba pe awon kan gbe oparun lona ito kaakiri ipinle yi laisi tele ofin ewo ni lati gbe oparun lai gbase tabi gbonte lowo ile ise to nri si oro ise agbin ati gbo oba ni ipinle ondo ijoba ti koroju si irufe awon eyan to ba nwo iru iwa yi ki won tete lo towo omo won ba so enikeni to ba fe sowo oparun tabi ta oparun gbodo lo gba iyonda ati ase lowo ile ise agbin ati gbo oba ko to le wo igbogi oparun bibe ko irufe eni be to ba wo gbo oba lo gbe oparun lai gbase ti tapa si ofin ti o si fi mu keruku ata ofin igboran sanju ebo riru lo eje ka tele ofin lori wiwo gbo oba lati lo gbe oparun ka ma ba se lufin ijoba ikede yi wa lati odo commissioner foro ise ogbin ati gbo oba nipinle yi honorable engineer leye akinola
2: Toy yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
18: eto igbeyawo laye
23: Ejowo, eduro najare.
24: Ah, ilo sele.
23: Ki won to so wapo. Njo ranti po sele ri television fun mi. Fridge nkan, ero fosho. Ise le wa ma fowo fosho nle ni 2026.
2: Eh, ni tuto.
23: Ka sa so pe o ti ra won abi?
2: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni biti CDK e wa.
24: E won lo tun je CDK bayi.
2: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifosho ati be be lo.
23: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi?
2: Ah ah, lati osu to koja ni mo ti ra won.
23: Oluso agun kan.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
25: Ẹ pè CDK sórí 0707-454-3005.
26: CDK sórí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ẹ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fà ní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Jọ́ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kínní. Kínní yìí o, kọ́ láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
1: Ogójì
2: ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sanwó kù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà máa gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wà fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta, ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ díẹ̀ tó di pé ẹ gbé ọjà fún wọn.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó
1: lọ.
2: Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì
1: nọ́mbà tí a lè pè yín sí.
3: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti, Ekiti State.
2: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, kó o lè bàdẹ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
5: Ara ń tà wúnú. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
6: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
5: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rà gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo ohun elo to bara fodido osu mejila tabi ogoji ose
2: iro ni o
5: to to han ni gbogbo awon kan elo nu le mi ori cdk ani mo ti ra won koda iphone to wo lowo mi ni sanwo re tan
2: o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
5: iwo lo bere ṣugbọn ni bayi tete download cdk lori google play store ati ios app store ki won na ma jaye cdk ni welemu ranto nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e ko si website wa

0: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Big bag.
6: Gaining velocity on Adaba FM.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Live it.
4: Mafoko.
5: ADABA.

0: ẹni ni ọmọ yìí ni ó sinmi ó dẹ̀ yòókù á tó mọ̀. onílárí ọ̀la ò rí bẹ́ẹ̀ ní mú babaláwo di fa ọ̀rọ̀ ọ̀run. àwọn yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. òòṣà tá a bá fojú ọmọdé mà píparun ní mà á parun. àwọn yorùbá bọ̀ ni wọ́n bọ́ ọmọdé yóò bàjá ṣàmú kékeré ní ti ń ṣẹnu ṣámúṣámú lọ. àwọn yorùbá kan náà ní ọmọdé tí a ò kọ́ nígbélé ta kọ́tà. àwọn yorùbá bọ̀ wọ́n ní o fà ìṣági lọ́gbẹ́ o fà ìtọ̀fẹ̀gùrà lọ́fà ó dédé ọ̀pọ̀ gbẹ́ni ókè ṣọ́fẹ̀ẹ́ ní ro. bẹ́ẹ̀ni nínú ọ̀rọ̀ àwọn yorùbá wọ́n ní àgbà tó pa oko tì irú wọn ní láwọ ibi kẹ́yìn.
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá wọn o.
0: àìmọ̀ká àìmọ̀ká ní mú èkútélé polóògbò níjà.
1: dájúdájú ara yín lè dá lóró.
0: ẹ jẹ́ ká mọ̀ pé ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó máa dà lọ́la. àwọn yorùbá sì ní bọ́ọ̀dẹ bá ń dùn ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. ọmọdé burúkú olómọ dàgbà burúkú. ìbàrẹ̀ olódùmarè. ìbàrẹ̀ ọba ìkú. ìbàrẹ̀ ọba ìṣá. ìbàrẹ̀ ọba aláàánú jùlọ olóore ọ̀fẹ́. ìbàrẹ̀ ọba ọ̀rọ̀ ọ̀rọ̀ abìjàlẹ́rọ̀ ọba ti dáwúrà sákìtàn. ọba fúnwẹ́ akẹ̀wẹ́ ọ̀wẹ́wẹ́ akẹ̀bí àlà ọ̀rùn ìbàrẹ̀ o. ọba tó mọ kanga ìbàrẹ̀. ọba tí ò ní kú ọba tí ò ní sùn ọba tí kì í ṣàárẹ̀ ìbàrẹ̀ olódùmarè. ìbàrẹ̀ ọba ọ̀rọ̀ ó fi gbogbo ara ṣe kìkì ọ̀rọ̀. ìbàrẹ̀ ọba àṣẹ tí fi gbogbo ara ṣe gbogbo àṣẹ. ọba wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. bókè olódùmarè. bó kí ọlọ́run ìwọ nìkan ní máa ṣe ọlọ́run ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wá ràn lọ́wọ́. bó kí ẹ ọlọ́run bó kí ọ. mo wá kí gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ̀ ń gbọ́ mi níbi gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi o. bó kí n pẹ́ káàbọ̀ sórí ètò òkò ọ̀rọ̀ tòní. adéyẹmí làwa lórúkọ tèmi o. òdodo ọ̀rọ̀ tí ń gún ni bí ẹ̀gbọ́n ọmọ akẹ́ ṣàṣà kọ́lọ́rọ̀ ògbọ́ tálárọ̀ ògbà gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ ò ṣe. aláyẹ tí ó dorí kodò bí adẹ ẹnu ẹ̀ ò ṣẹ̀jẹ̀. àgùntàn tó bá sì fojú dìwọ́ àgbò tójú tẹnu ẹ̀ ni ó máa kú fẹ́ jẹ́ o. mo kí ẹ káàbọ̀ sórí ètò tòní. yorùbá bọ̀ wọ́n ní bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtẹ́lẹ̀ kanna. àwọn yorùbá nǹkan náà náà ni kórókóró báyìí láàdí fáàdí tí.
1: afọfọfọfọwọ́ làwọn kò ní gbà o. ọ̀rọ̀
0: lọ́mọ ilé. ẹ rí i pé lọ́jọ́ níjẹjọ mo sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́.
1: ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
0: níjẹ̀ẹ́dógún mo sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́.
1: ọ̀rọ̀ lọ́
0: torí pé ẹ̀kọ́ ṣe pàtàkì orílẹ̀-èdè tí ó bá ga ẹ̀kọ́ náà gbúdọ̀ jẹ́ pàtàkì ń bẹ̀. gbogbo àwọn tí ń bẹ́ẹ̀nbẹ́ láwọn aláṣẹ ni láwọn òbí ni láwọn aráàlú ni wọ́n gbúdọ̀ mẹ́tọ̀ ẹ̀kọ́ lọ́kùnkúndùn. Gbogbo àwọn àlùú tẹ́rí tó ga ni tó dàgbà sókè ni ètò ẹ̀kọ́ ló gbé wọn débẹ̀ o. ṣùgbọ́n bí wọ́n ṣe ṣètò ẹ̀kọ́ tiwọn òun ló yàtọ̀ sí bá ṣe ṣe tiwa ń bí. bàbá fẹ́ ga bàbá fẹ́ dẹ̀yàn pàtàkì láwùjọ ta fẹ́ di orílẹ̀-èdè tí wọ́n máa fi yan gàn láwùjọ a gbúdọ̀ má yípadà bẹ́tò ẹ̀kọ́ wa. nígbà ọmọ tó bá lọ ilé ẹ̀kọ́ tó fi bí ogún ọdún àbọ̀ ọdún mọ́kàndínlógún tó fi lọ sílé ẹ̀kọ́ lẹ́yìn tó lọ ọdún bíi méjì àbí mẹ́ta kó tó di pé ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ga o. tó bá jẹ́ pé nípa ìlànà ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ni yóò pọ̀ ọdún mẹ́fà kó tó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́. nígbà bá ṣírò ogún ọdún pẹ̀lú ọdún mẹ́fà ó jẹ́ 26 years ọdún mẹ́rìndínlógún lọ́gbọ̀n nìyẹn. tọ́lọ́run bá ní kẹ́mi ẹ̀ ogún ó wá lo àádọ́rin ọdún àbọ̀ ọgọ́rin ọdún láyé. ẹ̀yàn bí ọgbọ̀n ọdún kò ń bẹ́ẹ̀ nígbà bá fi gbogbo ọdún tá a fi pilẹ̀ rẹ̀ wèrè ìgbà wo láwà jájà gánà.
1: ìbàjẹ́ ká pa wọ́n ra àgbà kọ́ bá wa dá sí i.
2: ọ̀rọ̀ rí òun rẹ̀ pẹ́.
0: gbogbo nǹkan tá a wí náà ni pé gbàdàbà ó yẹ kí a múra ká ṣètò ẹ̀kọ́ wa lọ́nà tí ó fi wúlò fáwùjọ wa.
1: ẹ̀jẹ̀ ká pa wọ́n ra àgbàlagbà.
0: gbogbo ọmọ bá lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́dún mẹ́fà. ó lọ wọlé ìwé girama lọ́dún mẹ́fà. ó lọ sílé ìwé yunifásitì lọ́dún mẹ́fà tí ò bá sí ASUU strike. ọdún méje ọdún mẹ́jọ ń gbà míì. ó wá fọdún kan ó fi ṣiṣẹ́ sin orílẹ̀-èdè nàìjíríà. ìgbà tí ó fi parí gbogbo ẹ̀ tán ó ti ń lọ sọ́gbọ̀n ọdún. ẹ wá yọ kúrò nínú gbogbo ọjọ́ tí ó lò nílé ayé. ọ̀tọ̀ ni ó tún wá jòkó fún bí ọdún mẹ́wàá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ò ní ríṣẹ́ kankan ṣe. ẹ sì mà lànà orílẹ̀-èdè nàìjíríà béèyàn bá ti lé lọ́gbọ̀n ọdún ní ìsinmi olóhùn fẹ́ wáṣẹ́ ìjọba wọ́n ní àwọn tó wà láàrin ogún ọdún sáàdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n wá. bó bá ti ń gbọ́gbọ̀n ọdún ti ń dàgbà jù fún iṣẹ́ ìjọba àbí iṣẹ́ iléeṣẹ́ gangan yòówù ìbáṣeléṣẹ́ àdáni. nígbà tí ó fi parí ètò ẹ̀kọ́ yóò ti dàgbà. láyé bá lóun dé tí wọ́n bá ń béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tá a lọ ilé ẹ̀kọ́ pé ní kí ni ìṣòro tí ń bẹ láwùjọ gan tá a lè yanjú à nílé sọ̀rọ̀. abẹ́ni tó lọ kẹ́ka ẹ̀kọ́ ẹ̀ka ẹ̀kọ́ tí ò wúlò fáwùjọ kí ló fẹ́ sọ pé òun fẹ́ ṣe láti fi tó àwùjọ ṣe. bí o ṣe kó sọ pé ẹ tóun bá ríṣẹ́ ìjọba òun á máa jòkó ńbẹ òun máa kópa ńbẹ iṣẹ́ ìjọba ṣe gbogbo ara lè ṣe. láwọn ìlú èbó tá à ń lọ tó ń dàgbà sókè tí gbogbo wa ń tọ́ka sí pé wọ́n ṣe bẹ́ẹ̀ ló èbó wọ́n ṣe bẹ́ẹ̀ ló èbó gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe ń lọ èbó yẹn kò sí iṣẹ́ ìjọba tó pọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ àdáni ló pọ̀ bẹ́ẹ̀. àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ ẹ̀ka ẹ̀kọ́ tí ó wúlò láti yanjú ìṣòro tí ń bẹ láwùjọ wa ni. kì í ṣe pé torí pé àwọn tí ń lọ ilé ẹ̀kọ́ fásitì lọ kẹ́ ẹ̀kọ́ wọn yìí pé wọn ò lọ́gbọ́n lórí kì í ṣe pé wọn ò nímọ̀ ṣùgbọ́n ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ ò ṣe eléyìí tó lè yanjú ìṣòro tí ń bẹ láwùjọ wa lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò tá a wà yìí. kì í sì ṣe pé torí pé wọn yọ̀lẹ̀ wọn ì ṣọ̀lẹ̀ torí tán bá jọ̀lẹ̀ ni wọn ò nílé lọ léèwé. ṣùgbọ́n nínú ìrìn àjò wọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò wọn wọ́n ti gbé nǹkan tí ò yẹ wọ́n ti gbé òjò fáìnà. a ti pa ẹ̀kọ́ a ti rò pé ẹ̀kọ́ kákàdínwó ẹ̀rí ni táwọn ọmọ ṣáà ti lọ sílé ẹ̀kọ́ fásitì ọmọ mi wà nílé ẹ̀kọ́ fásitì ọmọ mi wà nílé ẹ̀kọ́ fásitì nǹkan tá à ń lé káàkiri ní ìsẹ́nu. kì í ṣe pé ọmọ mi tó bá jáde kí ni nǹkan tó wúlò fáwùjọ fún. nǹkan tá sì ń kọ́ láwọn iléèwé ẹ̀kọ́ fásitì wa àtàwọn ilé ẹ̀kọ́ wa yòókù òun náà ni bọ́mọ ó ṣe páàsì ìdánwò kì í ṣe bí ó ṣe yanjú ìṣòro tí ń bẹ láwùjọ kì í ṣe bí ó ṣe wúlò fúnra ẹ̀ láwùjọ eh bi esa wo eni to lo se electrical engineering ni le ko facility egbele fun pe ko se wiring re wo lo ma woran ni so gbe mu eni to je pe o lo ko se electrician labele egbe sibe o yo ma du o yo ma supervise e eni ti o je pe o ko se electrician yen yo pari le yen bo ti wu ki le yen ko won to e wo opolopo ile obitibiti naira ta nko se awon to se electrical engineering le gbe fun theory lo opolopo won lo kon le eko facility won ko practical opolopo won ma sugbe gbe fa awon to n ko se owo e ja wo awon to lo se mechanical engineering bi moto won ba baje won tun gbe lo sodo mechanic ni mechanic to ko te labe igi legbe titi e je ki a mu e yi pada ba ilane eto eko wa lawon ile eko wa patapo lati le iwe alakobere titi de wole iwe girama ti de le eko facility ta ba ma yi pada ba teni to nse electrical engineering to se practical daada to mo bi won se nse teleni to se electrical teni to se mechanical teni to se gbogbo e ti won ma ti won ma bi won se yanju isoro lawujo won wulo fa awujo won wulo fun lu ewe eri o wulo ni esin o ogbo ori lo po to wulo be ba tin lo ten keko iwe eko kisa wo ma bawon ajoba wa na ba tin seto eko curriculum eto eko e je ka fi aye ti yi pada eko ta nkan logun odun seyin o la se nkan lawon ile eko facility wa eko ta nkan logun odun seyin ti yato ti nkan to de wi nisin isoro ti nbe lawujo ta ni o yanju re fun wa la wa abule wa ko si na nbe ko so mi nbe eni ti o ba wa se ti o ba wa ti o yanju isoro wa ti o pese awon aro ti o le ma pese ina sawon abule wa awon la wa bo ba si ti ronu na ti o seru kan wa sawon abule sawon ilu ti o ti nina oun na o si ma make owo a lomi lopolopo awon ilu wa ẹni tí ó yanjú ìṣòro tó mi ó fi máa dà láwọn ojúlé glósojúlé láwọn àlúwa òun là ń wá àwọn ẹ̀kọ́ yẹn là ń fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa máa kọ́ ní ìsìn torí kan tó bóde òní mu nù bí bẹ́ẹ̀ kọ́ ẹ gba sàtífíkẹ́ẹ̀tì yín ọ̀kadà lẹ́ máa fi ṣe o ìyẹn tẹ́ bá ní courage láti ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ló kẹ́kọ̀ọ́ tó jáde yunifásitì tó lówó lé gọ̀kadà ó sì jòkó sílé àwọn òbí tó ran lé ẹ̀kọ́ fásitì ní tó ń bọ̀ ìgbà ẹlòmíín bá dé wàhálà tó bá ti rí pé kò sí nǹkan tí ò rí ṣe yóò jọ yàn ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn ìṣòro tí ń bẹ láwọn àlù wa yẹn là ń fẹ́ kí ẹ wá yanjú òun lẹ́kọ́ gbàdédé ọ̀kọ́ ẹ̀kọ́ tó dé òní ló ṣe ṣe pàtàkì ìbẹ̀ lọ́wọ́ ìjọba ìbẹ̀ lọ́wọ́ àwa òbí náà àwọn ilé ẹ̀kọ́ gbogbo ń ṣe wa how many of them mélòó nínú àwọn tó lọ sílé ẹ̀kọ́ gbogbo ń ṣe tí ó ní wọ́n ṣe electrical engineering ló lè bọ́ sídìí mọ́tò kò ṣe mélòó nínú àwọn ọmọ tí wọ́n lọ sọ ṣe kọ̀ǹpútà ló lè bọ́ sídìí kọ̀ǹpútà kó mọ̀ kẹ́tí wọn níbẹ̀ nítorí theory ni wọ́n ṣe ẹlòmíì ò rí kọ̀ǹpútà rí ọpẹlọpẹ fóònù ti ń bẹ lọ́wọ́ wa ní ìsìn ẹ wá ṣá wo bẹ́ẹ̀ni tó lọ sílé ẹ̀kọ́ fásitì ká ní pé ń gba bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira àbí ó gba bíi 120,000 naira lóṣù ẹ jẹ́ ká wò ó pẹ̀lú oníṣẹ́ ọwọ́ ẹ jẹ́ àfiwé electrician ká sọ pé electrician ká má sọ̀rọ̀ bíkìlà ká má sọ̀rọ̀ carpenter láàrin oṣù kan abile kan soso electrician ba lo fe se le kan o fe waya le o kere ju yo gba 40,000 lo wo se nikan ni o kere ju nu iye to ba ni gba ju be to ran re ni to charge 150 200 250 o fe waya le e wa je ka fi we ni to n gba 120,000 lo so abi 100,000 teyan ba gba 200,000 leri ise kan to si pari e laarin osu kan kani ko ri ise kan eyo kan losu o gba 200,000 lori e abo ni ise kan losu o gba 40,000 kaka fi we 40,000 o ni ise kan laarin ose o gba 40,000 e wa siro e o wa riru ise be o ri be lodun 40,000 times 52 lose kokan ko ma ri kan be ewo ye ti o je a si foju tan be lu won owo nbe lowo awon onise owo o eyin le kan tori pe so time ro e foju tan be lu won owo nbe lowo won ton to soso wo yen o awon alakara awon ni guguru awon lepa tan wo tan foju tan be lu ni nkan ti won da se eyin na o le da se tan sise osu e je ka mura báwọn ọmọ wa bá ti ń lọ iléèwé ẹ jẹ́ kí wọ́n máa kọ́ṣẹ́ ẹwọ́ pẹ̀lú ẹ̀ ká lè máa bá ṣe máa yanjú ìṣòro tí ń bẹ láwùjọ wa eléyìí lóde òní o iṣẹ́ tó gbòde òní nù nǹkan tó òde òní fẹ́ nìyẹn o òde òní ò fẹ́ ká ṣe ẹ̀ka ẹ̀kọ́ kan tí ò wúlò torí pé a ti fẹ́ lọ kílé ẹ̀kọ́ fásitì ẹni tó kọ́ṣẹ́ dáadáa tó ń ṣiṣẹ́ dáadáa tó ríṣẹ́ méjì láàrin ọ̀sẹ̀ àbí láàrin oṣù a lè fi wẹ́ni tó ń ṣiṣẹ́ oṣù nítorí nǹkan tí ò mú pamọ́ owó tí ń bẹ lákàntì ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tẹ́ ń fojú tẹ́ ń bẹ́lú ni òṣìṣẹ́ ọba kankan ò ní o òṣìṣẹ́ ọba tẹ́ bá rí i pé ó ní savings ₦1,000,000 sákàǹtì ẹ̀ tí ì ṣe cooperative torí cooperative ebi la fi ń para wa ká tó da tó ní ₦1,000,000 sákàǹtì ẹ̀ bí ò jalè a jẹ́ pé ó nìkan mí ọba ó ní business mí tó ń ṣe lẹ́yìn iṣẹ́ ọwọ́ aláìṣẹ́ oṣù òṣìṣẹ́ ọba tó bá ní ₦2,000,000 sákàǹtì ẹ̀ tó ní pamọ́ tí ì ṣe cooperative ó ń jalè lẹ́nu iṣẹ́ ni o torí owó tó ń gbàgbé ò tó ná owó oṣù bá ṣiṣẹ́ máa ní bùkátà ẹ̀ ló ṣe máa owó oṣù bá ṣe pọ̀ sí ni bùkátà ó ṣe pọ̀ sí ẹ sì rántí bí bùkátà bá wáyé nínú agboolé ẹni tó ṣiṣẹ́ ìjọba náà kọ́ pé òun ní pé mẹkáníìkì wọ́n lè ṣẹ́ wo ló ń ṣe ẹ jẹ́ ká máa ọmọ wa ó máa lọ lẹ́ẹ̀kọ́ tán bá máa lọ lẹ́ẹ̀kọ́ ẹ worú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ jẹ́ kí wọ́n wá iṣẹ́ tí ó jẹ́ pé wọ́n fi lè yanjú ìṣòro tí ń bẹ láwùjọ mo ń wò lórí social media lẹ́nu ní lánàá abilé ni ni ẹnìkan ṣe stove ti ń lo ọ́ìlì dúdú ọ́ìlì àlòkù tí wọ́n dà nínú mọ́tò ó sì ṣe stove yẹn ti ń lò ó tó sì jẹ́ pé nígbà tó tún ṣe tán wọ́n tún lè ṣáàjì fóònù lára ẹ̀ ní katsina àwọn táwọn fẹnu tẹ́lẹ̀mútẹ́lẹ̀mú ni ó ṣe wọ́n sì finá sí ó sì ń jò wọ́n sì ń ṣáàjì lára ẹ̀ ó wo pọ̀ ìṣòro tó ń bẹ láwùjọ ló wá wò pé lòun lè fi yanjú ìṣòro gáàsì wọn kẹrosíìn wọn eédú gan kò ṣeé kàn ó wá ní kí lòun lè ṣe ló fi ṣerú nǹkan bẹ́ẹ̀ irú nǹkan tá à ń fẹ́ láwùjọ wa nù kì í ṣe pé kéèyàn kẹ́kọ̀ọ́ tán kó wá jòkó sílé odidi ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún ọdún mẹ́wàá kó wá ti gẹ̀ẹ́tì kó má mọ nǹkan kan mọ́ mélòó nínú àwọn tí wọ́n náà graduate tẹ́ ń wá tẹ́ ń wò wọ̀nyí tí wọ́n náà graduate bá fi hàn sídìí iṣẹ́ tí wọ́n náà lọ kọ́ òun mọ́ mass communication tọ́pọ̀lọpọ̀ ṣe lọ́dọ̀ wa ń bí lẹ́nu iṣẹ́ wa ń ṣe rédíò àti tẹlifíṣàn mélòó nínú wọn ló wá sí newsroom tó lè kọ́ story lásán tó lè kọ́ no news ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò má kọ́ ààbọ̀ ẹ̀kọ́ ta ló ń kọ́ láwọn ibẹ̀ náà run kí ni irú ẹni bẹ́ẹ̀ yẹn kí ni solution tó fẹ́ wá síṣòro ti ń bẹ láwùjọ a máa celebrate a máa ṣàjọyọ̀ pọ̀ ọmọ wa wọlé ẹ̀kọ́ fásitì ìlú ẹ̀kọ́ wo ló fẹ́ lọ́ọ́ kọ́ bẹ́ẹ̀ a ma sadowo ko ma wa jade le eko fasiti le eko wo lo ko jade be se eko to ko eko ti o wulo fa wujo ni abi eko ti o ni wulo kankan o ye ko ma ya wa lenu nigba tan ba ni aye ise 40 sile ti bi 400,000 to apply for ise 40 ti 40 ba ri ise ninu 4,000 a ku ti na ra 60 a 3,600 ti 400 ba ri ise nbe to ba je 40 lori se riye to awon eyan ti o ni ri ise kankan bi oro de oni se rinu o aye ise ti won kede ijoba apapo kede ise ni ijoba apinle kede ise ni ijoba apege loruko ibile kede ise ni awon le se adani kede ise ni patapata e ki won ni won fe fi 120 ni ise e wa wo ya won ta apply fun ise yen awon yoku ki le fe kan se bi won ba se daguda wo se kole kole bi won se kole kole won so ni jibiti bi won so ni jibiti won se terrorist bi won se se terrorist won se bandit e je ka wa eko ta ko ma wa eko se owo pelu eko an lo lewe o wulo mejeji lo wulo sugbon ba omo ba tin lo le eko fasiti e je ko ma keko pelu e te ba ri pastry lo mo yin lo se ni eko fasiti e je ko se owo pelu e se be fe ko ni certificate ni tori pe anfani o selu le du lo waju tori o le la lo nja ni lo selu be ni o tori gbogbo wa la fe ko mo wa o se selu kan ba le rowo ko je nbe gbogbo ara la fe ki Nigeria o sun a sugbon awa gan o wa ki Nigeria o da a fe ka won mo wa jade le ko fasiti kan gbe certificate dani kan lo so selu kan ko wo je nbe se gbogbo wa la wa le so selu ninu gbogbo awon to contest for governor Ondo state ninu gbogbo to contest for governor Lekiti enikan ni won ma mu ninu gbogbo won be na lo ro se e je ka won ma yin lo keko kan koko ise owo kan ko pelu eko ti won ko be ba ni fe fe ni kan ni fasiti kan lo le eko fasiti e da lo sugba je ko se pelu e opolopo awon ma wa ta ko leko lo le oni se mo ye won ti be nile ti won ni se se ri opolopo won ka ni pe be se n jade e n je ki won lo kan se kawon na pa itiju ti pe o ti lo sile eko fasiti o ni ko ma kose o pe o ti bi ma o ti niyawo ko ni ko ma kose wa se bi won funra e lo fe mo ma powo to ma fe to fe ma fi jeun to ba sise wa lowo lowo a n tẹsiwaju lati pese awon akẹkọọ jade nileiwe girama leko fasiti sugbon ija pese ise ti awon to po be yo se ki won to jade gbogbo wa ko ijoba o le pese ise fun gbogbo wa o gbogbo ise ti ijoba fe pese bi gbogbo wa ba jogorun lorilede Nigeria agidi ni ijoba fi le pese idameewa eyo mewa ise ninu ogorun naa 90 yoku ise adani ise ara wa lo ye ko je bo se ri lo ibonu gbogbo wa ki lanfani pe an se lekun le akole kule jole akole ibo la lo lekun on si be na lo re ko ta npese awon akeko ta npese ta ti o ti se ti wo se o le ro oro ti mo so ile o le ba yin nibi ti o da lara o sugbon e wo e wa fani ti nbe nbe awon ta foju tabelu o tele awon ni se owo won ti de yan pataki lawujo o awon ti sowo ta foju ti gbogbo tele ta ni tai la fe ma de mo o ti de yan pataki lawujo won ti da nkan se da wa ta se ijoba era ti pe ti na le ye ba baje ẹ ní pé graduate yín pẹ̀lú certificate ẹ pé kó wá bá yín tún ṣe o electrician lẹ pé bí transformer àdúgbò yín bá gbàjẹ́ awon technician le pe sibe to ko se owo o ta ma se nipa e nigba to mi ile yin ba baje ti pump water pump yin ba baje e ma won te gbe fun ko ba yin tun se o awon tan se rewinding awon ti won se orisirisi awon le gbe fun o awon se yin wulo fawujo nitori pe tan ba si iya o je wa e je kala ti pe opolopo soro ni be lawujo wa o bi mo se so like opolopo lu ni onina opolopo lu ni olomi opolopo lu ni oneto ilera to peye awon ogun to le wo aisa ta le se lona bi le nbe nbe je ka gbiyanju ka se awon research si na ka fi ran awon awuje wa lowo awon ti omi ta ni ladugbo alawon to le se e ronu nkan te le se lati fi ran adugbo yin lowo ina e se ina ti o si solar energy wa nbe with ele tan fi omi tan fo mi se wa nbe ele tan fa tegun se wa nbe eyan ronu ke ronu kan te se fa wujo ta wujo wa o fi dun bi ti lo ebo gbogbo wa la fe da bi ti lo ebo se gba sa le huwa be gbogbo wa la fe ki lo ebo ba ki lo wa da bi ti lo ebo ija le huwa be ki se awon ajoba nikan awa eyan awa ara wa gan sa le huwa be ala won ma orilede nigeria lo si lo ebe won make lohun won wale ele fe japa system be work ni o awon eyan be se tele ofin tin be nbe ni awon mo yin o ni debe ki won ni won fe yo win ofin won pada sugbon te ba ti dele bo fi ba ti le e ti believe pe ijoba na o danu tori pe e ti ri nkan je nbe gbogbo wa o le tori ka cha nkan ta ma je ta ma je ta ma je la wa ah wa nkan ta se fun lu wa gbogbo wa la fe kan dibo fun agado loselu ka ma kowo oluda sapo sugbon ija ronu kan ta se fulu ta ti kuro ti ya o fi ni je won mo e je ka keko ti o ye koro ti o wulo fawujo wa ta fi le yanju awon asoro ti nbe nilu wa isoro na isoro mi isoro ilera isoro gbogbo ona awon abiki lo ti ro pe certificate man shona ni certificate o le shona awon tin shona yen certificate melo ni won ni be ba ra awon to kawe nbe won kan supervise won ni ise ti won ko opolopo ebo te ri ni lo je pe won kan ko se owo na ni won ma ba se nse kini won yen o na se wa ti bi ti won se a si ma foju nla wo wa awon wa gba certificate a ni ma ba se so waya mara e je ka mo etu ya ka ma yi pada beto eko wa ka won ijoba wa o sojuse won ka won obi o sojuse won ojuso obi ni pe te ba ti ran mo yin le eko bo a se certificate yen lo je yin logun e je ki won lo gba sugba e fi se kan tendi to je pe ti o ba ko le eko yo le ma sise yen yo ma dowo fun yo le ronu bi o se yanju isoro tin be lawujo wa e wo awon tin se robot awon tin se orisirisi awon ero tin sise orisirisi ni isin to n gbase lowo awon eyan ni isin awon ronu kini won le se fawujo won ti se o fi ya ni won ri pe ti we awon eyan ba lo wakati meji meji lati fi se kan ero le se laarin iseju marun o ronu debe ni e je ka wa na ronu isoro wa ni nigeria ona wo la le gba yanju e e je ka ronu awon weather melo la le produce bo te je pe won lo kekan le eko fasiti ni ko je pe welding yen gan ni won se nbe awon pharmacist melo la le produce to je pe ton ba debe won se research sawon ogun bile wa sawon tiwa na won le lo ale ma ko lo soke okun won yanju isoro awujo wa awon technician melo awon mechanist melo awon mechanic melo awon wo ni le lo to le ronu lati yanju nkan to ye ka ma ronu lasiko inu ki se ka gba certificate ta tan ka joko le opolo nbe lori omo nigeria o ai ni tosona lo fa opolopo wahala wa lorilede nigeria ati o le ta fe ja oju kokoro wa ati se ase yen seyin opolopo lede to dagba soke awon oronu bi ti wa ki won ronu lori oro certificate o oro ise bawo ni ilu won o se dagba soke e wo china awon na ti wa ninu iru asiko ta wa won ti wa be ri o sugbon won ronu ona ti won le gba lati mu ayipada ba ilu won lati mu ayipada ba nkan ti won se lati le so ilu won dero won be si se lati le latodo omode lata won to wa ni primary school secondary school university won be si se de de ise owo phone won la lo nisin o laye ati jo se mo pe ira taiwan ira sesin ko se o tin ko le ma npe ki le ra nisin gbogbo awon opolopo nkan ti won ko lo sa america ti won ra nbe ti won lo ruko meda benin america si china ni won tin se lo opolopo awon kan to wa ni england ta comedy ni glass china ni won tin se lo eyin na je ka se lorile de nigeria ka le ma comedy bani kini ka won na ma ko lo oke oku ko ma dowo fu wa e je ka ronu lojo ona ti o tu orile de wa se ti a le ma fi produce opolopo awon kan lorile de wa ta le fi ma yanju isoro tin be lawujo wa gbogbo awon asoro ta le gbele ri ijoba ijoba ijoba ijoba yi a le ronu e kan yanju e se bi na tan fun a sanwo e na ni ki sofe koda opolopo na ta ma rin nisin a ma sanwo e na ni be si ni omi ta mu opolopo aya to ta won to ni bo osile a sanwo e na ni e te sanwo omi ta iba se bo wol le ngbe ninu le ni e sanwo to re sanwo na te fi pump we gbogbo nkan wọnyi tawọn eyan wa na ba le ronu to le dowo fun wa ta le se pini ta wujo wa da ti gbogbo kan rorun e ri pe inu wa na o ma do gbogbo awon tan japa o japada ma be tan ti japa tan o japada wa sinu le awon na o le ronu bi o se to Nigeria se awon ajoba wa egbe awon policy kale eyi ti o je pe yo wulo fawon omo wa yi ti won fi le mo ronu bi won se tulu se bi won se le ma ronu innovations ti o ma je ki ilo toro ti lo dun egbe awon kan ikale yo nira o be ni yo nira ti joba ba gbe kale ewin je jara ilu na e je ka farada ta ba farada yo dun nigba to ba dola ni be ni o yo dun bo ba dola tori nkan to koro leni in bo wa dun ni o tori didun ni gbe ye wuro sugbon ta ba ti le farada ta fe ko ma lo be a jiya a pembe se da tan be a pembe ki se gbogbo ala le sa lo silu ebo ki se gbogbo ala le sa lo la le japa awa kan o ja a ma wa nu le wa ja sinu le wa nbi a se ma jiya orile de Nigeria sugbon ta ba le farada opolopo awon kan ti joba wa ti won ba se na ni o tori opolopo won ni akiti won kini mo le pe won o ni akikanju won ni akikanju lati gbe awon kan ikale won bi le pe to ma ti se won ni le wole le keji won ni le wole le keta sugbon te ba lakikanju lati gbe ikale te ba gbe kale yo je wan ya ka wara ilu na ka farada ta ba farada ti ilu ba be si dun bi o soju wa yo soju awon ma wa o be ni tori ta awon amara china ti won ba ni oju won nikan na ni ko se ko ni dun bo se ndun ni se o opolopo awon baba to gbe to na kale won o si laye mo o sugbon orile ede won gbadun nisin be lopolopo lu ebo ti en sa lo na olohun o tun wa nigeria se o olohun to wa omo orile ede nigeria se olohun je kan de ti bo ataya gba se lati le mu ki nigeria odun 08162519991 08162519991
3: eku
0: alaji e ka ro o
3: olohun a je pe fun wa sa
0: o oruko yin o
3: Ola ni Oluwa Gbemiga AKA ni Yesu Oba won kola latakure.
0: Agboyin Ola ni Oluwa Gbemiga.
3: Oro gidi le so fun wa. Sugbon oro te na laaro petepete ni o. Ti gbogbo wa ba fe ko sowo awon wo lo ma sise l'office na. Opolopo yi na te sise radio ba sise office na le nse. O to pe mi mo fe da radio station le. Oluko te so laaro yi o. Iwọ to ba wa sise le se radio mi to ba ti ko se owo ri tele o ba le edanu tori ele te so e bayi o ye ko ko everybody patapata awon ta ni ko lo ko se owo nje ipele ise wo awon ona wo ni joba gbe kale ijoba lo si ma se gbogbo to le je ki mekunu le gbera nigbati won yo owo iranwo epo lojo si o le fun mekunu sugba re duro lo yese wi pe bo se yo ise ko si yi pada pelu ba se keto se ba pada n tesiwaju nu e anfani wo lati wa jere ninu pe won jo wo iranwo epo se ki se awon gomina lo pada n kowo ye fun ibi ti nkan ti work ijoba ona lo gbegbese awon ara ilu ko lo so pe won ni ra nkan lati country mi wa ti china mo ijoba won na lo gbegbese awon adari wa igbese wo lo be e gbo pe minister lagbaja ko weje e gbo pe won gbele ise ko kale ti won de gba ta to n gba ti won gbe won budget ta de ri koko ba me kulu to ba wa leyin ki le fe ko hun wa se won gbe ise ka da lo ko se ko si ran lowo ti joba n se alokose ko si na eyin le ma so to wa dugbo yin eyin le ma so bi to wa dugbo yin sugbon ijoba le wa wa gba wo lowo awon to ba ko ile lododun te ba so wa ni won ti le ipa e ma ja paro fura wa ti joba o ba gbegbe se ti baba ile o ba ti da awon omo to bi na o se se ko ya mugbo o lobo
0: ase won la ni yoruba gbe mi ga a ni ka won eyan ma kawe kankan se owo ni ka o ani be ba lo lewe ai mo ye ni to se mass communication to se journalism ti o ri se le se radio ati television se ko joko sile ni ko ma se nkan kan mewa hello
4: hello
0: e ka ro oruko yin o
4: ajayi pane ni latore
0: mo gbo yin ajayi pane
4: e se gan sir e ku opolo olo a ma fun yin se
0: amen
4: gaga bi se owo te so sir o wa lowo awon government wa o ta awon mo fi kose mo
0: won gbo yin
4: opolopo won wa bi te won la won se faaji government faaji ta ti won se ti o ti o me so rere dani government de n wo won omo to ma ko se na owo government lo wa government wa won recognize onisowo
0: bi bawo
4: ehe e se gan se le fi se nigeria enu won sa lo si oke okun se le fi se nigeria we ti bi won recognize wa to ko won tu nigeria se olo afu wa se o
0: e seun e won recognize awon ise owo na tori mo ri pe won ma nse pade pelu eyin te jegbe onise owo mo ri pa nse ipade pelu yin de je awa gan ta wa nilu je aka ise owo gan se nkan kana ja ka ise owo bo se wa lowo ijoba na lo wa lowo wa ijoba gbudo se ti e ka wa na se ti wa ijoba o soju se e àwa náà ò sojú ṣe wa oní nàìjíríà fi ríbu ṣe rí ẹlọ ẹ ṣeun orúkọ yín
5: alájí mi kí ẹ pètò gan
0: ẹ ṣe orúkọ yín
5: orúkọ tèmi engineer tasafam ó fi látàrí bí ògbèsè
0: ẹ
5: rí àwọn bàbá sọ pé eléwu yìí ti kọkọ máa gbé níbi tó ti wúwo tó awo òbí la ní ẹbí tó pọ ní lórí àwọn ọmọ wa fárátá tọmọ mi bá dàgbà tó bí ọtí tó ṣe ó gbádùn ṣe èyí kó kọ́sẹ́ òbí òní sọ kókó kó kọ́sẹ́ yahoo yahoo yóò máa tẹ̀ káàkiri ó bá dẹ̀ ti mú wọlé àwọn òbí òní sọ fún torí nǹkan tí wọ́n rí jẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ti wá gbà pé onílárí kò sẹ́rin tí ò mọ ilẹ̀ tó máa tó máa mọ́lá tó bá dọ̀la ọ̀pọ̀lọpọ̀ tó ti yahoo dàgbà yẹn wọn ò rí yahoo tó ṣe báyìí o yahoo yahoo ni wọ́n yàtọ̀ sí ìgboro ṣe báyìí o àwọn ọmọ gan wọn rẹ̀ láti kọ́sẹ́ ẹlẹ́rù máa dẹ́rù níbi tó ti lè kése ìjọba ló kàn àwa ni jẹ́ ká pa kítí mọ́lẹ̀ tá a bá pa kítí mọ́lẹ̀ tá a bá gbẹ̀rù yẹn débi kan ìjọba wa sọ pé àmọ́lárakùnrin ti gbìyànjú ibẹ̀ ni ìjọba tó sọ̀pọ̀ọ̀tì ẹ̀ tó mo kí yẹn pé tó ẹni sẹ́nu gbogbo ẹ̀wọ̀ ìgbà yìí ìjọba máa dá àwọn òní fi ń ṣàwádìí o
0: ìjìnlẹ̀ kàṣàfà ló pè látàgbẹ̀sẹ̀ torí pé ìjọba ò ní sọ wá mọ́mọ́ yín nínú ilé pé ọmọ yẹn lọ kọ́ṣẹ́ torí ìjọba wà mọ́mọ́. Hello.
6: Hello, ẹ máa pé ètò ọ̀la.
0: Ṣé orúkọ yín?
6: Ọlánìpẹ̀kun láti Arigidi Àkókó.
0: À ń gbọ́ yín Ọlánìpẹ̀kun.
6: Ṣé rí ọ̀rọ̀ kọ́ṣẹ́ kò kọ́ṣẹ́ yìí èmi ò tiẹ̀ rí sí yẹn. Àwọn tá a rán lọ kán lọ ṣojú wa tọ́lọ́n bá wọn ṣe tí wọ́n débẹ̀ ẹ jẹ́ ká bí wọn kí ni àpadàbọ̀ wọn kí ni wọ́n ṣe fún wa owó tí wọ́n ń fún wọn kí wọ́n fi wá tún ìlú wa ṣe kán fi tún àdúgbò wa ṣe ibo ni wọ́n kó sí tẹ́ ẹ bá wo àdúgbò míì báyìí tẹ́ ẹ bá wo ọ̀nà àdúgbò míì tẹ́ ẹ bá gbé ọ̀kadà bẹ́ẹ̀ wọ mọ́tò tẹ́ ẹ bá délé ẹ lọ́ máa lo oògùn ni gbogbo owó yìí ni wọ́n sì kó fún wọn pé ẹ lọ́ fi tún ìlú yín ṣe ẹ lọ́ fi tún àdúgbò yín ṣe ọlọ́run á bí wọ́n o.
0: ẹ ṣe ohun Ọlánìpẹ̀kun láti
6: Arigidi. ẹ ṣe ẹ kú ètò.
0: ẹ rí pé ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni à ń sọ láti ibi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ bí àwùjọ wa ó ṣe dá báwọn ọmọ ó ṣe ríṣẹ́ ṣe tí wọn ò ní jókòó sílé láì ṣe kankan tí wọn ó ṣe ronú láti lè sọ́ọ̀fù problem àwùjọ wa ẹ̀wọ̀n náà là ń ṣe ìjọba náà lójúṣe tiẹ̀ báwọn ọmọ yẹn bá kọ́ṣẹ́ tán báwo làwọn ṣe fẹ́ rírin iṣẹ́ báwo lè ṣe fẹ́ develop wọn ẹ kẹ́kọ̀ọ́ látara àwọn orílẹ̀-èdè ibòmíì ìyẹn ìjọba wa bọ ìjọba wa ò lè wọnú ilé yín kó lọ ọmọ ọmọ yín pé ọmọ ẹ wá kàwé o eyin lekan
7: ekaro
0: uruko yin
7: abayomi oyelesi lati olopan egida akoko dagba olorun orilede si ma da lagba na tera atokan japa japa to ba pe ti won tu japa wa temi gba kan so pe nene Ghana must go paru e mo ba yin si o ba pe that ma so pe I'm go back to Nigeria pe yes orilede mi ti da because mo ko mo ni pe ise owo o da ka awon yan ni ise owo ti a ba ni ise owo okan a ba de bẹẹni tó yẹ pé a máa rí dáa máa rí mu kò ní sí pọblẹmù pẹlú ẹ iṣẹ ọwọ kọ da má kàn bẹẹ jọgbá ni kán túbọ bá wa gbé àwúrò àwa oníṣẹ ọwọ kan ró wa lágbára tó ń bá ró wa lágbára kan wá balẹ ẹwọ ọdọ mi sí ọdún kan àtoṣù mẹrin tá a ti níná lélẹ yìí wọn dẹ ń gbọ èmi mọ pé lágbára ọlọrun ọlọrun àfi àtúnṣe sí lórílẹèdè yìí ṣe.
0: Abayomi Oyelese láti Arigede Akoko ẹṣẹ 08162519991 08162549. Hello.
8: Hello sir.
0: Orúkọ yín o.
8: Adédèjì Akínọlá ló ń sọ̀rọ̀ láti Àkùnà Àkókó.
0: Adédèjì Akínọlá Àkóyàn.
8: Nǹkan tí mo kàn mọ̀ ni pé gbogbo ìlànà tó wà nílẹ̀ yìí ọwọ́ ìjọba ló ti wá o. Ètò ẹ̀kọ́ tíjọba bá gbé sílẹ̀ òun làwọn ọmọ á tẹ̀lé. System of education tíjọba bá form òun làwọn ọmọ á tẹ̀lé. Tán bá phase out gbogbo àwọn ẹ̀kọ́ tá ń kọ́ like guidance and counseling all these things tí ò lè mú nǹkan wá. Tó bá gbé kúrò ní system of education kan fashion out system of education tá a pè wá tá a jẹ́ káwọn èèyàn lè kọ́ṣẹ́ wọ́n á ṣe náà bọ̀ tí gbà ló jẹ́ pé oríṣiríṣi system 6334478 ò mú kankan dání yìí ìjọba ló ṣe náà tó bá ṣe compulsory lè pé anybody tó bá máa lọ university gbúdọ̀ lọ bẹ̀ gbúdọ̀ níṣẹ́ wọn tá a kọ́ àmọ́ akọ́ṣẹ́ náà ṣèbí nǹkan ìjọba bá ṣe ni tí ìjọba bá ṣe làwọn ọmọ wa ń ṣe nǹkan tí ìjọba bá gbéṣẹ́ làwọn ọmọ ń tẹ̀lé tó bá ní kò sí àwọn ẹ̀kọ́ wọ̀nyí àwọn ẹ̀kọ́ tí wà á padà wá jòkóó sílé tí wà á máa sunkún mọ́ bàbá ẹ̀ mọ́ ìyá ẹ̀ tí wọ́n yẹn ò bá sí local tech korea now korea gain independence 1945 from japan they started their development wọ́n dey base development based on technology korea has arrived now look at japan or another thing but nígbà tí wọ́n form formation of a system of education tó jẹ́ pé guardian council adult education gbogbo wọ̀nyí ti kíra àwọn onọ́fẹ́ council adult education will not be trained so the government must try to fashion out the system of education that will favor the country for us to develop technologically nkan tan so ni eta bi soro ijoba ayedeji akinola from akunu akoko
0: ese dare adedeji akinola a ni ki awon eyan ma keko won le keko guidance as counseling won le keko adult education sugbon kan fi ise owo segbe kan fi ṣọwọ́ sẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé kò sọmọ tí ó lọ sílé ẹ̀kọ́ fásitì ó bá rí iṣẹ́ ìjọba nínú ẹ̀kọ́ tó kọ́ yẹn yóò lè fall back sí orí iṣẹ́ èyí tí ó kọ́ ìjọba wa ó wà lọ́wọ́ yìí ó wà lọ́wọ́ yìí lóòótọ́ ni tí ẹ bá gbé àwọn ètò náà kalẹ̀ láwọn iléèwé kò dẹ̀dìgbà tíjọba àpapọ̀ nìkan bá ṣe torí gbogbo nǹkan la máa ń dáadáa dúró dé ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ẹ̀yin nípínlẹ̀ tiyẹn lè gbé system of education tiyín kalẹ̀ ṣèbí ẹ̀ ń dà ní ẹ ṣe kó jẹ́ pé ní ìpínlẹ̀ tiyín òní ò kọ́kọ́ develop irú àwọn ètò yìí Ondo State lè ṣe o Èkìtì lè ṣe o gbogbo alẹ́ ló Yorùbá lè ṣe ṣùgbọ́n ǹjẹ́ ní akínkanjú láti ṣe torí kì í ṣe nǹkan tẹ́ ẹ bá wá bẹ̀ nù.
7: Ẹ màní wálẹ̀.
0: Ẹ ṣeun.
7: Ẹni ojò làgbọ́ ọlọ́run.
0: Ẹ ṣe orúkọ yín.
7: Ẹ ti tọ̀tọ̀tọ̀ ẹtí tọ̀tọ̀tọ̀ bọ̀ lórúkọ Jésù. Nàìjíríà ló bá Jésù ṣe nígbà lóòjó bẹ̀ lóko láti tàgbé lábẹ́ ìjànà.
0: À ń gbọ́ yín.
7: Ìfẹ́ ọwọ́ ó jẹ́ ẹ̀kọ́ tó dáa. Fún ọmọ tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó bá darí dé. Gbogbo ọ̀ lè kọ́ṣẹ́ ìgbà kan lápapátá. Àwọn kan lákọ̀ àwọn kan lá máa ṣe.
0: Bẹ́ẹ̀ni.
7: Ìwọ̀n ní ká gbọ́ àwọn olè lóko àwọn olè lómi wọn á jòkó sílé wọn tí mo ti ṣàlè ìlànà bá mú kí lóri tí ò rò padà lọ bí ṣe àlọ́run lóko ní kí lóri tí ò lóko láti gboko gan ìwọ kan lè bẹ̀rẹ̀ bọ́ ṣe é gbìn nǹkan tó bá ṣàgbàdo lọ ń gbẹ́ bẹ̀rẹ̀ wa tó bá dà ìyá rẹ àbí tó bá ṣe tòmátò sí ibi gbígbé yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ẹgbẹ́ tí ò bá lè fi ni bá ló ṣe fẹ́ sinra ẹ̀ ọlọ́run gbogbo wa lọ́wọ́ kí ìjọba nìkan o ìjọba ṣe tiẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ́ká máa ṣe tiwa ṣé wọ́n làwọn akọ́ba àdẹ̀ǹgbàdàn àdẹ̀ǹjẹ́ àdẹ̀dùpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ kú ṣe dàgbàdàgbà.
0: Ẹ ṣeun ìjọba gbọ́dọ̀ ṣe ojúṣe tiẹ̀. Ìjọba gbọ́dọ̀ ṣojúṣe tẹ̀ nínú ètò yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ tán kọ́ṣẹ́ iṣẹ́ ọ̀gbìn níléèwé ọ̀pọ̀lọpọ̀ owó ló mọ practical iṣẹ́ ọ̀gbìn oúnjẹ lére oúnjẹ ni òdẹ̀ tó yìí oúnjẹ là ń pariwo pé kò sí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọ̀gbìn ǹjẹ́ aṣojúṣe láti lè mú kí àwọn iṣẹ́ ọ̀gbìn náà kí ó tẹ̀síwájú kó nídàgbàsókè gbogbo àwọn kan wọ̀nyí náà la gbúdọ̀ ṣe ìjọba gbúdọ̀ ṣojúṣe tiẹ̀ àwa náà ní ojúṣe láti ṣe kì í ṣe pé ká máa gbé gbogbo ẹ̀ léwọ́ lérí ìjọba nìkan 08162519991 08162519991 hello.
9: Hello. Hello, sir.
0: Hello, sir.
9: O ko mi na do me escape la gra koko.
0: Ade wo me escape an gbo yin o.
9: Mo ta so yin. Ile ni gbogbo en ti bere. Owo obi. O lo ti bere. Njo ba no de ngbo. Gbogbo awon to ran na kan. Mo gbadura pe le ma re. I call it bo se to at bo se ye.
0: Ami.
9: Awon na a jere won.
0: Ami.
9: E ko eto.
0: E se ade wo me escape la gra koko. E se o.

0: lórúkọ yín.
1: Comrade Olú Ìsíjọlá, Olú ń sọ̀rọ̀ láti Ọ̀wọ̀.
0: À ń gbọ́ yín.
1: Àgbà tí ó bá ti fi irun dúdúrú ẹrù, irun funfun ló máa fi rù. Ẹ jẹ́ ká tọ́jú ọmọ wa. Tọ́mọ tí yín bá dára, tọ́mọ tèmi bá dára, a ní better society. Àwọn ọmọ ta bí sá ò kọ́, àwọn ló ń da Nàìjíríà ló ń sìn yín o. Nígbà tí ẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn vices, àwọn kan tó ń da Nàìjíríà láàmú. Nàìjíríà is a consultant in that area, not expert. Consultant tún ju expert lọ. Wọ́n yìí talk of a conspiracy. Wọ́n yìí talk of poverty. Ẹ bá sọ̀rọ̀ nípa corruption. Nàìjíríà is the headquarter. Ọlọ́run àgbà wa. Ìgbà tán ní kọ́ remove subsidy ń jọ èrè subsidy yóò lẹ́yìn ká máa gbádùn àwọn aláìní. A sọ pé tí wọ́n bá kọ́ṣẹ́. Àyè iṣẹ́ káwọn èèyàn ṣe káwọn ọmọ tí wọ́n tó jáde wọ́n ti rí CBN. Káwọn ọmọ tí wọ́n tó jáde wọ́n ti rí INEC. Káwọn ọmọ tí wọ́n tó jáde wọ́n ti rí àwọn ilé epo. Bẹ́ẹ̀ bóyá ó dàbí pé ẹlẹ́ṣẹ̀ láti iṣẹ́ fún. Ṣẹ́ẹ̀bì nípa tiẹ̀ bá àwọn kan wáyé ní Nàìjíríà báyìí. Ṣẹ́ẹ̀bì wa nípa wá àbáwọn kan wáyé ní Nàìjíríà. Èèyàn tó jẹ́ professor tó jẹ́ doctor in his own area. Ṣẹ́ẹ̀bì ni wọ́n jẹ lẹ́yìn tí ò tiẹ̀ nẹ́nìtì tó wà nílé epo tó wà ní Central Bank. You see? Ìgbà tó lọ́run da ayé ń jọ yẹn. Ó fi mi ò mọ̀ kì í ṣe kì í ṣe ọlọ́run ni. Nàìjíríà dàbí headquarter of Èṣù. Ó dàbí headquarter of social activities. Nígbà táwọn kan jẹ táwọn kan òdẹ̀rí jẹ nínú nǹkan mẹ́ta oúnjẹ mẹ́ta àwọn oúnjẹ
0: àwọn. Ẹ tún láǹfààní láti dá sí tó lọ́jọ́ mẹ́jọ àsìkò ti lọ lórí ètò lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Olúwaniyi Ọlánìyí Olúwagbèmíga Ajayi panel Ẹ̀jìnà Kàsáfà Ọlánìpẹ̀kun Àbáyọ̀mí Oyelesi látàrí gidi Àkókò Adédìjà Akíọ́lá látàkùnú Jókè láti ta ògbólú Adéwùmí Escape látàrí gidi Comrade Olú Ìsíjọlá látọ̀wọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọjọ́ mẹ́jọ ni kẹjá pàdé lórí ètò òkò ọ̀rọ̀ títí lọ́jọ́ mẹ́jọ náà Adéyẹmí làwọn àlòkì ìpọ́nlọ́wọ́ ọmọ yìí God bless Nigeria.

0: formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀ Vigo Capsule capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ̀bò ilẹ̀ wa papọ̀ dódíndí tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù lójú àwọn a máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin Vigo Capsule capsule rọ̀nà àbáyọ ìpín kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Kababa capsule nìkan ló lè ròyìn bó ṣe jogun mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó chemist and pharmacy lágbègbè yín iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0038606858 lẹ́ẹ̀kan sí 0038606858
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land oh.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
5: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
6: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixure kò lọ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mixure.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Adaba FM adding value to broadcasting. Life is good on Adaba FM.
1: Ni gbọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Oo, bẹ́ẹ̀ la bí ni. Ìṣòro iṣára iná mọ̀ ni. Bó bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Agbóhin ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́ dẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pé 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù náà tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn. àfikọ́ sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ògùn. Ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 or 20 kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá wọ́n fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 64 60 6490 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbomo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wa le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
1: a o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbon yi si lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbu ode to fi wi ategbo somo ara aye lore lori eyike yi isoro to njo omo idalenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewosan
0: Like a big, big, big, big bag. Gaining velocity on Adaba FM.

0: Adaba, 88.9 FM, helps you turn your dreams into reality.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
2: Àbá ọmọlódé má gbọdé bẹ̀rẹ̀ o.
3: Ètò àtàtà tó máa ń mèlú tètè ní tún ti dóde. Ulénú se. Àgbàgbàbù yẹ kẹ́ omi ìbílẹ̀ tún yẹ rí yẹri ètò. Níbi tí akíkanjú àpèdè ara ni. Henry Ọ̀jágbọ́n mi ti máa ń fètò aládòsápẹ́ lọ̀rọ̀ àtẹ̀dẹ̀ sí ti ọmọ aráyé. Káàsà tòsè yìí tún ti dé. Oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ nlètò yìí máa ń kọ́ ni sà. Àìmọye àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtàkànlẹ̀ èdè tó jẹ ti ń gbèsè. Táwọn ìkálẹ̀ ìlàgẹ̀ àbọ̀yà àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fẹ́ràn láti máa gbọ́. Ọjọ́jọ́ Wednesday lágogo méjì sí méjì àbọ̀. Ìlètò yìí máa ń milẹ̀ títí lórí rédíò àdàbà 88.9 FM. Ó yà Henry Ọ̀jágbọ́n mi ò mí kíbíkẹ́ àgbà nínú àwọn pèdèpèdè tún ti balẹ̀ gíjà. Ẹni tó máa parí àti ẹ̀mí lọ̀rọ̀ tí ṣe ti lóore. Èyí náà lè kàn sí wọn láti fèròǹgbà ọkàn yín hàn bí láti polówó ọjà lórí ètò 0803-472-5933. Ulénú se. Ètò àtàtà tọ̀sẹ̀ yìí tún ti wọlé dé. Ẹ má mí sí ẹ̀.

0: ọ̀nà báhùn yìí gbọ́ ẹni bá lé tí lò kan rẹ agbọ́hùn yẹ mi ń fọn àjọrin torí pèsè dédé gbà a ká fi ọfọ kárẹ ẹni lajẹ jí jáfọjú ọfọ níbo ra jákò ń do ìrẹ rẹ bí wo ti mi gbé òrìrẹ rẹ dán ni ọmọdé kàwòrán ẹwò dára dàgbà òkà èyí àkàbà ọjà jẹ ìdíkejì rẹ kẹ bólé ladà fèrè ọjà torí a ti wá nórí ètò yìí nìní o ètò ìdẹnu sí torí ọjọ ìyá bá ti yọ báyìí àdárúkọ kọgun adé adárúkọ bùdó rẹ ma ọyọ ní bá mi gbọ́ mi ní orílẹ̀ ètò yìí 88.9 àdàbà òmùra ni ó lè ká wo mí ní facebook henry ọláwọ yan ọba peter ọjàgbó mi rè wárin o àwárí dẹ wárin o yóò lílẹ̀ má bẹ̀rù o èyí a mi se tẹ́lẹ̀
1: yọ rẹ̀
0: àbá
1: ìyàtọ̀ se àbá ìwà lákàlókún wa àràbà ìgbóguntì lákàlókún wa àràbà ààbọ̀ lákàlókún wa
0: bí wo ṣe rire bí wo ìtọ́wọ́ká ṣe rire ora bá níbẹ̀ ààbọ̀ rẹ o ọ̀nà bá ń gbọ́ mi o àti èmi ń bá ẹ fọ ọmọ tó ń kíyàn o pé ògbò kò dó ayé mà bògè bí wo ra n'ayé òràbà bí wo ìtọ́ra n'ayé bí wo lọ bòràbà bí wo mi dàrúgbó òràbà bómi sọmadé òràbà wọn ara fòjọ́fọ̀ o gàrí lè pòrin gbà ó bá a bá èyí bo ti séyè níyí rẹ̀ yàn wọ́ ọ̀nà bá mi mọ̀ràn ọ̀fọ̀ ọmọràn yìí ká gbọ́ ọmọràn yìí ká fọ̀ níyà yìí ọ̀nà mòrò yá mi rò ń mẹ òmòrò lẹ́ òhe lọ́kàn ni a máa ti pè mí a máa pè mí tí ó múra lórí ètò mo ra fọ búlẹ́búlẹ́ bí wo sògbòrì jẹ gbọ̀hún má fọ búlẹ́búlẹ́ jẹ́ ògbòrì pápá yìí gbọ̀hún jọlọ́gbọ́n gbọ́ mi nìní ìbọn bá yẹ jí mi fọ̀ ní má fọ̀ ní mẹ́ni bẹ̀rù rẹ bàyá ti fọ àwọn lílẹ̀ fọ jíjọ́ o àjùbà yẹn dédé òyàmísẹ ni ìpakọ̀ wa yóò dó níbùdó yóò fọ̀nú lé yóò fọ̀nú nà òràbà òyọ̀nẹ́ bá mi kà bíbélì mímọ́ díọ̀ rẹ̀ yúdàsì ọ̀kan tí a gbà pọ́tẹ̀lì ni ó bá tirẹ̀ yìí lọ pọ́ọ̀lù ara pọ́tẹ̀lì ó bá tirẹ̀ yọ́ọ̀nù nerékùsù pátímò àkàkà tó lè àmà bíbélì jù mí ayé.

sì múra lọ́wọ́. Eré ìje yìí kì í ṣe ti alágbára. Adàbàgbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: ẹ máa gbọ́ báyìí ni a pè ní gbàngbé nǹkan mi àti àṣírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2 186 Iriakari Estate 2 Orítan Bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onígbọ̀wọ́ rẹ̀ Bàbá wa Prophet Olúwagbémidìde Israel Nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wá àyàn lolúwa yóò máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ Mo gbàgbọ́ wípé ẹ ó di alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ lórí ètò náà.
1: Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run Ayọ̀fẹ́ àti gbogbo ọmọ Ọlọ́run káríbi gbogbo tí a ti ní orí ọ̀fẹ́ láti máa gbọ́mi lórí ètò yín ètò wa bá ń gbé nǹkan mi àti ìrírí ìràwọ̀ àwọn àgbáyé. Ìta tọwọ́ ẹ̀mí mọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ tí a sì fi rán èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, àti àjùmọ̀ kéde ìrírí ìpadàbọ̀ Jésù Kristì lórí ètò yìí fún ẹ̀kọ́, ìgbéniró, ìgbaniníyànjú àti ìmúdàgbà ara Kristì. Ìrónilágbára àti fún ìtẹ̀síwájú ìkéde ìrere Jésù Kristì lẹ́ẹ̀kejì fún gbogbo àwọn ọmọ Ọlọ́run mọ́ lórí àwọn FM rédíò wọ̀nyí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Mo gbàdúrà bí ẹ ti ń gbọ́ mi kárí ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ètò yìí yóò jẹ́ alábùkún fún gbogbo wa, yóò jẹ́ alábùkún fún orílẹ̀-èdè, yóò jẹ́ alábùkún fún ilẹ̀ Yorùbá, yóò jẹ́ alábùkún fún ìpínlẹ̀ Ondo bákan náà, yóò jẹ́ alábùkún fún gbogbo àwọn lọ́ba lọ́ba wa, yóò sì jẹ́ alábùkún fún ìdílé kankan, yóò jẹ́ alábùkún fún orí kankan, yóò sì jẹ́ alábùkún fún ìgbéyàwó wa ìran wa atún gbogbo tí ó jẹ́ tiwa yóò sì jẹ́ alábùkún fún pàápàá yóò jẹ́ alábùkún fún iṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi tèmi lágbára Ọlọ́run orí ọ̀fẹ́ tuntun àánú tuntun ìrànlọ́wọ́ tuntun ojúrere tuntun ìyanu tuntun ìbápàdé tuntun lórúkọ Jésù ètò yìí yóò dẹ̀ pè wá sí àkíyèsí sí ìrònú padà àti láti súnmọ́ Ọlọ́run sí ní ìkẹyìn ìrìnàjò wa a ò ní já Ọlọ́run kulẹ̀ àárín àwa àtọ́lọ́ Ọlọ́run kò sì ní dàrú together we shall make eternity a dẹ̀ rí Kristì kí a tó rí ikú ní orúkọ Jésù Kristì olúwa wa àmì àmì àmì ní orúkọ Jésù kí a tó lọ sọ ìrírí wa kan gẹ́gẹ́ bí ìyàwó àti kí a tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ti ọ̀sẹ̀ yìí lórí ètò yìí mo fẹ́ pe àkíyèsí àwa ọmọ Ọlọ́run fún àwọn kókó pàtàkì yìí bí a ti ń gbé ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ẹ jẹ́ kí a gbé omi wa síwájú wa òróró wa fọ́tò wa orúkọ wa àti prayer point wa mo gbàdúrà bí a ti ń ṣe léyìí lórúkọ Jésù iṣẹ́ agbára yóò ṣe fún wa gbogbo wa yóò dẹ̀jọ ní ẹ̀rí lórúkọ Jésù fún àǹfààní àti orí ọ̀fẹ́ àwọn tí ó bá fẹ́ rí wa bóyá wọ́n fẹ́ bá wa ní gbólóhùn àbí wọ́n fẹ́ pè wá wọ́n fẹ́ tẹ̀sí wa ní WhatsApp 1-3803-0562 bákan náà 08127-03-58-66 àti 08034-59-7312 a sì tún lè kà sí wa lórí Facebook wa Nasiri Israel Olúwagbémidìde Facebook page wa ní YouTube Nasiri Israel a lè kà sí wa níbẹ̀ àti àwọn platform tó kù.
2: Nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé dábésì olórí burúkú padà dolóríire ó dá sáyé hana ó pẹ́ lẹ́gàn lẹ́nu mọ́ fún bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́sẹ̀ tán ti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó lu wa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀ èyí ni Christ Apostolic Church Greatest God Chapel orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iriakari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká léyìí tí ó wà wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ látọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún sí Thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí láago méje sáago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́ àkòrí ètò lápè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́ níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Prophet Olúwagbémidìde Israel Nursery aka ẹni ń wọ́lọ́run ìwà àyàn àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run aláàyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà wogun ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel orí òkè dá sí Olúwa Ọlọ́run ipa rẹ̀ ká fúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 Jésù ń pè ọ́ àkínsóre ni.

pẹ̀tọ̀. Àti fọwọ́ gbáyà gba eré ọ̀pọ̀lọpọ̀ lọ. Ológo wa ń paradàradà ṣíraṣíraṣí lójú kan. Mo mọ̀ yàn gan ṣùgbọ́n mélòó ló tara ẹ̀ là. Àánú tó ń fẹ́ ò sí lójú ẹnìkan báyìí tí ẹkún gbé ọ dìde. Ògo ni wọ́n jí lọ tètè wá pariwo báńgbé. August edition ìpàdé àdúrà báńgbé ni kó o ti wá tẹ́pẹpẹ àdúrà. Kó fi gbáre gbogbo ẹ padà. Àkòrí báńgbé léyìí la pè ní ìràwọ̀ àgbáyé. Ní Tuesday ọjọ́ kẹrin oṣù kẹjọ. Bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Orí òkè já sí Olúwa lọ́rùn ipá rẹ̀ ka. Bí ó ti wáyé ní F218 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́. Wòlíì Láàrin Prophet Olúwa Gbẹ̀mí Jìde Israel Nursery. AKA ẹni wá Ọlọ́run kì í wá ènìyàn. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́run ó lò bẹ́ẹ̀. Ìpàdé àdúrà báńgbé. Give me back my Monday. August edition. Má gbẹ̀yìn bẹ́ẹ̀ o.

0: àtọ́lọ bọ̀rọ̀ Ọlọ́run. Ní ọdún díẹ̀ sẹ́yìn, màá fẹ́ kí gbogbo àwọn ìran sọ Ọlọ́run kí wọ́n tẹ́tí sí ìrírí yìí. Mo wòye pé ó yẹ kí ó lè ràn wá lọ́wọ́ fún ìrìn àjò iṣẹ́ Olúwa. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo dá ìjọ sílẹ̀ ní odidi ọdún mẹ́wàá sí mẹ́sàn-án sí mẹ́wàá. Nígbà tí mo dá ìjọ sílẹ̀, gbogbo àwa tá a wà nínú ìjọ yẹn a ò ju ènìyàn mẹ́tàlá lọ. Èyí wá mú kí ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn kó gba ọkàn mi kan. Mo sì fi ẹkún lọ wá Ọlọ́run. Olúwa, báwo ni màá ṣe dá ìjọ sílẹ̀ fún ọdún mẹ́wàá tí àwa tá a wà ń bẹ̀ kò tó mú ogún? Kí ni ẹ̀ṣẹ̀ mi? Kí ni mo ṣe? Nígbà tí mo sì sunkún títí, mo Olúwa wá pè mí pé násìrì, ṣé ìwọ ló ní ìjọ ni àbí èmi? Mo ní Olúwa, ìwọ ló ní. Olúwa wá bi mí léèrè pé ìjọ tó dá sílẹ̀, ṣé o fẹ́ máa fi jẹun ni àbí o fẹ́ fi kó ènìyàn sí ìjọba òun? Mo wá ní mo fẹ́ fi kó ènìyàn sí ìjọba rẹ ni. Olúwa wá béèrè ìbéèrè kẹta wípé, násìrì ọmọ mi, ṣé ìṣòro wo ló sọ pé ìjọ ní gangan? Torí ó sọ fún mi pé ìjọ ní ìṣòro. Mo wá wípé ìjọ òkun kò sí ìyanu ìjọ. Olúwa sọ wípé ókè, tó bá jẹ́ pé ìjọ òkun kì í ṣe ìṣòro, èmi ni màá sọ fún ẹ pé ìjọ ní ìṣòro, kì í ṣe ìwọ tí mo rán ló máa sọ pé ìjọ ní ìṣòro. Bí ó bá wá jẹ́ pé ebi ní pa ọ́ ni, Olúwa ní ṣe ebi ní pa ọ́ mu, a ní bẹ́ẹ̀ ni ebi pa mi. Olúwa wá sọ pé tó bá jẹ́ ebi ló ń pa ọ́, o ní lè jẹun lọ́wọ́ ìjọ, nítorí pé tí o bá bẹ̀rẹ̀ sí jẹun lọ́wọ́ ìjọ, o ní lè ṣe àtúnṣe ìjọ, o dẹ̀ ní lè kọ̀rẹ́ ìtàṣìṣe ìjọ. Nítorí bẹ́ẹ̀, yí àdúrà ẹ padà látọ̀ni lọ pé, Olúwa, mo fẹ́ máa jẹun lọ́wọ́ àánú, ṣùgbọ́n ìwọ bójútó ìjọ rẹ. Olúwa ni pé ohun tí mo sọ fún yìí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ Ọlọ́run bí wọ́n ti ń sọ pé ìjọ ní ìṣòro ni. O kan méjì sí mẹ́ta ló lè ní ìjọ ní ìṣòro, iṣẹ́ mi ò lè ní ìṣòro. Bí ọmọdé bá ń kú, àbí aláboyún, àbí àjálù bí ń jálè ìjọ, ìṣòro tí ìjọ yẹn ní ìṣòro. Ṣùgbọ́n kò sí yẹn nínú ìjọ tó dá ẹlẹ̀ náà sòrò. Bó ló ṣe sọ pé ìjọ ní ìṣòro? Èkejì, bí ìjọ bá wà ní ipò ẹ̀ṣẹ̀, ìjọ ní ìṣòro. Ṣùgbọ́n ìjọ ò ní ìṣòro. Bó bá jẹ́ ènìyàn ló ń wá, mo lè máa kọ̀tínú àti máa gbàdúrà. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọmọ Ọlọ́run, ọmọ ìjọba ọ̀run ló ń wá, ọmọ ìjọba ọ̀run máa wá o, ènìyàn ló lè má rí o. Bí ènìyàn bá tẹ̀ ti wá ènìyàn nínú ìjọ, má gbàgbé pé yóò sọ mínú o. Bí o bá ti ń wá ènìyàn tí ò ń wọ́ kìkì tí ò wá orúkọ, wàá sọ tó dẹ̀ ń wá owó, wàá sọ mínú o. Nítorí bẹ́ẹ̀, látòní lọ lọ máa béèrè pé, Olúwa, mi ò fẹ́ jẹ olówó ìjọ fi oúnjẹ mi sọ́wọ́ àánú. Bí mo ṣe bẹ̀rẹ̀ láti ọdún yẹn ni Ọlọ́run fi yí ìtàn mi padà látọjọ́ tí mo ti jẹ olówó àánú. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bí ẹ ti parí oṣù kẹfà tẹ́ fẹ́ lọ́wọ́ oṣù keje, ẹ pe orúkọ Jésù. Olúwa, látòní lọ, ẹ fóúnjẹ mi sọ́wọ́ àánú. Àdúrà kẹta, Olúwa, fàánú lànà mi dé ìkòríta tí orílẹ̀-èdè ò ní àfẹ́ẹ̀tì mi mọ́, tí ìlú tí mo wà ò ní àfẹ́ẹ̀tì mi mọ́. Àdúrà kẹta, Olúwa, sàánú mi bí mo ṣe ń wọ ìlàjì ọdún lẹ́yìn, kí ọdún yìí ó tó parí, kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ń bá mi yàn ọ́. Àdúrà ẹ̀kẹrin, ẹ porúkọ Jésù. Olúwa, o jẹ́ kí n ránú gbàdé ìkóta tí ìbùkún ojúre ìrànlọ́wọ́ yóò fi dájọ fún mi. Àdúrà karùn-ún, ẹ sọ fún ọba àwọn ọba. Olúwa, Olúwa, mi ò pé mi ò yẹ fàánú pákéèjì ayé mi. Àdúrà ẹ̀kẹfà, Olúwa, sọ mí di àánú, sọ̀rọ̀ mi di àánú. Gbogbo ohun tó jẹ́ tèmi láyé, Olúwa, yí padà sí àánú ní oṣù mẹ́fà tí ó fẹ́ parí, tí mo fẹ́ wọ oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí. àdúrà ìkéde Olúwa jẹ́ kí láàánú fi ìrìn àjò mi títí màá fi jáde láyé tí mi ò ní farapa tí mi ò dẹ̀ ní parí ẹ̀ sínú àbámọ̀ tí mi ò dẹ̀ ní parí ẹ̀ sí ọ̀run àpá ẹ̀dí tí mo bá dẹ̀ kọjá lọ tí ẹ̀yìn mi yóò fi torí àánú gbàdé ìran mi mẹ́rin. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin ìràwọ̀ àgbáyé ẹ lọ rí àánú gbà àánú kó di àfifún yín gbogbo ohun tá a ti ṣe tí a pè ní àṣìṣe àti ẹ̀ṣẹ̀ àánú kó dáríjì wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa àmì lórúkọ Jésù.
1: Seven special prophetic night of divine encounter. No, just CAC, greatest God travel. Ìrànlọ́wọ́ tí ń ṣe ọ̀run ọpẹ́ àti ìyìn ńlá kò rí ìṣòro alẹ́ Sunday méje ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látúnṣẹlẹ̀ níbẹ̀ torólúwa fúnra rẹ̀ ló pàṣẹ rẹ̀. Aago mọ́kànlá alẹ́ ni ìṣòro ọmọ bẹ̀rẹ̀.
2: Oyè ẹ̀rẹ́sà.
1: Àwọn Sunday méjèèje tí ó fi wáyé rèé o. Sunday 21 àti 28 nínú oṣù kẹfà. Sunday 5, 12, 19 àti 26 lóṣù keje. Sunday on the 2 lóṣù kẹjọ la ṣe kẹ́gbá.
3: Pẹ̀lú ìyìn ìṣọ̀kan àti àlàáfíà. Peace and unity prayer. Láago mọ́kànlá alẹ́ mọ́jú kẹlẹlẹ. Ọjọ́ Monday, August 3rd ni birthday prophetic night. Ìṣòro mọ́jẹ̀mú tá a fi sọrí àyájọ́ ọjọ́ bíi bàbá wa. Prophet Olúwagbémidì de Israel Nursery bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ mọ́jú lòun náà.
1: Ojúkọ ẹ̀ ní CAC Greatest God Chapel tó wà ní number 4 God's Grace Estate, Yako Yoba Store, Aṣímọlówó, Mùwé nípínlẹ̀ Ogun. Ọ̀pọ̀ àwọn akọ nínú Olúwa ló máa present láti minister ńbẹ̀. Bàbá Wòlíì ẹni wọ́n lọ́run kì í wénìyàn. Prophet Israel Olúwagbémidì de Nursery lólùbàlejò tí wọ́n tún mọ́ fi kìkì ọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Olúwa sáyé okó wá. Ká lè ráyé gbé ní rọrùn dárere ṣe lójú ọjọ́. Àlàyé síwájú ẹpẹ telephone 0803-803-0562 àbí 0803-459-7312. Ẹtún lè pe 0913-231-4586 àbí kẹ̀ 0812-703-5866. Jọ rí dájú pé o wà níbẹ̀. Ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí wọ́n ló kàn lórúkọ Jésù.
0: Ọ̀rọ̀ Ọlọ́run tí mo ní sí wa lónìí àkọlé ìwà ẹ̀sùn mi tí ò ní sọ wípé ewu tó wà nínú jíjẹ mímu the peril of eating and drinking. Ewu tó wà ní jíjẹ mímu àbí kí n sọ wípé jíjẹ mímu ni àkọlé ti ọ̀rọ̀ mi lónìí. Roman 14:20 nítorí oúnjẹ má ṣe di iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́ ṣùgbọ́n ibi ni fún Olúwa rẹ̀ náà tí ó jẹun lọ́nà ìkọsẹ̀. Nítorí oúnjẹ má ṣe bí iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́ ṣùgbọ́n ibi ni fún Olúwa rẹ̀ náà tí ó jẹun ní ọ̀nà ìkọsẹ̀. A ní ìhere mẹ́ta ní àkókò yìí. A ní ìhere jíjẹ mímu. A ní ìhere sọmídọlọ́rọ̀. A dẹ̀ ní ìhere ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìhere mẹ́ta tí a ní lákòókò yìí nìyẹn. Ìhere jíjẹ mímu. Ìhere sọmídọlọ́rọ̀. Ìhere ẹ̀kẹta ní ìhere ìpadàbọ̀ Jésù Kristì lẹ́ẹ̀kejì. Especially àwọn ìránṣọ Ọlọ́run. Irú ìpele wo la fọ́ sí? Ṣé ìhere Ọlọ́run ni àbí ìhere jíjẹ mímu àbí ìhere ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì? Genesis 3:6 nígbà tó obìnrin náà sì rí pé igi náà dára àti jíjẹ àti pé ó sì dára fún ojú àti igi tó fẹ́ láti máa múni gbọ́n á múni ní èso ó sì jẹ́ ó sì fún ọkọ rẹ pẹ̀lú òun sì jẹ́. Nígbà tí jíjẹ mímu mú Ádámù àti Ẹ́fà ó mú wọn kúrò ní ọgbà ayọ̀ ọgbà rere ọgbà ìtura tí Ọlọ́run ayérayé pèsè fún wọn. Ẹ jẹ́ ká wo ìwé Genesis 25:31-33. Nínú bí lọ́jọ́ kínní àná ó sọ wípé ogún ìdí ò ní ìkankan ṣe fún ṣùgbọ́n toro oúnjẹ ológun ìdí ò ní ìkankan ṣe ṣùgbọ́n nígbà tó di Genesis 27:34-36 ogún ìdí tó toro oúnjẹ sọ nìyẹn ó bẹ ó kọ ẹ kú kíkorò lórí ẹ ó kí àbámà ní òpin ẹ. Mai 2:4-4 Jésù Kristì náà ọkùnrin burúkú tá a pè ní ìsìn ó gbé ìdánwò oúnjẹ jíjẹ mímu síwájú ẹ. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin àyànfẹ́, ẹ̀yin ìròjọ́bọ̀ ọ̀run o, ẹ̀yin ìránṣọ́ Ọlọ́run tí àti ìkó sọ́wọ́ ewu oúnjẹ báyìí. torí jíjẹ mímu sí àti ìsọ òtítọ́ náà, torí jíjẹ mímu sí àti ìsọ olólogo nù, torí jíjẹ mímu sí àti ìsọ gbàgbọ́ nù, torí jíjẹ mímu sí àti ìsọ ìfẹ́ ọlọ́run nù, torí jíjẹ mímu sí àti ìsọ ìwà láyé ọlọ́run, torí jíjẹ mímu sí àti ìbàgbéyàwó jẹ, sí àti ìbá àti ìbí ìsọ olúwa ṣubú, torí jíjẹ mímu, torí jẹ ìrere Jésù sọ mí dọlọ́rọ̀, sí àti kúrò ní ààlà ọba àwọn ọba ẹja bẹ, tí a bá ti yẹ ẹja padà sí ojú ọ̀nà. Bíbélì wípé inú fún oúnjẹ fúnú gbogbo rẹ̀ òpin máa dé. Bíbélì wípé bí ó bá jí ayé nìkan ni àwa ní ìrètí sí, ìrètí wa sánú o. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run, mo gbàdúrà gbogbo àwa tá a ti sọ ọlọ́run nù, tá a ti sọ ìwà láyé rẹ nù, tá a ti sẹ̀mí má nù nítorí ká lè jẹ́ ká lè mọ, tó jẹ́ ká lè jẹ́ ká lè mu látorí ẹ̀ ń ṣiṣẹ́ Olúwa, tá a ṣe nítorí ìhìnrere ìpadàbọ̀ Jésù àti ológo, àánú Ọlọ́run yóò dá wa padà, Ọlọ́run yóò sì pe ọkàn wa sí ìrònú padà, a ó sì torí oore ọ̀fẹ́ láìkejì, àtẹ̀mí àtẹ̀yìn àárín àwa àtọlọ́run kò ní dàrú, bí ó bá ti dàrú àánú yóò tó padà, a ó dẹ̀ rí Kristi ká tó rí kú. Together we shall make eternity. Thank you, God bless you. Mo gbàdúrà fún omi wa, òróró wa, prayer point wa, àwòrán wa, àti fọ́tò wa, iṣẹ́ agbára kó ṣe lórí ẹ̀ kí ẹ dẹ̀ rí àmì kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀. A ní parí ìrìnàjò wa sínú Àbámà, a ní parí ẹ̀ sọ́run àpáàdì, a sì ní parí ẹ̀ sínú ẹ̀sìn, a ó sì parí ẹ̀ dáadáa ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Thank you, God bless you all.
2: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe, Ogun State, àti ẹ̀ka ìjọwọ́ ní number F2186 Iriakari Estate 2 Orítan Ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbemi Dìde Israel Nasiri aka Ẹni Wọ́lọ́ ìlúwà àyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀, ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o, bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí, ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago 7-9 òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánú dá sí láàrin aago 7-9 òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago 6-9 òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago 7-9 òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago 10 alẹ́ sí 7 òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòwò àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago 11 alẹ́ sí 2 òru àti ìṣòwò àṣálẹ́ àwọn ọba Night of Kings ní gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago 11 alẹ́ sí 2 òru. Ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbemi Dìde Israel Nasiri sáyé. Prophetic night máa wáyé láago 11 òru Monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ kẹrin. Gbogbo ìdí awí ní Greatest God Chapel number 4 God's Grace Estate, Yakoyo Bus Stop, Asimolowo Mowe, Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ 21, ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago 7-9 òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní Bàǹgbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ 4 oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago 12 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́ ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Orítan Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State. Láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday, ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago 7 àbọ̀ sí 8 alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ la ti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago 3 àbọ̀ sí 4 ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago 5 àbọ̀ sí 6 ìrọ̀lẹ́, àwa wá 94.1 FM Òkìtì Pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa. Àti láago 7 àbọ̀ sí 8 alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago 7 àbọ̀ sí 8 alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago 9 sí 9 àbọ̀ alẹ́. Bí
4: bí ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa síso nígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sọwọ́ sínú àsùnwọ̀n yìí
5: fcmb account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí fcmb 588-493-1010 account name TAC Greatest God Chapel.
4: Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́. Ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Nasiri Oluwagbemijide lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà, ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Oluwagbemijide sórí èyíkéyìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08030-8030-0562 Ìjọsẹ̀ tó ń bọ̀ ta ó pàdé lórí àkọ́tún ètò yìí ìwàláàyè Ọlọ́run.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.

0: àbá àgbàlagbà kan àtọmọ rẹ làwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti fi kélé òfin gbé látàrí pé wọ́n ká bá jiná tù bíi mẹ́rin wọ́n ka mọ́ lọ́wọ́ kí ni wọ́n ń fi ṣe ọyẹ́ wa sọ tẹ́ ń fìbọn ṣe òun ọwọ́ ti bà wọ́n àwọn ọlọ́pàá ti mú wọn ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. ọgbẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ti bá obìnrin kan èyí tó ṣekú pa olólùfẹ́ ẹ̀ àtọmọ rẹ̀ méjì nípínlẹ̀ benue ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. ọyẹ́ jẹ́ ń gba ìpínlẹ̀ kogi lọ́rùn àwọn ikọ̀ elétò ààbò wọn ti wọ́dí àwọn mẹ́ta kan lọ ilé ẹjọ́ lórí pé wọ́n ṣekú pa olùkọ́ kan nípínlẹ̀ kogi. ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. kàyéfì ńlá lélẹ́yìí obìnrin kan ló bímọ lásìkò tó ń sùn lọ́wọ́ lọ́ba bá ọmọ tuntun lábẹ́ aṣọ tó fi bora ìlú wo ló ti ṣẹlẹ̀ ẹ kúkú gbọ́ lọ́sàn tòní. ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbáwọn afurasí adigunjalè méjì ọgbà bẹ́ẹ̀ náà ríbọn lọ́wọ́ wọn nípínlẹ̀ ọ̀yọ́. ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ náà tún lélẹ́yìn nílùú ìbàdàn pos dájà álẹ̀ èèyàn mẹ́rin náà lọ gbẹ̀mí mi àwọn míì wọ́n tún farapa. ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn tòní ọyẹ wá nǹkan kẹ fìdílé ẹja tún jọjẹ gbádùn ẹ. ò gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: yìí ga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ́ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹkàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè ọyẹ́ gbọ́ bàbá àgbàlagbà kan àtọmọ rẹ̀ náà ti fi kélé òfin gbé wọ́n ríbọn mẹ́rin wọ́n rí gbà lọ́wọ́ wọn nípínlẹ̀ bayelsa. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bayelsa ló jẹ́ pé ó ti fi kélé òfin gbé bàbá àgbàlagbà kan ẹni ọdún 98 èyí tó jẹ́ pé ohun àtọmọ rẹ̀ ó ní wọ́n fi kélé òfin gbé lẹ́yìn tí wọ́n bá ìbọn mẹ́rin tí wọ́n bá lọ́wọ́ wọn nínú àpò eléyìí tí wọ́n kó sí yìí ṣe ni àwọn afurasí ọ̀hún náà pokọ wọn ní tb friday àti ọmọ rẹ̀ oya bride tb tó jẹ́ ẹni ọdún 36 ní tiẹ̀ wọ́n ní ṣe ni àwọn méjèèjì ọ̀hún wọ́n ní wọ́n gbé ní ìlú kan ní ìjọba ìbílẹ̀ ekremo ní ìpínlẹ̀ náà àní ṣe ni wọ́n fi kélé òfin wọ́n fi gbé wọn látàrí báwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ṣiṣẹ́ wọn bí ó sì jẹ́ pé wọ́n rí àwọn èèyàn náà nu kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta eléyìí tó jẹ́ pé wọ́n lọ sí agbègbè kan tí wọ́n pè ní abua ní ẹgbẹ́ ní èyí ìlú tọ́pàlà pẹ̀lú wọn pẹ̀lú ìpínlẹ̀ rivers tí ó sì jẹ́ pé wọ́n dá wọn dúró ìbí wọn ti ń wo inú kẹ̀kẹ́ tí wọ́n wà ni wọ́n ti rí ìbọn eléyìí tí wọ́n dì sínú sakasaka. ẹ̀yin tọ́jà alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà musa muhammed ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní wọ́n ti kún ọ lọ sí ẹ̀ka tó ń rí sí ìwádìí ìwà ọ̀daràn láti tẹ̀síwájú ìwádìí ọ̀hún. ìwé ìròyìn vangard onúgbéjáde lọ́sàn-án tòní ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. obìnrin kan náà ti fi kélé òfin gbé lórí ikú olólùfẹ́ rẹ̀ kan àtọmọ ẹ̀ méjì nípínlẹ̀ benue. obìnrin kan eléyìí tí wọ́n pè ní mbaye iná jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti mú báyìí látàrí bó ṣe ìkọlù sí ọkọ rẹ̀ eléyìí tó mú sokùnfà bí àwọn ọmọ ẹ̀ méjì bí wọ́n ṣe ní ọgbẹ́ mímì àwọn ọmọ ọkọ rẹ̀ méjì bí wọ́n ṣe lọ́gbẹ́ mímì ní agbègbè kan tí wọ́n pè ní sakimbiam níjọba ìbílẹ̀ ukum ní ìpínlẹ̀ benue. ìròyìn fi

Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé láti ìlú Ìbàdàn. POS dájàálẹ̀, èèyàn mẹ́rin gbẹ̀mímì àwọn míì farapa ìlú Ìbàdàn. Ó kéré tán èèyàn mẹ́rin ló gbẹ̀mímì tí ọ̀pọ̀ àwọn míì sì farapa lónìí látàrí aáwọ̀ tó wáyé láàrin àwọn tí ó jẹ́ tí wọ́n sarin àti ní POS. Eléyìí tó jẹ́ pé ó ṣokùnfà wàhálà ọ̀hún tọ́ràn mọ̀ ní ọjọ́ níjọba ìbílẹ̀ Akinyẹlé nípínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló mú kí àwọn ikọ̀ elétò ààbò tètè kó àwọn ikọ̀ wọn lọ láti lọ jẹ́ kí àlàáfíà jọba nígbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì pàrọwà sáwọn èèyàn kí wọ́n jẹ́ kí àlàáfíà kọjọba kí wọ́n mọ̀ ní. Àwọn tó fẹ́ gba ẹ̀sán ìkọlù gẹ́gẹ́ bí akitiyan ti ń lọ lọ́wọ́ láti ṣe ìwádìí lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ gan. Ìròyìn fi ni pé wàhálà náà ni ó jẹ́ pé ó ti ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti sá kúrò ní agbègbè ọ̀hún látàrí bí wọ́n ṣe ní wọ́n ṣekú pa ẹni tí ó jẹ́ ọlọ́kadà oníkẹ̀kẹ́ mọ́rúwá kan. Eléyìí tó jẹ́ pé ó wáyé lásìkò tí wàhálà ìjà ọ̀hún tó ṣẹlẹ̀. Ìwé ìròyìn Vangard lẹ́kúnrẹ́rẹ́ rẹ̀ ń lọ́wà lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ jẹ́ tó mẹ́lẹ̀ ìwá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni. Àwọn ọlọ́pàá wọ́n mú àwọn méjì tí wọ́n jẹ́ adigunjalè. Wọ́n tún rí bájínátù ìbọn wọn rí gbà lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fi kélé òfin gbé àwọn afurasí méjì kan tí wọ́n jẹ́ gbéwiri. Wọ́n sì rí àwọn ìbọn àtàwọn nǹkan ìjà olóró wọn rí gbà lọ́wọ́ wọn lójú ọ̀nà Ọ̀yọ́ sí Ìwò. Nínú àtẹ̀jáde èyí tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá DSP Ọláyinka Ayinlade tó fi ta ìlú Ìbàdàn, Ayinlade ó fi léde wípé ńṣe ni afurasí ọ̀hún ni ó jẹ́ pé ọwọ́ bà lẹ́yìn tí wọ́n gba ìkọ tí wọ́n gba ìpè nígbà tí wọ́n ń ṣiṣẹ́ láabi wọn. Ní àwọn afurasí ọ̀hún ni wọ́n di ojú ọ̀nà Ọ̀yọ́ sí Ìwò, èyí tí ó jẹ́ pé ní abúlé Akọ́dà níjọba ìbílẹ̀ Àfijio nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé ńṣe ni wọ́n ṣe ìkọlù sí àwọn tó jẹ́ onímọ́tò tí wọ́n ń gbabẹ̀ àtàwọn arìnrìnàjò kó tó tí wọ́n lọ sí ẹ̀bá àwọn ọjà ní ẹ̀bá ìlú Ìwò. Ìròyìn wá fi yé ni wípé kódà àdá àtàwọn nǹkan míì òun náà tó jẹ́ pé wọ́n ń sá àwọn èèyàn tí wọ́n sì ní wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn méjì ńbẹ̀. Ìwé ìròyìn Vangard onúgbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi òun náà rèé. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ìfọpo Dangote ti bẹ̀rẹ̀ sí ní gbé epo ọ̀fẹ́ báyìí lọ sáwọn ìpínlẹ̀ bíi Àbújá àti àwọn ìpínlẹ̀ bíi márùn-ún. Iléeṣẹ́ ìfọpo Dangote ló ti bẹ̀rẹ̀ mímọ gbé epo lọ́fẹ̀ẹ́ báyìí fún lọ sí àwọn ìpínlẹ̀ bíi mẹ́fà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ olúlu ilẹ̀ yìí Àbújá. Nígbàtí ó sì tọ́ka sí wípé ẹgbẹ̀rún kan ó lé náírà 85 òun náà ni wọ́n ta jálá epo kan láti ọ̀dọ̀ wọn. Iléeṣẹ́ ìfọpo ọ̀hún ló gbé sórí ìtàkùn X wọn lónìí olónìí. Wọ́n ní àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n gbé epo náà lọ báyìí: ìpínlẹ̀ Èkó, Ogun, ìpínlẹ̀ Rivers, Kaduna, ìpínlẹ̀ Delta, àtolúlu lẹ̀yẹ Àbújá. Punch onúgbe jáde lọ́sàn-án òní.

tutu lẹ́yìn bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò wọ́n yìnbọn pa àwọn tó jẹ́ ajínigbé méjì kan nípínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí nípasẹ̀ tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá Felix Ohagwe wípé ńṣe ni àwọn tó ti ṣe àṣeyọrí báyìí o lórí ìgbìyànjú wọn pẹ̀lú akitiyan láti gbógun ti àwọn tó jẹ́ ajínigbé àtàwọn oníwà ọ̀daràn ní ìpínlẹ̀ yìí látàrí bí wọ́n ṣe ní àwọn ikọ̀ ìṣẹ̀lẹ̀tọ̀ ààbò wọ́n yìnbọn pa àwọn tó jẹ́ afurasí ajínigbé méjì kan lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún ní ìlú ààbò lójú ọ̀nà Àkúrẹ́ sí Ọ̀wọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n ní ó wáyé láàárọ̀ òní gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ikọ̀ elétò ààbò wọn òun náà ló jẹ́ pé wọ́n pàráàrọ̀ ní ojú ọ̀nà ọ̀hún ní ìlú ààbò tí wọ́n sì gba ìpè láti bẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà pé àwọn kan tí wọ́n dè àmúra ogun ló jẹ́ pé wọ́n wà ní agbègbè ọ̀hún lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀. Àánilọ́gán làwọn ikọ̀ elétò ààbò ni wọ́n gbabẹ̀ lọ́wọ́ ní àwọn bíi méje tí wọ́n dá.

0: kan boju o na lo je pe o gbona no tutu leyin be nbe royin 08162519991 08162519991 o gbona no
1: o tutu leyin be nbe royin
0: e seun
1: oye lesi lato lokan agida koko lagba lo itura de ba lori lede a tu fe be Dangote na nipa re pe na epo a gbo po pin epo ofe kakakiri ko ma gbagbe awa na londo city o ko jo ko to lo ko ba wa ja epo yen si 500 naira lagba olo afun se o
0: e se o 08162549991 o n gbe epo lofe ni o ki se pe o n pin epo lofe o ahan hello o gbona nu e se o
2: o tutu lẹyin bẹnbẹrin
0: oya n gbọ yin
2: ma lagbara bayi oleyo to tilekun to toju awon mo si lo ye kan folopa mu ni o
0: won ti mu
2: e ko ku si ewo
0: e se
2: yen lo e ko ku si ko lo se ma se be yen
0: e se o lagbara 08162549991 o gbona nu
3: o tutu lẹyin
0: bẹnbẹrin
3: Ọpẹyẹmí Jọ̀dá.
0: Ẹ ṣeun.
3: Ẹ máa kó ètò.
0: Ẹ ṣeun.
3: Obìnrin tó rí ọmọ ní abẹ́ tó sùn yẹn ò lójọ mí lójú.
0: Ṣé
3: kìí ṣe pé bọ́n ṣe ń bímọ ní Nàìjíríà náà ti ń bímọ lórílẹ̀‐èdè tí wọ́n ní.
0: Ọya Ọlágbára.
3: Ó jọ mí lójú ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ran àkókò ẹ̀ kó ètò.
0: Ẹ ṣeun. 08162549991. Ó gbóná nu.
4: Hello.
0: Hello.
4: Hello.
0: Ẹ ṣeun. Oya gbo yin eh Ogbo nanu
4: o tutu lehin be nbe royin
0: e seun
4: bi ni salati afo
0: oya gbo yin
4: eru awon ti won ka ibon ati adamo lowo yin o ti eye kon se idajo won kon se nfi ada ati ibon se ise ose ye owo awon mejeje lo ye kon ko singi kon deke o kọ mọ pé iṣẹ táwọn ṣe iṣẹ ibi ni.
0: Ẹ ṣeun.
4: O ní ti ẹni tí wọn ló bímọ tó rí ọmọ lábẹ́ ara ẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ ogún ló ṣe jẹ́.
0: Ọlágbára. Àmì ẹ ṣeun o. 08162549991. Ẹ jẹ́ àtún wẹ̀ lómi. Ó gbóná nu.
5: Ó ti fi lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ ṣeun.
5: Ẹ̀yin obìnrin kẹta máa ní ìṣòro. Nígbà tí ó bá yàn jọ ìjọ lọ́pọ̀, ó wá sí ọmọ méjì nígbà kan.
0: Ìjọba
5: tó lágbára. Tó lágbára gan bọ́lọ́ ẹgbẹ́lá alákùnrin ti fẹ́ bẹ̀rẹ̀.
0: Ẹ̀yin
5: obìnrin, ẹ̀yin ọkùnrin ẹ̀jẹ̀ ká rọra, ẹ̀jẹ̀ ká mú ìyàn kan. Káwọn bá ti rí ká bá ti kó méjì mẹ́ta ó bírọ̀ máa fẹ́ o. Ẹ̀kọ́ ló jẹ́ sí gbogbo ìfun o. Ẹ̀jẹ̀ kẹta kọta fún.
0: Ẹ ṣeun. 08162549991. Ẹ jẹ́ àtúnwẹ̀ lómi. O gbona nu.
6: O gbona nu.
0: O tutu lẹyin bẹnbẹ royin.
6: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
6: Yín o. Obìnrin tó bímọ yẹn, ó mà jọ mí lójú èmi, màá ti gbòòrú ẹ̀rí o.
0: Ó lágbára.
6: Àbí wọ́n gbọ́mọ sábẹ́ ẹ̀rí tó bóyá ó lóyún aṣọ. Ẹ̀kẹ́jì sá, irú obìnrin tó pọ̀ ọmọ yẹn. Tó sọ pé ọkùnrin ń dàlẹ̀ yẹn, ó yẹ kó tẹ̀ kó tẹ̀dájọ́ ó yẹ kó pa lójú ẹsẹ̀ yìí. Kí ló lè tó bẹ̀? Ṣé kì í ṣàbílẹ̀ ọmọ ni? Ó yẹ kó pa wọn sì rántí rán ni.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
6: Ẹ
0: ṣeun. 08162549991. Ẹ jẹ́ àtúnwẹ̀ lómi. Ó gbóná nu. Hello. Ó gbóná nu.
7: Gbóná nu.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
7: Orúkọ tèmi ni tẹ́tọ́sí ọlọ́run gbà mí là láti ju àlàáfíà.
0: Ó yà gbọ́ yín.
7: Inú mi máa dùn gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀wọ̀ sí Àkúrẹ́ yìí. A ti sọ fún wa pé ká jẹ́ ká máa gbàdúrà. A dẹ̀ mọ̀ wípé àdúrà wa máa gbà lórí àwọn ajínigbé wọ̀nyí. Bọ́lọ́run ṣe máa máa tú àlẹ́.
0: Ọ̀dọ́ yín ni o. O gbóná nu.
7: O tutu lẹ́yìn bẹ̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
7: Ọpọ ẹbí bẹ̀rẹ̀ àgbo ètò.
0: Ẹ ṣeun.
7: Orúkọ tèmi ni Jìnnà Kàṣàfà Mufilata Idé Ògbèsè.
0: Báyà gbọ́.
7: A dúpẹ́ lọ́wọ́ àwọn afurasí ọwọ́ tẹ̀lé ọ̀nà òwò sí Ògbèsè ti báyìí. Ọwọ́ ti tẹ̀ wọ́n sì tọ́ba ti tẹ̀ wọ́n kó wọ́n bá àṣìdáyé tó tọ́ lórí wọn. Wọ́n mọ̀jẹ̀ kan fara ilẹ̀ o. Mo mú kí ẹgbẹ́ ètò rẹ ní tẹ́lẹ̀ gbogbo wọ.
0: Àbí ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ dá ẹwẹ́ nìkan yìí.

0: data, nourishing minds, sharing happiness for 50 years.
1: So yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sọrí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
6: Má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sọrí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

ni ya wa hawa bi anabi wa anabi wa adam alayhi salatu wasalam niba ti won sun olorun ba alikola o yo af ya wa hawa o yo ni nu efun ha apa alafia baba nla wa adam eleyi a mo so wi pe ya wa hawa olorun ba alikola ki o ba salito ikere fun won won je iyawo fun anabi wa adam bakan na anabi adam si tun je baba fun legbe kan tori pe ya wa awa awon na won jabola ti san na olorun ba alikola o yo won latara baba nla wa adam ni eleyi ipinle keji eyin lugba ni nle gege ba isalaye ni joko to koja ipinle keta ona ni mi ati iwo tori pe a sadede waye afi pe latara ibalopo laarin awon baba wa ati awon iya wa eleyi ona ni olorun ba alikola lo se ami si to si je mi ati iwo bakan na ipinle lekerin onukari akosile wi pe eni to ni yalaye ti o ni baba ona ni anabi wa isa eleyi ko so anabi wa isa ko so do olorun eleyi ko so anabi wa isa ko so di olorun bakan na ko so di eni to ju olorun ba alikola lo bakan na ko so di owo otun olorun ko so di oludamoran olorun ko so di eni to se wi pe ti olorun ba fe rojo o gbudo bukata koko so ta anabi isa na eleyi ko so di be eleyi opolo awon yawo dilo kuru ti won fi ro wi pe ah ko rorun be eleyi lo fa ti won fa koja ala eleyi lo fa ti won fi se abuje sisakani anabi wa isa eleyi je kan juwole fun agbara olorun ba subhanahu wa taala paragbe o gbera o so wi pe iya wa maryam to je iya anabi isa alayhi salatu wasalam won ni nishi lo ni won ni alagbere ni nitori ko tako opolo ti won pe ko rorun ki obirin ko bimo láìsí pé ọkùnrin kankan súnmọ eléyìí ó ní àbújẹ àti ìwọ̀sí àti ìwà àgọ eléyìí tí àwọn ìyàwó dí tí wọn ń hù sí sàkání anabi wa isa alayhi salatu wasalam wàyí náà ó wọlá dozina wọn ní ìyẹn nìkan kọ ọmọ gangan tí maryam gbé dání ọmọ zina ni torí pé wọn ti fihàn yìí pé ìyá anabi isa ti ṣe maryam wọn ti fihàn pé ó ní zina ni torí pé ó ta kọ́ ọpọlọ wọn wípé kò rọrùn kéèyàn ó bímọ láì ní ọkùnrin tó súnmọ ṣùgbọ́n eléyìí ó kéré nínú nǹkan tí ọlọ́run ba àlìkọlá tó máa ń ṣe nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ wàyí náà wọ́lá dozina wọ́n ní anabi wa isa wọ́n ní ọmọ zina ni kọ́ ọ̀tàlà hùmùlọ kọ́lọ́run ba àlìkọlá kó dá ọ̀rọ̀ náà padà sí wọn lẹ́nu fàkúlẹ̀ mina tọrọ fáìlì wọ́n ní àti yahudi àti nasọ́ra àti gun kínní àti gun kejì gálá fi ìdí nìyí náà ni wọ́n tayọ àlà níbi ẹ̀sìn wọn ọ̀tàjà wazal hadda baina ifrat wa tefrit bákan náà wọ́n kọjá àlà láàrin àṣejù àti àṣetò wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́mọ bá àlìkọlá sọ wípé ọlá takúlù alọ́lọ́hì ilàlhàk wọ́n ní ọlọ́mọ bá àlìkọlá sọ wípé ọlá takúlù alọ́lọ́hì ilàlhàk ẹ má sọ nǹkan kan sísàkà ní ọlọ́mọ bá ẹ má wí nǹkan kan sí ọ̀dọ̀ ọlọ́mọ bá ilàlhàk àfi nǹkan tẹ bá rí pé ìdí ẹ múlẹ̀ tó sì jẹ́ òdodo wà wà máa kọ́ láhù subhanahu wa ta'ala annafsi wọ́n ní ilé kìí ṣe pé ìròyìn àtẹnudẹ́nu ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ìròyìn ara rẹ̀ fún wa títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala bí annahu ilahu wahidu bí ọlọ́run ọba àlìkọlá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá à ń ròyìn rẹ̀ fún wa ọba tí kìí jẹ ọba tí kìí mu ọba tí kìí sùn ọba tí kìí kú ọba tí kìí rẹ̀ ọba tí kìí ṣàìsàn ọba tí kìí yán nítorí pé yíyán ní inú àpẹẹrẹ wípé ó rẹ̀yàn àbúkátọ̀ wípé ebi ń pààyàn ni ìyẹn ló fa tí o bá fi wọ́n sọ́nà wọn wípé ẹni tó yóò kìí yán ẹni ebi ń pa kìí gúnfẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ròyìn ara rẹ̀ fún wa tá a bá mọ ọlọ́run òun náà ni kí wọn al-wahid ọba àso ahadu sọmọ ọ̀kan soso tó jẹ́ pé gbogbo ẹ̀dá pátá òun ní máa ronú kan ọlọ́run ọba subhanahu wa ta'ala lámúyẹ tẹ́kìlì sọ ìbàtà ń wà láwáládá ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní olùbádámọ̀ràn kò ní olùbájíròrò kò ní ẹni tí ó jẹ́ pa personal assistant kò ní ssa kò ní sa kò ní kankan ń bẹ̀ pàápàá àbò tilẹ̀ kó mọ mudabiru kọ́wò ọlọ́run ọba tá à ń sọ òun náà ni mudabiru kọ́wò òun ni ọba tó yẹ pé ìkápá bí ọjọ́ sí ń gorí ọjọ́ tó mú wọ̀ tó ń yọ tílẹ̀ mọ́ tójò ń rọ̀ tó ń ràn
tọ́yẹ́.

torumu tojo nro gbo ipaka ikapa ni gbo awon kan yi fo Olorun ba subhanahu wa ta'ala ona luwa bakana ko si ni gba imoran lowo enikan kan ko ni gba ijiroro lowo enikan kan gbo to ba fe ko ma sele ona ni o ma sele nti o ba ti fe ko sele awon kan yi ko ni sele nti Olorun ba alekola ti o ba ti fe ko sele inu alamori nkan o ko ni sele n to ba fe ko sele inu alamori eleyi ona nikan ti yo ma sele e wa re oto Olorun ba alekola so yi pe inna mal masih isa ibn maryam rasulullah Olorun ni eri anabi wa isa alayhi salatu wasalam Olorun ni nkan to je ko je nkan kan o afi kini o afi ojise Olorun ba subhanahu wa ta'ala woni eri oto Olorun ba alekola so to ni inna mai woni tumo re na ni wi pe mal masih isa ibn maryam illa rasulullah woni anabi wa isa ko je nkan kan afi ojise Olorun ba subhanahu wa ta'ala bakana wa adafahu ila ummihi woni Olorun ba alekola o se afiti re o se afiti anabi wa isa o se afiti re si sakani odo iya re o se afiti re si iya to bi lomo tori pe maryam ona ni kini o ona ni iya isa alayhi salatu wassalam liyata qala an-nasara alladhina yudifunahu ila Allah ko si nkan mi ti Olorun ba alekola to ti tori re safiti a maryam ti o tori re safiti isa si odo maryam ju pe kini o liyata qala an-nasara n to fara ni pe Olorun ba alekola o fe ge pon igbagba awon nasara o fe ge pon ora awon nasara alladhina yudifunahu ila Allah ele ti won safiti sodo Olorun ba alekola pe Olorun ba alekola o na ni abi ko so pe Olorun ba alekola o na ni a baba ele ti o duro fun anabi wa isa alayhi salatu wassalam wa fi qawlihi rasulullah woni eri oro Olorun ba alekola pe rasulullah iftalun li qawli yahud ele idesi oro pada idesi oro pada onu je si enu awon wo si enu awon yahudi ti won do enu atedo anabi wa isa ti won ni innahu kadhab toni anabi wa isa won pe lo puro walikoli nasara won ni eri oro ti awon nasara ti won so wipe innahu ila wipe anabi wa isa o Olorun ba alekola lo na gbogbo oro won yi Olorun ba alekola o fi daisi oro pada si won lenu ni wa fi kolihi oro to Olorun ba alekola so wipe wa keli matuhu ibtalun likol yahud innahu ibnu zina woni eleyi na Olorun ba alekola o fi desi oro pada si enu awon aliyahud awon yahudi ti won so wipe innahu ibnu zina wipe anabi wa isa o wipe omo zina ni wa kalimatuhu allati alqaha ila maryam woni eri gbolohun ti Olorun ba alekola so wipe alqaha ila maryam gbolohun ti Olorun ba alekola so si ara maryam o na ni anabi isa an kola lahu kun fayakun gba Olorun ba alekola so gbolohun yi pe kun fayakun jebe o si kini o si jebe qawluhu wa ruhum minhu ati emi lati odo Olorun ba alekola aye inna azza wa jalla jala isa alayhi salatu wa salam ka garihi wa Olorun ba subhanahu wa ta'ala o se anabi wa isa ege bo se se awon eda re to ku mimba ni adam inu gbogbo awon ma anabi adam mi n jasadin wa ruhin pe won ni ara won si tun ni kini o won tun ni emi wa adafa ruhahu ilayhi tashrifan Olorun ba subhanahu wa ta'ala o safiti emi anabi wa isa Olorun ba alekola o safiti re sodo ara re tashrifan ni titi apole ati ti tagbega o na lo fa ti Olorun ba alekola to fi se afiti re si odo ara re Olorun ba subhanahu wa ta'ala oba to gbogbon ni oba to mo isi oro ni oba to mo asiko ti awon nkan kokan o mo ba awon isele kokan mu ti awon nkan wonyi yo si mo je sise yo mo di sise yo mo di mumuse ninu imo re pelu agbara re bismillahi ta'ala Olorun ba subhanahu wa ta'ala ebe bo si so nipa anabi wa adam oni wa nafaktu fihi min ruhi anabi adam o mo fe mi mo fe si lara fa hadha li tashrif wa takrim woni eleyi
ni ti apọnle ati ifiyan si ipo to ga ko tumọ si pe anabi wa adam oni ọlọrun wana faktu fihi mi rohi gbọnu tọlọrun ba ni kọla so pe mo fẹ mi si lara lati ọdọ ara mi eri eleyi ko so anabi wa adam ko so di eni to ju ọlọrun ba lo ko so anabi wa adam ko so di igbakeji ọlọrun ko so anabi adam ko so di pa ọlọrun ba subhanahu wa taala ṣugbọn ọlọrun ba subhanahu wa taala adofa ilehi ruhahu tashrifan wa takriman li adam alayhi salatu wa salam ọlọrun ba subhanahu wa taala o safiti gbogbo awon nkan wonyi si anabi wa adam o safiti le sanabi wa adam tashrifan wa takriman ni ti apọnle ati ifini si ayọwọ ọlọrun ba wa tẹsiwaju ọlọrun ni fa'aminu billahi wa rasulihi ọlọrun ni to e wa gbo ọlọrun ba gbo wa rasulihi ati ojise re al khitab huna li ahli kitab won ni oro ta nso ni bi ọlọrun ba le kọlọrun ba so nbi li ahli kitab ọlọrun ba le kọla o doju re ko awon ahli kitab wa min rusulihi muhammad ọlọrun ba le kọla ni nugo ana anabi ọlọrun ba tọlọrun ka won yo gbagbo káwọn ìyàwó jù gbàgbọ́ táwọn àṣọ́bá gbàgbọ́ òun náà ni anabi wa muhammad sallallahu alaihi wasallam alẹ́bí wa ahiruhum wa khatimuhum wa afdaluhum ilé ti sọ wípé ahiruhum lẹ́yìn rẹ̀ kò sára bí kankan mọ́ tí ó tún wá sáyé wa afdaluhum bákan náà gbogbo àwọn anabi tó ti ń wá anabi wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni aṣáájú gbogbo wọn kátakátá alẹ́bí wa ahiruhum wa khatimuhum wa afdaluhum bákan náà khatimuhu lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni kankan tí ó tún dìde mọ́ lójíṣẹ́ àwọn wòlíì lè wà àwọn èèyàn fẹ́ lè wà ṣùgbọ́n prophet kìnìkan kò sí mọ́ lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi náà ni òpin àwọn òjíṣẹ́ ó ní òpin àwọn anabi ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àjíyàn wípé àwọn olùmọ̀ nínú ìmọ̀ ọlọ́run wọ́n lè wà àjíyàn wípé àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ wọ́n lè wà àjíyàn wípé àwọn tí wọ́n jìndò nínú ìmọ̀ ọlọ́run tí wọ́n mọ̀ fi ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba àlékọ́lá tí wọ́n fi mọ àwọn èèyàn tí wọ́n sì lóye àjíyàn rẹ̀ ṣùgbọ́n kò sì bẹ́ẹ̀ sì lè dé ní abala ibi tá a sọ yìí tó wá lè dé lẹ́vù ìjẹ́ ànábì ọlọ́run ọba tàbí ìjẹ́ lẹ́vù òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó mọ̀ sọ fún ayé pé gẹ́gẹ́ bí àwọn ànábì isa àti ànábì musa àti ànábì ibrahim gẹ́gẹ́ mọ́ sí máa gba wá yìí tó máa gba inspiration láti sánmọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó nù wá fìlà rẹ̀ sígbọ̀n tí ó nù mọ̀ sọ fún ayé pé òun tẹ́ ń wò yìí o olúwa bá mi sọ̀rọ̀ lánàá òun tẹ́ ń wò yìí òun àtolúwọ ọba dẹ́dà àwọn jọjọ jẹyán ní alẹ́ àná ni gbogbo ẹni kẹrin tí máa ń sọ bẹ́ẹ̀ kazaabun afa gbogbo onítọ̀hún òpùrọ̀ gbá olonítọ̀hún olójẹ nítorí náà islam jẹ́ kó yarí pé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni òpin anabi ọlọ́run bá tẹ̀síwájú ọlọ́run ní ọlá takúlú falasa ẹ mọ́ pé ọlọ́run ọba nìkan nínú mẹ́ta ẹ mọ́ sọ wípé ọlọ́run ọba ó jẹ́ 1 nínú 3 ẹ mọ́ sọ bẹ́ẹ̀ ayé iná lọ́ha fálífù falafa tàbí kọ́ sọ wípé ìkẹta mẹ́ta òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lù tààlà ọlọ́run ọba àdúgbò tó tẹ̀síwájú ọlọ́run ìntàhù ògbóró ọ̀rọ̀ báyìí ẹ jìnnà sí khairun lakum ayé yakum khairun lakum ògbóró ọ̀rọ̀ báyìí tẹ bá jìnnà sí yóò mọ lóore fún yín o tẹ bá jìnnà sí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí yóò mọ sàǹfààní fún yín o eléyìí òun náà ni àkíyèsí àti ìkìlọ̀ tí ọlọ́run ọba àlékọ́lá tó ń kì wá ìkìlọ̀ tí ọlọ́run ọba àlékọ́lá tó ń kì wá àti àkíyèsí tó ń pè wá sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá fi rinlẹ̀ nísàlẹ̀ ó ní innamallahu ilahun wahid ọlọ́run ní dájúdájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹyọ kan ṣoṣo lòun subhanahu mímọ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala anyakuna lahu waladun ọlọ́run ọba àlékọ́lá ó ń ròyìn ara rẹ̀ pé mímọ fún òun ọlọ́run ọba subhanahu wa ta'ala kúrò níbi kóun sọ wípé òun fẹ́ yan ọmọ láàyò òun fẹ́ yan ọmọ láti ní torí pé tá a bá gbé sínú làákàyè ẹ̀yin olùgbà nínú ilé a ó rí wípé àwọn ìdí àti àwọn sábàbí tí a máa ń torí rẹ̀ lọ́mọláyé kò sí kankan nù rẹ̀ tó tọ́ sí ọlọ́run ọba allah nínú àwọn ìdí tá a fún mọ́ lọ́wọ́ láyé tá a fún òpin tá a bá bímọ láyé ààyè ẹni àléébù ni òun náà ni wípé bókété bá dàgbà ọmọ ọmọ rẹ̀ òun ní ìmọ̀ ọmọ
agba ipe to kin to ba dagba omo omo re o ni ma mu pe be kan ba ku abo dojo gbo han yo le se kini o yo le ma ro njo omo je to ba ti dagba ti o le sise mo yo le ma ri onjo omo je ala oko ni elekeji agba ipe eni omo sin ohun lo bi mo gbogbo awon re meji ta daruko yi ati pe eyan jeun ati pe eyan jade laye ko si kankan na awon royin woyi to to sisakani olohun ba subhanahu wa taala o tumo si pe isafiti omo sodo olohun ba subhanahu wa taala olohun ba alekola o je ko ya wi pe isafiti omo sisakani ohun abuje lo je isafiti omo sisakani ohun alebu ohun lo je li annahu malikun lima fi samawati wa ma fi al-ard lori pe olohun ba subhanahu wa taala ohun ni oba ti o ni ikapa ohun ni oba to ni sanmo atile ohun loba to ni awon nkan ti nbe ninu mejeji ninu awon nkan wonyi ohun na ni Isa ibn Maryam ohun na ni Isa omo Maryam ohun na je kan ninu awon ti nbe ni sanmo atile bakan na ki se omo Olorun bakan na ki se Olorun ko si bukata ki enikankan ko je omo Olorun nitori ki Olorun ba subhanahu wa taala to ba yan enikankan lo mo idi te yan fi mo lo mo ko ri le fun Olorun ba subhanahu wa taala ni pari aya yi eyan lu gba ninu le Olorun ba subhanahu wa taala o ni wa kafa billahi wakila ituma re ni pe kafa Allahu taala an yakuna hafizan ala ibadi Olorun ba subhanahu wa taala o to lati je oluso lori awon eru re kubukata PA kubukata SA kubukata SSA kubukata alagboro dun kankan debi wi pe imojuto sanmo atile okun lowo to wa bukata ran lowo lode ni kankan mudabiran li awali Olorun ba subhanahu wa taala o na ni ndari alamo ri awon eru re ali man bi amali bakan na o tun ni mo ni ko gun tan sin ise wa shaibu min hadhihi aya wani eri ile ti a so yi a ri ijeri ninu aya ile ti akai bakan na a si tun ri ijeri wipe gbona ti Olorun ba ni kala so wipe latagburu fidin kun e mo koja ala ninu esin yin e mo koja ala ninu ijosin yin nitori pe ikoja ala ninu esin o le ko awon to po si mu alakoko na awon to le ko anahu tanzilun lil maghlubi fihi foko manzilati ikoja ala lori awon eda Olorun o le je ki a fi eni yen sipo t'Olorun ba ni kola o fi si elekeji anahu yu adi ila ibadati hadal maglu bakan na o le pepe si ka so ni eje en ta mo josin fun ta fi Olorun ba ni kola sile eleketa anahu yasuda tazimi lai ibi Olorun ba ni kola tobi gbogbo awon kan wonyi o le je ka boju re na re o si le ka gbe eto Olorun ba ni kola ninu ijosin ninu ibada ninu iberu ninu ifoya fun Olorun ba ifo Olorun saye e o le je ka yi kuro nbe ka gbe sisaka ni eni ti a n paya yi abi eni ti a n royin ni aroyinbo abi eni ti a n pon ni aponju gbogbo awon kan wonyi o le je ka sabosi si saka ni Olorun ba subhanahu wa taala abi Olorun ba subhanahu wa taala eleyi ti a wi ko fi sinu mizan hasanati wa yawma la yanfa'u man wala banun illa man ata allaha biqalbin salim wa hadha wa sallallahu wa sallim ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ibi jama da kuma pare lori eto ni eto wa eto alidaya ni omo ya yin abu ayman al asali lo ki wa yi pe liko una bil asali wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ṣe tó ṣe ó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn muslim cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ó lélẹ̀ inú ti balẹ̀ kà sí ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wà. ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ tẹ ẹ fẹ́ jẹ́ kókòwò yín ó gbòòrò sí ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn muslim cooperative ojo ti ń pagun wọn bọ ọjọ ti pẹ bayobayo sí lọrọ tiwọn ọjọ tẹ ẹ bá darapọ náà lẹ láǹfààní àti gbowó tí ò lè lè nu ẹgbẹ bàṣírí leléyìí kódà ẹyin tẹ ẹ fẹ kọlé ẹyin tẹ ẹ fẹ rọkọ kẹkẹ mọruwa tàbí ọkadà láti máa fi ṣiṣẹ òòjọ tẹsí máa sán padà díẹdíẹ láì lè lè nu láti máa fi rọwọ tìbà kò mú lọ sẹnu ìrọ̀rùn lọ́ba dé ẹ kàn sí ìtẹ́lọ́rùn muslim cooperative ọjọ tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ láǹfààní láti fẹ darapọ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé unique secondary school hall lẹ́yìn chelsea's emirates off akure high school road akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ẹ tètè dé síbẹ̀ kò sí african time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn muslim cooperative yóò ti wà ń kalẹ̀ ẹ lè mọ pé àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800 ẹgbẹ́ ìtẹ́lọ́rùn muslim cooperative alájẹṣẹ́kù tí ń bà sírí ẹ̀dá ni wọ́n.
2: gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa ní ìkànnì àdàbà fm 89 àkúrẹ ìlú ìlẹrànmọ kínláwà tá a ti ń gbé ohun sátẹgùn. àkànṣe ètò náà ni eléyìí àkànṣe eléyìí torí pé yóò ṣe wá láǹfààní púpọ̀ púpọ̀ ẹ̀yin èèyàn ẹ túbọ̀ súnmọ́ ìdí rédíò yín àtọkùnrin àtobìnrin ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin òṣìṣẹ́ ọba kódà àtẹ̀yìn òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ súnmọ́ ìdí rédíò yín torí pé eléyìí yóò tún ṣe yín láǹfààní púpọ̀. ìtẹ́lọ́rùn muslim cooperative náà ni àmúwá fún yín ní ọ̀sán yìí gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ yìí tó jẹ́ alájẹṣẹ́kù wọ́n ti wà ní ilé agbára pẹ̀lú wa níbi tí wọ́n ti mọ bá wa yànnàná pàápàá jùlọ ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé yóò wáyé ní ìpínlẹ̀ Ondo tá a wáyé ní ọjọ́ Thursday eléyìí tí ọjẹ́ ti ọ̀sẹ̀ yìí gangan ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni yóò wáyé. wọ́n ti wà ní ilé agbára pẹ̀lú wa lónìí ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe àfihàn wọn àwọn náà ni Malam Kazeem Tohib Olayinka ẹ káwọn aráalé.
3: mo kí gbogbo ọmọnìyàn pátápátá pé àkú kàlẹ́ mbẹ̀ yẹn kúṣẹ́ orúkọ tèmi ni Malam Kazeem Tohib Olayinka láti iléeṣẹ́ ìtẹ́lọ́rùn muslim cooperative ẹgbẹ́ tó ń ṣètò ìyánilówó láì ní èlé lórí.
2: ọ̀dà ẹ ṣeun bákan náà ni Malam Aliu Sulaiman wà ń bí pastor Samson Oladokun àwọn náà wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n béèrè ìbéèrè torí pé àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ẹ̀ṣẹ́ náà ni Malam Kazeem Tohib Olayinka ẹgbẹ́ ìtẹ́lọ́rùn cooperative muslim cooperative kí ni nǹkan tẹ́ ẹ gbé dání.
3: alhamdulillah kí gbogbo ìjọ ọmọnìyàn pátápátá tó bá ti jẹ́ ọmọnìyàn tó gbé ọba Lékeọlá tí ẹ̀ ń wò yẹn ní tó jẹ́ káwọ́ wà níbí báyìí ò ní ọ̀rọ̀ nípa ìmọ̀ yá owó èlé kí ẹ̀ máa gbowó èlé ọba tó ni wà kò fi dára sí tẹ́ bá dẹ̀ lọ wo àwọn tí wọ́n jẹ́ àwọn olùmẹ̀sìn bóyá àwọn bàbá wa nínú ìsìláàmù bóyá àwọn bàbá wa nínú kìrìsìtẹ́nì wọ́n máa ń bá wa sọ̀rọ̀ nípa ìmọ̀ gbowó èlé gan ní gbogbo gbà ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ń sọ fún yàn pé ẹ mọ̀ṣẹ́ kíní ìmọ̀ ẹ mọ̀ṣẹ́ kíní ìmọ̀ ẹ mọ̀ṣẹ́ kíní ìmọ̀ tí ò bá sí ọ̀nà àbáyọ ẹ dákun sí ìtẹ̀lé gbọ́ èèyàn ní gbọ́ torí ìdámọ̀nìyàn tọ́lọ́run kọ́kọ́ dá wa ó ní pé a nílò owó a gbọ́ bùkátà
2: bẹ́ẹ̀ni
3: ọ̀nà tá a wàá gbà rówó ọlọ́run tún lọ́wọ́ bí wa léèrè ẹ pọ́ wa gbọ́ nítorí báyìí kò sí ẹni ọ̀rẹ́ kámọ̀jẹ́ǹjẹ́ ọ̀tá là ń wí ọ̀rẹ́ ló wà nílẹ̀ tó wọn ṣiṣẹ́ bẹ̀ yìí
2: àbí o
3: kò sí síbi tó wọn ti lé yáwó àfi kán fowó èlé lọ ọlọ́run sì lòun ò nífẹ̀ẹ́ sí kí ẹ mọ̀ yáwó èlé eléyìí ló wá mú ìtẹ́lọ́run wá dìde àwọn tí wọ́n ṣètò tẹ́lọ́ ọlọ́run dákunjọ́ ọmọ dàlákà wọn rú wọn ni àfi ká mọ fọn rere ìtẹ́lọ́run àfi kájú ó kárí kájú ó kálé kájú ó káko.
2: káyọ̀ tẹ àwọn èèyàn lọ́rùn
3: káyọ̀ tẹ àwọn èèyàn
2: lọ́rùn kó sì rọ̀ wọ́n lọ́rùn
3: bẹ́ẹ̀ ni torí pé òjíṣẹ́ láàánú mọ́mọ́ sálà lè wọ́n sálà lórí tíra eléyìí tí àwọn ń kà ó ní kí èèyàn mọ gbowó èlé ó ní ìran mẹ́rin ni yóò jìyà nítorí pé nìkan gbowó èlé nítorí pé ọ̀fẹ́ lọ yá 50,000 office 75,000 ka ko wo iya ye be gana o fe le 50,000 wa 75,000 owo ti oja to 50,000 yera o pa 65,000 lori e
2: ko ka owo to ya
3: ko ka owo to ya David David pe wo gogo to wa ri gain nbe sugbon wa ni mo o di gba ti won wa to karabo eya kan no o wa tun lo ya 10,000 to fi balance 75,000 di yen kono da gojo ko si amane ni ko
2: awon mi gan kan to fun olowo won ti yo owo kini won ko nbe
3: won be te pe owo asete owo se mo ro owo san wa san igba lo to fe la to ke o ti se la wa ni pe kiyan gbo kale bayi o le yan merin ni o ji ya to gbo won lo ya 50,000 to je po to ya owo san ele ori eyen ni la an la wa akila riba wa munkila wa katiba wa shahide anabi ni ibi dandan olohun ipe olohun yo mo be lori eni ti o ba ya owo ele lori iwo to ye pe o fi shop e kale wa ni ko lo yawo in lo siku bayi o ni ibi dandan olohun mo be lori yen wa la an la wa akila riba wa munkila ati eni to hun na wo pe e ji agbo kale bayi ka mo yara wa ti o si mo lele bo ti e je pe a le riwe Nigeria a to lele o ati o lele o a le re nikan bayi ti o gbo kale bayi ti o mo ya wa won ko wajo lo ni ran o wa ti aba wa nda o na na mo se kini o na na mo ya wa ton tun mo gbele lori e e ja ko lo bi ile ifowopamo ti bo ti won ko wo si un ta bo e ko wo si gbugbu awon ale re na ko wo be iwo wa ni owo ye bi ye nbe abu re bi ro lo re oni ko so lata ko le ya ko mo da pada o wa so ngbo lo lo abi oko gan fe ya o lowo yawo yawo ni
2: ko so wo
3: lata ko le ya ko mo da pada to banki teyin wa ile ifowopamo si teyin wa ko si un ibe wa ni ara le re kun wa lo pon fe yawo e da kun sa won o ya won ni gbele lori e ni won ya won gbele lori e to eni elekeji nbe nu owo wa ta ko be na na se kini
2: o ja pa na ja pada
3: tun se eni kan ni o si mu ni leru si mo mu da imu ni leru si gba lode lo wa
2: won ti ri package e
3: be ni gbogbo to ba ti n gba owo to se ele lori e won ti mu o leru si eleketa nbe to no jiya ni wakati ba eni to na sise ni le ise won pe oya olobaya lagbaja ko olobaya tamado ko
2: o lo sign ni
3: kini o no egun olohun mo wa lori ti e na leyin ba eni wa shayide yi oni duro tesi ogboro bo lo se yawo to ni lo duro o no je ninu ya pe wo lo yawo ile ka lo pe ko tun wa ni rorun fun owo ta nso yi omo mi ti domo lomo yawo mi ti di yawo ni yawo ki wa la fe se sawujo yen ta ti kini yen le fi ku nle o na ni ki imowo so kan ka fowo wa ka fi se kini ka fi so wo po o n lo bi itelorun muslim cooperative
2: oda itelorun muslim cooperative yen nigbati e wa boju wo kini awon eyan to le je anfani e ti so afojusun yin lori wi pe kawon eyan mo mo gba owo ile
3: beni
2: sugbon se shetan ati mo yawo yan lowo lai fun lai se le nu e rara
3: te ba lo program wa gbo program wa patapata ona to fi gba yo kuro nipa pa n gbo wele pata oni te lorun lakale fe ni to ba ni te lorun akoko ninu egbe wa ani weekly soft loan iyen ni owo oloso se owo to gba lo ni bayi to da pada njo mejo ti oni lele lori e
2: ele nwa
3: bene ani monthly soft loan to ba o ke o se kere owo yi osu lo fe fi da osu lo fe fi gba to da pada n pari osu eyun na tun wa atun ni emergency loan to sare gba te ko su meta lo fi se kini lo fi da yun na pada ko to tun wa kan capital loan capital loan
2: wa le le
3: bene o ni iloku meji iloku meta
2: iye teyan ba ni
3: bene yo gba iloku meji re tabi iloku meta o depend lori daada eniyan lateyin wa
2: o ba si ti se daada si
3: bene
2: oda e je ka wa wo e so wi pe idanileko waye
3: bene
2: ni ipinle ondo ta waye
3: bene
2: fun awon eyan wo iru fun awon eyan wo le fe ko wa
3: gbogbo omo niyan ati kristeni o ati muslim o ati elesin abalaye o to wi pe eni to je to mu egbe nkankan wa si lu kristeni ni o ni eyin oga wa egbe ida koja ta le mo da se bi mo lawon eyan ti won janfani kini yi se ti mi leyin pelu ogolodo lo npe pe ta wa se niyan a ti o leyin ni so nbe o ti wa mu wa si lo akure yi won ti wa practice e yo ti le lodo kankan ti won ti se bayi lawo e kin ni a tun bo lo se le deti gbo omo niyan wa na e je a lo bi bayi
2: oda en ti mo fe bere na ni tori pe e ti nso bayi igba ti abawo eni itelorun Muslim cooperatives awon eyan mo wo pe boya awon muslimi nikan o na na le janfani e sa won ti o je lesin mi na le janfani
3: enikan le dan kankale opo eyan ni won wa ni ibi be ibi ti kini ti wa ko mata bi ki se pe awa wo lajo fe se koda lagun odo mi bayi ani Pastor Samson Oladokun tan be lape odo mi bayi lara won ti won je ileto itelorun ni so se pe le fowo pamo ni se yi o le lo be ko lo fe gbo kristeni e o le lo be ko lo fe gbo muslimi na o kan na lajo na Nigeria so yin ke okan to da wa po oni bo la ani bo la yo se rorun fun o bo lo se ni sanan ni bo na se ni gba go lole olorun lori owo ti owo 20,000 o ye ma dawo fun loja iyan ni telorun wa fun
2: oda mo tun wa gbo pe tun so wi pe awon eyan to le ra keke mo ruwa awon eyan le ro kada awon eyan le ra moto se ninu egbe eyin ile le ra fun awon eyan ni abi bo bo na si mo se
3: mo so fun ile kan mo ni gbogbo ona teyin o fin ni gbowo ile mo ni telorun ya kale gbogbo ona te to ba ti ni telorun o ni gbowo mo
2: pe mo fe ra moto mo wa n wa owo kiri
3: bayi o wa tun sese n da mu kaki o ni diyan to ba ti se gbe telorun owo yi a npe ni owo idokowo yen ni investment nisin yi o ba adopo laarin 6 months won ti ba mo we yan to je pe ni yi o ni duke se alaide yen o yen daada ni o Nigeria loju ori bo se ri un to o wa ni mo da owo yen die die e wa jagbe lati bayi o fe ra phone won ta phone yen ni 150,000 to ba si ni 30,000 lasun won investment re itelorun ra phone fo alo ni gbowo ile mo se
2: ti o wa ra mo da pada die die
3: e won ra fun 150,000 for o si mo san o yo ku pada die die eh afera rin si omo ni afera mo sin ni afera mo ruwa ni beto yen se nbe ninu te lorun nu to si mo san o yo ku pada die ale nikan be nu egbe wa ni osu ni osun state nbe yen side ikoyi won si ra okada fun eni yen eh pe lo ni o mo san loso ni lojojumo ni yo mo san 2,250
2: okada tuntun na si gbele lowo
3: bene yo si mo san 2,250
2: se pe awon olokada ton gbo yin bayi na awon na le wa si bi idanileko tin bo yi
3: gbogbo to ati jomo niyan to ni lowo ko sa mo bo lo la oni otun layi
2: e wa soro kan le kan eni kan wa tan pe nba seri
3: bene
2: ke tun ni basiri be
3: eyan la ni jo to ba ti da po mo abayi do ti lanfani ati mo yawo se pe gbogbo cooperative o den yo su mefa ko to gba capital loan itelorun ni ro ko si bi ta ko wo yen si ta ba tin da e di a mo pe
2: se pe mo darapo mo ile ni bayi pe mo darapo mo egbe itelorun o Muslim cooperative mo le beere owo pe e fun lowo
3: pelu ogo lodo olorun
2: e si fun yin
3: be ni ti won si fun yin to wi pe owo ta ba ti da awe eko pamo a si la kapo nu egbe wa awa ni won mo npe ni alapapin international
2: apapin
3: international apin awa ya iwo en ti o gba 30,000 en ti o gba 40,000 oni 50,000 en lo fowo ise en ta fi se ko to di pari osu to en ta ni ko dawo osu mefa ta to ya lo e da ko laarin osu mefa ko ni gbo bukata ni
2: abi o
3: asi ni o ya wele mo se o wa ni ya awon ni app kini na sin gbe 10,000 wa ni app yi pe ko ya tan gbe 20,000 wa se o wa ni ya nbe un alafe ko ya mo en lo bi owo basiri wa tan so yen
2: oda na e ja wa soro lo pa pe idanileko ti nbo nipinle ondo yi kini te fe ba kini o je afojusun yin lori idanileko yi fa awon ara ilu
3: afojusun wa ni pe a fe kite lorun o gboro lakure yi
2: lakure ta wa yi
3: ka nfani yen o kari
2: e da ko sakure nikan ni abi gbogbo ipinle ondo
3: gbogbo ipinle ondo ni o gbogbo ipinle ondo a fe kite lorun o kari nbe kan wa gbo ida e mo ke a le salaye gbogbo e tan lori
2: ta
3: wa yi e wa gbo danileko nipa n te fe mo se e wa gbo bawo bo lo se nsiyan aba aba kan pade o ni ohun to hun tin ya 1.3 million 1.3 million ohun tin ya ohun o le file
2: benu ti fe bo lo ti wa fe se
3: iyan lori app ni o app lo ni o igba ti mo ni o ye ba mu ba we ba mu we e lo lo kokko bi bere o ni 4000 naira e lo lo fi se o ni 6000 kini kan o ye mo si ohun wallahi billahi alazi o to jo wele to san sodo ohun o de je 1,050,000 owo eleyi ti won ya gangan si je 250,000 bo se n yabo tan ba fi kun owo to ba san lele na na
2: so na to fi kun ti o tun ya pada
3: o se le lori e awon nko be yen se mo monitor be yen se mo manage owo ni se into da opolopo ni sin elomi o ba wo lo se le manage owo nti te lorun an practice ba wo la se le manage owo ehe ba wo ni dagbasoke se le ba e bo lo se le ni 10,000 se le di 200,000 mo lowo oni te lorun practice
2: oda na ti oba ijo wo ni idanileko yo waye fa awon eyan
3: ah ni ijo thursday ko si african time lodo wa
2: thursday tin boy
3: be ni thursday otun laye tete de la go mewa
2: ibo ni idanileko ti waye
3: yo waye ni
4: na idanileko yen ma waye ni unique secondary school compound leyin ilepo chezi emirates of akure high school ni ilu akure nbi
2: E to so lekan si kawon eyan mo.
4: Idanileko yen ma waye ni Unique Secondary School Compound. Leyin ilepo Chezi Emirates off Akure High School ni ilu Akure wa nbi.
2: Oda
4: lago mewa lojo Thursday.
2: Ago mewa lojo Thursday tin boy.
4: Kawon
2: eyan mo bo.
4: Ben.
2: Se iru awon eyan wo le se awon iya loja nikan ni abibo
3: abawon ba loja. Onisi owo onisi osu olokowo iya loja baba oja to ba sati ni di owo ton ko fe bere business to mo pe o fe gba owo ile mo e gbogbo won patapata la
2: en to fe bere okowo re hun mo ni bere kan be sugbe je ndoke lo na mo si npada bo
5: ma fo ko
6: Yen ipinle Ondo atagbegbe re ori ire ti de Itelorun Muslim Cooperative egbe alajesaku ti o lele nu ti bale ka si ipinle Ondo egbe to n ba siri gbogbo mutumu wa
7: ba siri mi
6: iroyin ayori fun gbogbo eyan eyin iyaloja ati babalaje te fe je kokowo yo gboro si e tete wa darapo mo egbe alajesaku Itelorun Muslim Cooperative ojo tin pagun won bo ojo ti pe bayobayo si loro ti won ojo te ba darapo na le lanfani ati gbowo ti o lele nu egbe basiri leleyi koda eyin te fe kole eyin te fe roko keke ruwa tabi okada lati ma fi sise ojo tesi ma so pada die die lai lele nu lati ma fi rowo ti ba ko mu lo senu irorun lo ba de e kan si Itelorun Muslim Cooperative ojo Thursday ose yi gangan ni idanileko pataki o waye fun gbogbo eyin eyan te lanfani lati fe darapo koda ni bi idanileko e tun rowo mu lo le Unique Secondary School Hall leyin Chezi Emirates off Akure High School Road Akure ni idanileko ti waye ago mewa aro ni o bere e tete de sibe ko si African time tori awon oludari Itelorun Muslim Cooperative yo ti wa nkale e le ma pe awon number yi 09 11 833 3200 tabi 0807 329 2800 egbe Itelorun Muslim Cooperative alajesaku tin basiri eda ni won
2: e kaabo pada latoke lo malam cousin ibere ti mo fe bere lekan o na ni wipe elomi o le lafa ni wipe mo fe sise bayi o ni awon erongba wipe ohun fe se eto okowo sugbon owo ni jantan mo iru awon eyan ti won ni afojusun pe mo fe sise kan se won le wa lati wa wo pe boya egbe ete lorun o won le ri owo gba lati so pe a fe bere business won
3: nba ti mo soro mi mo ni alajeseku Itelorun Muslim Cooperative
2: eyan gbodo je tan ko
3: jeseku ni so ninu nto nje seku yen ibe lo ti gba ilokun meji ilokun meta tan so ti o fi bere business ile tan so yen se pe o ti ma da die die ko possible bi te yo se si ke
2: o wa so pe o fe lo je nbe
3: o ma da wo ninu egbe wa ni ehwo to si kere ju ta ma da is 1200 naira wo lo mo pe ko su me fa to pe iye bayi ni mo fe gba
2: Hmm.
3: Iye to ba n da yen ni o determine ye ti
2: iye to ba ti ninu account e
3: ilopo meji tabi ilopo meta
2: oda ti awon eyan ba n bo ni otunla lojo Thursday so ni nkan kankan tan mo dani so ni owo tan mo mu bo
3: ko si nkan repete leyin owo po owo egbe owo ke to fi bere tan fi bere po tin se kini o tin dawo
2: ti won fi si form le fun pe o ko re ti wonu
3: owo o ko re ti wonu eh o ni 1200 iwo si lo ni to mo ba nkan re nbe gege bi omo egbe
2: ti n ba wa wo pe mi o ni 1200 emi fe mu bi 100,000 lowo abi bi 200,000 kin ti e fi bere ele nko se mo le se be
3: o na lo o so 200 yen ni owo ijoko egbe owo develop ati nkan be yen so 100,000 re yo wa ni oju card re owo to kokko da leleyi to si ma da o ma titi to su me fa o se kini ti o fi pe lati gba lokun meji abi lokun meta
2: opolopo awon eyan ni mo so na mo wo pe eleyin ja wa lowo ti o lele nu owo ti o lele nu bo le se nse awon eyan ma wo be mo sugbon mo mo pe asiri o nbe lowo yin be se eyin le mo be se nse
3: gbogbo to ba ti lo be se toluwa to bi pe ko se eni ti yo gbowo ti o lele ti o se pe fun wa o mo n sadua fun wa ni ko si bayi lodo wa gege bi jingu wa se so egbe ti ijoba ti won monitor fun odidi 3 years ti won ya account won fun odidi 3 years se so pe ko ni konu ko kankan nu niyan so to ba ti fi emi re sile ko fe se tolorun ele to poju nu ti olorun na ni won ba se awon ti won je olugbe sile egbe ike sa awon ti won nise oni kaluku nise to se kini to moju to ṣùgbọ́n bò ni ó ṣe kárí bò ni ó ṣe rọrùn èlélẹ̀ tí wọ́n bá kàkàkiri tọ́lọ́ sí bọ́ ní kálukú náà ṣiṣẹ́ tí ẹ.
2: ọ̀dà ẹran ẹ yà wá ní nọ́mbà àwọn èèyàn fẹ́ pè pé ọ̀dà èmi náà ń bọ̀ lọ́la o mò ń bọ̀ lọ́tún la o lọ́jọ́ tọ́ọ̀sì nọ́mbà wo ni kí àwọn èèyàn pè sí.
4: kí àwọn èèyàn máa pè sórí 091 18 33 32 00 lẹ́ẹ̀kan sí 091 18 33 32 00 nọ́mbà kan sí 08073 29 28 00 lẹ́ẹ̀kan sí 08073 29 28 00 àdírẹ́sì ibi tí wọ́n ń bọ̀ fún sẹ́mínà ẹlẹ́ẹ̀kan sí ni unique secondary school compound lẹ́yìn ilépo chelsea emirate off akure high school ní ìlú akure wambi.
2: ọ̀dà bó sì fẹ́ jẹ́ kí pastor samson ọ̀dàdòkun náà káwọn náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó tún jẹ́ òjíṣẹ́ ọlọ́run náà pé káwọn náà wá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀dà ẹ jẹ́ ká wá wò báyìí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí ẹ bá nìkan mú 1200 naira dání sótún ní nǹkan míì lẹ́yìn torí pé ọ̀pọ̀lọpọ̀ ń wà mí náà sọ pé ẹwà o nítan ni a mú wá lílé ìtàn wà débi kíní tí ẹ wà di pé wọ́n yí ọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ṣé ẹnu nǹkan tán mọ̀ wà nù.
3: kò sí kankan tí ìwà ti jọ mẹgbẹ́ wa kankan tí tó ní lẹ́yìn kó mo pé yóò máa dá owó mọ̀dàmọ́dà 1200 naira.
2: ọ̀dà ẹ jẹ́ ṣé báyìí mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
6: àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn muslim cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ó lélẹ̀ inú ti balẹ̀ kà sípínlẹ̀ ondo ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wa.
5: bá a ṣírí mi.
6: ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn ẹ̀yin ìyálọ́jà àti babalájẹ tẹ́ ẹ fẹ́ jẹ́ kókòwò yóò gbòòrò sí ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn muslim cooperative òjò ti ń pagun wọn bọ̀ ọjọ́ ti pẹ́ bayobayo sí lọ́rọ̀ tiwọn ọjọ́ tẹ́ ẹ bá darapọ̀ náà lẹ́ láǹfààní àti gbowó tí ò lè nínú ẹgbẹ́ bàṣírí leléyìí kódà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọkọ̀ kẹ̀kẹ́ mọ́ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́ tẹ́sì máa sán padà díẹ̀díẹ̀ láì lè nínú láti máa fi rọ́wọ́ tìbà kò mú lọ sẹ́nu ìrọ̀rùn lọ́ba dé ẹ kàn sí ìtẹ́lọ́rùn muslim cooperative ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọ lé unique secondary school hall lẹ́yìn chelsea emirate off akure high school road akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ẹ tètè dé síbẹ̀ kò sí african time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn muslim cooperative yóò ti wà ń kalẹ̀ ẹ lè máa pe àwọn nọ́mbà yìí 091 18 33 32 00 tàbí 08 07 32 9 28 00 ẹgbẹ́ ìtẹ́lọ́rùn muslim cooperative alájẹṣẹ́kù tí ń bà sírí ẹ̀dá ni wọ́n.
2: ọ̀dà ẹ ṣeun ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn láàrin ìṣẹ́jú tí a ní yìí kí ni ọ̀pọ̀lọpọ̀ la máa sọ wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alájẹṣẹ́kù kí wàá ni ti tọ̀dọ̀ yín fi yàtọ̀.
3: etí tọ̀dọ̀ wa fi yàtọ̀ pọ̀ o àwọn alájẹṣẹ́kù àkọ́kọ́ tí ó mọ̀ yánilówó bàṣírí tí ó tún mọ̀ sí lọ́kùn mẹ́ta ẹsẹ̀ lé níbàwọ̀. àwọn alájẹṣẹ́kù àkọ́kọ́ tí ó mọ̀ yánilówó bàṣírí tí ó tún mọ̀ yáni ní emergency. àwọn atúnlá alájẹṣẹ́kù àkọ́kọ́ tí ó mọ̀ yáni ní owó bàṣírí pé wọ́n ta bá dà pín tí ó tún mọ̀ ṣe investment eléyìí tó lágbára tó báwọn. ọ̀hún ni 30,000 dín bẹ́ẹ̀ wọ́n ra nǹkan 150,000 fún ọ.
2: ẹ ti ẹ̀ sọ lẹ́ẹ̀kan wípé nígbà tá à ń sọ̀rọ̀ pé gbogbo owó tán bá dá ń bẹ̀rùn kì í ṣe pé ń kó lọ.
3: pé
2: ẹ pin fún àwọn èèyàn bẹ̀ náà ni.
3: a pin fún ẹni tí ó lọ lò tí ó dà padà.
2: gbogbo àwọn tó bá wá lọ́tún la ní thursday yìí ṣé oògùn wọn náà àwọn èèyàn àwọn tó bá nífẹ̀ẹ́ sí tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn lè rówó gbà lọ.
3: bẹẹni wọn wà darapọ nìyí tó kàn sí fúnmi pé tó bá ti ń bọ mọ dàwa. mọ́rẹ̀ rẹ dání
2: mọ́ralé
3: rẹ dání kẹ́ẹ̀pọ̀ iní yìí ti ń bẹ́ńbẹ́.
2: ọ̀dà náà ẹ bá ń dákọ ibi tí yóò ti wáyé àtàwọn nọ́mbà wọn kó tó di pààmọ̀ lọ.
4: ok ibi tí ó ti wáyé ni unique secondary school compound lẹ́yìn ilépo chelsea emirate ní off akure high school ni ilu Akure wa nbi lekan si Unique Secondary School Compound leyin ile po Sezi Emirates off Akure High School.
2: Awon number
4: Our phone number here, like, is 091-18-33-32-00. Let's see, 091-18-33-32-00. Number, let's see, 080-73-29-28-00. Let's see, 080-73-29-28-00.
1: E je ki gbogbo wa pade lola ode ni o lola ode yi ti se Thursday e je pade la go mewa lola ko se African time gbogbo wa o na ni ka ti wa nbe
2: oda ko je bo se je bo se lo won je nu opo ya mi jo oda o na lo ko temi je o ire o
5: duro na o ko tora multivitamin yen be lo wa ara re nje o fun awon mo re ni asara lo re to

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Number one radio. Adaba FM.
3: Adaba FM.
2: 88.9. Akure.
4: And news breaks with a safe speed.
5: Sometimes you find the news, and sometimes the news finds you.
4: All stations can keep up. At Adaba FM, we not only give you news at the speed of nanoseconds, but we also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
6: That's why you love us.
4: Adaba 88.9 FM. Your go-to station.
7: From the studios of Adaba 88.9 FM, the time is 6 o'clock.

ẹ kú lẹ gbogbo ọmọ Nàìjíríà ìlúkùnrin ìlúbìnrin. Ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn, mo kí gbogbo yín o, ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú, ẹ kú akitiyan, ẹ kú kó lè dáa. Mo kí yín, ẹ kú ìgbìyànjú, nítorí pé alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, aláforítì ní gbé lókè ẹ̀gàn. Ṣé mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta, àgbẹ̀ ní àforítì púpọ̀ jù, ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ, eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fomi jẹ́ fúrúgbìn lẹ́fà ọ̀ka lágbára Ọlọ́run ọba, ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn, ẹ sì padà rí yendeyinde bí idẹ. Má lọ mọ́ kí yín o, ọmọ ọlọ́dẹ Ògúnbíyí tìlú ẹ̀ta igbájú Èkìtì Kwara, bọ̀dá ẹlẹ́nu lebe.

0: gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lábẹ́ aṣọ pé nọ́mbà 070-54-51-44-77 lẹ́ẹ̀kan sí 070-54-51-44-77 nọ́mbà tó dọ̀dọ̀ eléré okunu àrẹwà dàrẹ́tọ̀ pátápátá nọ́mbà gm wọn ọlọ́wọ́ tún wọn ó ní 080-51-83-15-25-080-51-83-15-25 ò nọ́mbà gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá làyé lẹ́kúnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ láti ẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí far partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ́ wa ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kúnrẹ́rẹ́ ń bú lẹ́wà n ó gbéra àwọn èèyàn wọn wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o ètò ń tẹ̀ wájú ètò ń tẹ̀ wájú.
1: bẹ́ẹ̀ ló fi òye jẹun rọ̀ lágogo méjìlá. a ti máa gbé dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóò la ṣe ń lo Cure Gold Plus. nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò tàbí tí ẹ bá ti fẹ́ wá rà á wọ́n mọ̀ já yín sí i. bẹ́ẹ̀ ṣe ń fin tó kù náà la ṣe ń fin ṣùgbọ́n oríṣi méjì ni Cure Gold Plus tọ̀dọ̀ wa. a ní olómi àti gbẹrẹfu tó wà ń sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wà papọ̀ ló bá tán ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni ibi tó bá súnmọ́dọ̀ tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà iyún ni òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gba síra ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dọ̀ ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti Cure Gold Plus bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe ń fi Cure Gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó ipò yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfi ohun titi ẹ̀ a máa ń fifín ara gini kò ní dára ewé sílẹ̀ẹ́lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún iṣu a máa ń lò fún iṣu gbogbo nǹkan tá a bá ń gbìn tó sì àti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ̀ o.

0: ọ̀rọ̀ lẹ́gbẹ́ ọ̀hún bó la ṣe ń lo lòun ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò ta bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mísì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan láwa mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi fín nù o ṣùgbọ́n bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti gbò láàfin fò náà fi ń titi ẹ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín isu ni ewé isu àti ibi tí òpin isu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wa ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́ńdò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ẹ̀sì ọ̀nà tá a máa ń gbé gbà rèé ọ̀nà tá a máa ń gbé gbà rèé a bá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite ò nìkan láà lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì lákọ̀ọ́kọ́ lọ fífin a fi fin gbogbo ewé ẹ̀ mọ yẹ̀pẹ̀ mọ lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ a bá ti wá fin tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa ta bá láti rí i pé ó ti ń tú pé kò lè ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ kó tó dà pé yóò mọ yọmọ òun ò láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣe ta lágbàdo nù á fi fin á ti jẹ́ kó tú tán torí tí ò bá tí tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo òun ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti rí kó ti tú kò lè ga mọ́ ó ti dópin a wà lọ fin báhun a lọ fin kó tó dàpá fẹ́ mọ yọ ọmọ yẹn a ti mọ yọ ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ a wà lọ fin bẹ́ẹ̀ ta bá ti rí sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ a tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín bó ń bọ̀ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn nǹkan kan tó tún kù kó tó dàpá àwọn nǹkan garawa díẹ̀díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: Ẹkùn dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalàgbẹ̀ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́ ló rànmẹ́ sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sùn yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa kárí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalàgbẹ̀ Globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ Ọbalàgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ní kò dúró ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ́sàn ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn tí mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi ova power amokoji pépé amú ìgbé ayé ro àgbẹ̀ lọ́rùn gromite awogbárùn aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force eroja funle lokun ati agbara ati nkan ta gbe sori ile Greenstar organic soil conditioner eleyi tin lo sona jijin lati pese onje ti ile wa nilo bakan na ni Care Gold Plus ekun oko korikori loke egan tin gbogun ti kokoro tin ba koko ata tomato atawon nkan ogbin meje gbogbo awon eroja won yi ni nbele be bara telo eyi na o ma dupe fọlọrun ni lati ba wa duwo po e ma bo ni le se Funtos Modern Farmers obalagbe awon address ile se wa re o ni ilu ore awani 11 Oluseyi Street orita ojo odigbo ore ni Londo 35 Ilemoboro Street Sabo Ondo bakona ele kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibadowo po ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro wonyi are 070 54 51 44 77 Iyalaje 080 34 68 44 19 GM 080 51 83 15 25 Royal Father 080 66 40 63 12 E magbagbe o ile ise Funtos Modern Farmers obalagbe globally gbin gbin la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaroko ti wa ki gbogbo wa o le rere ise agbe je ise wa o ni dise o ami
0: oda ise modupe o alalubarika association le mi na ba lo number GM to dodo general manager Funtos Modern Farmer ona ni 080 51 83 15 25 080 51 83 15 25 timu gege okay se timu okay 080 51 83 15 25 ulododo GM wa epe number won bi te ba wa agbe dodo yin ni seju aya ko da be wa Canada o se London ibi te ba ti wa eyin agbe loke egan ni ogun atanfun rere Care Gold eyin agbe e need e bayi o e titira te fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel me ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti si fan e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel te lo mo ye ko ni 22 days be ni pe eyan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olorun ade mo dawo le gba to je pe olorun na la ba duro ni le se wa e o number ilere oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko late kan 070 54 51 44 77 le kan si 080 54 51 44 77 number to de odo oga aminu efajeli staiwo eromi dola 080 oniti yaafin ajoke oba lagbe 080 51 83 15 25 eje kin sare mummy kin to man kangara mi die die
2: ti mo lanu ko to tori bo si mi lenu fe mo la mi akam ori ni
0: ise dope ninu ise ogbin oga mi ni kin je ko yi wa o pe eyin sagodabule loko egan lohun won ni ke kora yin jo logun logbon e o ke ba ti kora yin jo tan e o e pe number wa ka wa ba yin a ko ogun fun yin tori pe aso pe ise dope ninu ise ogbin awa agbe ti awa todo wa a de fi ara ni eyin agbe tori ari akitiyan yin e o ari akitiyan yin o la fi so wipe e kora yin jo logun e kora yin jo logbon ke pe number wa ka wa e je kin gbo jingle Care Gold Plus yun tan ti ma ti wa gbo ba un kin wa ma nlo bo se jenu e kora yin jo logun logun lo laba oko wa eyin te si nwa se eyin na e ma nbo ise dopin ninu ise ogbin o

0: Oye, tayo lo niroyin yin saju na. Egbo awon koko to wa ni niroyin na. Commissioner lopa ipinle Ondo pase pe ki won se atele awon agbebon to moribo. Isele la lori to sele ni lu Badangbemi awon eyan meji. Ile asofin agba le yi ko aba lati se iwadi lori esun to lodi mo igbimo ile ise are to nri si dasi ile okere.
1: Rupale Adaba 88.9 FM la ngbo.
0: Iroyin na re lekun re. Ile-ise ọlọ́pa ìpínlẹ̀ Ondo ló ti ṣe lálàyé pé ó ti gbẹ̀mí lẹ́nu àwọn afurasí ajínigbé méjì lásìkò ìgbé náà bọ́n wojú ara ẹni tó wáyé láàrin àwọn fìrìndí ọ̀kẹ́hùn àti àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ní ìlú àbò lópòpónà Àkúrẹ́ ọ̀wọ̀. Agbẹnusọ fún ile-ise ọlọ́pa ìpínlẹ̀ yìí DSP Àbáyọ̀mí Jimoh ló ṣe lálàyé pé àwọn méje tó jẹ agbébọn tó gbé tó dá nǹkan bojú òní wọn dédé yabo agbègbè iléeṣẹ búlọọkù ọláàyá ní agbègbè náà tí wọn sì ń béèrè fún ẹni tó ní iléeṣẹ ọhún kó tó di wípé àwọn ikọ ẹṣọ aláàbò débi tí ìṣẹlẹ náà ti ṣẹlẹ tí wọn sì ń gbé náà bọn wo ojú ara ẹni. Jimoh ṣe lálàyé pé àwọn afurasí méjì òun ni wọ́n gbẹ̀mí wọn lásìkò ìgbé náà bọ́n wojú ara ẹni náà nígbà tí àwọn tó kù sì mọríbọ́ lọ sínú igbó eléyìí tó wà ní agbègbè ọ̀hún pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára wọn. Ó ṣe lálàyé pé wọ́n gba ìbọn lẹ́wọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ọta ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́rin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ tí wọ́n ń dà bojú tó fi mọ káàdì tí wọ́n fi ń gbowó lẹ́nu ẹ̀rọ bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ti àwọn afurasí ẹyẹ ọ̀daràn tí mo sàn náà ni wọ́n gbà padà lásìkò tí wọ́n gbé náà bá wojú àwọn agbébọn ọ̀hún. Agbẹnusọ fún ile-iṣẹ ọlọ́pàá tó fi kún pé òkú àwọn méjì ọ̀hún tó jẹ́ afurasí ló ti wà ní ilé-ìwòsàn ìpínlẹ̀ yìí tó wà nílùú Àkúrẹ́ tí wọ́n ṣe lálàyé pé ẹjọ́ ni wọ́n ti taari lọ sí ile-iṣẹ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé tó ń ti ìwádìí àtẹ̀lé tó rí sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ní ìpínlẹ̀ yìí. Ẹwẹ̀ Commissioner ọlọ́pàá ìpínlẹ̀ yìí CP Felix Ohagu ló ti wá pàṣẹ pé kí wọ́n ṣe àtẹ̀lé àwọn afurasí eléyìí tó moribọ náà tí wọ́n sì tún rọ àwọn aráàlú láti wà ní ojúlá lákàn fi sọrí àti wípé gbogbo àwọn òròyìn tó bá ní ṣe eléyìí tó jẹ́ kókó ni kí wọ́n fi tó àwọn tọ́rọ̀ bá kàn létí lásìkò náà tí wọ́n sì ṣe lálàyé pé àwọn ilé-ìwòsàn kankan lágbègbè ọ̀hún ni kò gbọdọ̀ gba àwọn afurasí ọ̀hún tàbí ẹni tí wọ́n bá kẹ́fí pé ó ní ọta ìbọn lára ní sílé-ìwòsàn. Ó kéré tán àwọn èèyàn méjì ló ti pàdánù ẹ̀mí wọn látàrí kò bá olè tó ń tilà lórí eléyìí tó wáyé láàrin àwọn ọ̀dọ́ ní ọjọ́ ní agbègbè Ìbàdàn tí ṣe olúlo ìpínlẹ̀ Ọ̀yọ́. Àbọ̀ròyìn jẹ́ kó yé ni wípé làlórí wàhálà ọ̀hún ló bẹ̀rẹ̀ lánàá ọjọ́ ṣẹ́gun lẹ́yìn àríyànjiyàn kan eléyìí tó wáyé láàrin arákùnrin kan tó ń wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àti ẹnìkan tó ń ṣe owó POS látàrí wàhálà tó bẹ̀rẹ̀ lásìkò ìgbà tó fẹ́ gba owó nípa pé nẹ́tíwọ́ọ̀kì ni ò dáa. Wàhálà ọ̀hún ni ìròyìn jẹ́ kó yé ni pé ó bẹ̀lẹ̀ tó sì di eléyìí tó fọnà tó gbéná kárí kẹ̀kẹ́ báyìí eléyìí tó mú kí wọ́n gbẹ̀mí lẹ́nu arákùnrin tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta náà. Ẹni tí ìròyìn ṣojú rẹ̀ tó wà níbi tí làlúrí ọ̀hún ti ṣẹlẹ̀ ló tún ṣe lálàyé pé wàhálà ọ̀hún ló tún gbéná kárí lónìí ọjọ́rùú níbi tí wọ́n tún ti gbẹ̀mí lẹ́nu arákùnrin kan tó jẹ́ ọ̀dọ́ langba ní agbègbè náà. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Lawa ló wá ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ làlúrí náà ti ṣẹlẹ̀ tó sì fi da àwọn ará agbègbè lójú wípé gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ làlúrí náà ni wọ́n ṣe ìdámọ̀ wọn.

ọ̀rọ̀ ló sọ di mímọ̀ lásìkò ìgbà tí wọ́n sísọ lójú ojú ọ̀nà kan ilé tuntun ṣe nílùú Abuja. Ó ṣe lálàyé pé ìṣèjọba rẹ̀ ni yóò rí dájú wípé gbogbo àwọn agbègbè tọ́rọ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ló jàǹfààní àwọn ojú ọ̀nà ilé tó dúró rí ọ̀hún, àwọn afárá, ojú ọ̀nà reluwé àti àwọn ohun amúgbàdẹrùn mìíràn. Ó ṣàpèjúwe ojú ọ̀nà ilé tí wọ́n sísọ lójú rẹ̀ nílùú Abuja ọ̀hún gẹ́gẹ́ bí ara àkànṣe iṣẹ́ àkànṣe ti ìṣèjọba ìrètí ọ̀tun, eléyìí tí ó tún jẹ́ kí àdínkù bá súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ní agbègbè tọ́rọ̀ kan ní olúlulẹ̀ yìí. Ààrẹ Bọ́lá Tinubu ló wá gbóríyìn fún mínísítà tó wà fún olúlulẹ̀ yìí Abuja yìí Sun Wike fún tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ipa láti lè sọ ìlú Abuja di àpèwáwò láwọ̀ tá a wà yìí. Wàyí o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣàtẹnumọ́ ìfarajìn rẹ̀ láti gbógun ti lílo oògùn olóró tó ń ṣiṣẹ́ fàyàwọ́ rẹ̀, àti pé ń ṣe ni yóò gbájúmọ́ ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde lónìí láti ọwọ́ akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Sẹ́nítọ̀ George Akume lásìkò ìṣísọlójú ètò àpérò eléyìí tó dá lérí oògùn olóró nílẹ̀ yìí. Akume ṣe lálàyé pé ìṣèjọba ààrẹ Tinubu ló ti fi ìgbà náà kan sọ̀jà lórí àti gbógun ti lílo oògùn olóró nílẹ̀ yìí, eléyìí tó jẹ́ apá kan lára ìṣèjọba ìrètí ọ̀tún rẹ̀. Ó ní kò sí orílẹ̀-èdè tó lè ní ìdàgbàsókè tó lórin tí àwọn ọ̀dọ́ rẹ̀ bá ti jingiri nínú mímọ̀ lo oògùn olóró, àti pé irúfẹ́ ìwà wọn nípa lílo oògùn olóró ló sì ń ṣe àti ṣíṣe fàyàwọ́ rẹ̀ ló ń túbọ̀ pagidínà ọ̀rọ̀ ètò ààbò. Ilé asòfin àgbà ilẹ̀ yìí ló ti jáminá lórí ṣíṣe àgbéyẹ̀wò ìfáǹfà, eléyìí tó lọ́dí mọ́ ọ̀rọ̀ ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ tó ń rí sí ìdásí ilé òkèèrè, títí wọn yóò fi gbọ́ àbọ̀ láti ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹra. Ọ̀rọ̀ ni wọ́n mẹ́nuba lásìkò ìjókòó ilé asòfin àgbà ilẹ̀ yìí tó wáyé láti ọwọ́ asòfin Suleiman Kawu, ẹni tí ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ọ̀rọ̀ náà. Ń ṣe ni ọwọ́ pẹ̀ fún ìwádìí eléyìí tó lórin lórí ìgbìmọ̀ náà, ìṣọwọ́ṣiṣẹ́ wọn tó ń ti owó náà tọ̀rọ̀ mọ́. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ ilé asòfin àgbà ilẹ̀ yìí Sẹ́nítọ̀ Barau Jibrin, ẹni tí ó léwájú lásìkò àgbéyẹ̀wò náà, wá sí lálàyé pé kí wọ́n má sì gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbà ò ti mọ, àti pé àwọn ọgbọ́n tọ́rọ̀ kan ló ti ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ààrẹ Bọ́lá Tinubu ló ti pàṣẹ fún àjọ ICPC láti tanáwádìí ọ̀rọ̀ náà, àti pé ilé asòfin àgbà ilẹ̀ yìí yóò dúró títí àbájáde eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí wọn látọ̀dọ̀ àjọ tọ́rọ̀ kan. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ké sí ìjọba pé kí wọ́n ṣe àwọn ìlànà ètò ẹ̀kọ́ tí yóò jẹ́ ti gbogbo ènìyàn, eléyìí tó dọ́gba tí yóò sì dá lórí ọ̀nà àbáyọ sí àìní àwọn akẹ́kọ̀ọ́ dípò ìfẹ́ ara ẹni ti òṣèlú. Lára àwọn tó pè sórí ètò tó jẹ́ ti iléeṣẹ́ rédíò Adaba FM tó jẹ́ ti Pidgin lónìí ló ṣe lálàyé pé ó yẹ kí àwọn àtúnṣe tó ń ti àtúntò eléyìí tí wọ́n ṣe àmúlò rẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ eléyìí tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yóò jẹ àǹfààní rẹ̀. Ẹlòmíràn tó tún pè sórí ètò ọ̀hún wá ṣe àpèjúwe owó ya àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó dúró re tí yóò sì mú àdínkù bá àjàgà owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ níléèwé gíga ilẹ̀ Nàìjíríà. Ń ṣe ni wọ́n wá rọ àwọn akẹ́kọ̀ọ́ náà láti ṣe àmúlò àtúntò dáadáa nípa gbígbájúmọ́ ẹ̀kọ́ wọn. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n pè fún ṣíṣe ìpolongo tó ń ti ìlanilọ́yẹ̀ fún àwọn aráàlú lórí ọ̀rọ̀ ètò ìyàwó kẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀. Adájọ́ àgbà lórílẹ̀-èdè Nàìjíríà Adájọ́ Kudirat Kékeré-ẹkùn ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn adájọ́ tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí àwọn ilé ẹjọ́ kéékèèké láti má se máa gba ẹ̀bùn.
kekere okun lo soro ikilo na lasiko isiso loju eto kan ile ti won sagbekale re fun awon adajo on to sise lalaye pe irufe igbese on lo tako efin ati otako ilana ofin ele itoro mo ise won o wa se lalaye pe mimo gba ebun lo je ele ti koto ati wipe on se ni o tun le dabaru awon eto ele to se koko

0: adájọ́ àgbà ń lọ wá rọ àwọn tọ́rọ̀ kan láti máa ṣe ìdájọ́ wọn lóníkan máa ń kóbó àti wípé ń ṣe ni kí wọ́n má ṣe fi gbá kan bọ̀kan nínú ọ̀rọ̀ ètò ìdájọ́ wọn lójú náà àti lè jẹ́ kí àwọn aráàlú ní ìgbàgbọ́ kíkan lẹ́ka ètò ìdájọ́ ilẹ̀ Nàìjíríà. Báńkì àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé owó na ọgọ́rùn-ún náírà àtijọ́ àti owó na ọgọ́rùn-ún náírà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde ló sì di lílò àti wípé ń ṣe ni wọ́n sì ń gbà báyìí tó sì rọ àwọn ènìyàn láti máa gbà á káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn ààbọ̀ ìròyìn wípé ń ṣe ni àwọn olóríjorí àwọn iléeṣẹ́ àti àwọn tọ́rọ̀ kan mìíràn ń kọ̀ láti gba owó 100 naira àtijọ́ lọ́wọ́ àwọn ènìyàn. Àdélé ọ̀gá àgbà báńkì àpapọ̀ lẹ̀ yí lẹ́ka ìròyìn tó ń ti ìbára ẹni sọ̀rọ̀ arábìnrin Akama Sidi Ali ló ṣe lálàyé pé owó tuntun ọgọ́rùn-ún náírà eléyìí tí wọ́n gbé jáde lọ́dún 2014 ọ̀hún ló wà lára ọ̀nà láti ṣe ayẹyẹ ọgọ́rùn-ún ọdún lẹ̀ yìí eléyìí tí kò sì rọ́pò ọgọ́rùn-ún náírà ìyẹn 100 naira eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ó ṣe lálàyé pé bí wọ́n bá ń kọ owó ọgọ́rùn-ún náírà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ló jẹ́ ìgbésẹ̀ rúru òfin báńkì àpapọ̀ lẹ̀ yìí tó sì ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló kù díẹ̀ káàtó. Sidi Ali ló wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kan àwọn olóríjorí àwọn iléeṣẹ́ aládàáni tó fi mọ́ gbogbo àwọn tọ́rọ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà láti máa gba owó tuntun 100 naira tàtijọ́ àti eléyìí tí wọ́n ń lò lásìkò tá a wà yìí. Bákan náà ni báńkì àpapọ̀ wà rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa tẹ́wọ́ gba 100 naira ti àtijọ́ ọ̀hún àti titun eléyìí tó wà lóde. Iléèwé Fásitì Achifas nílùú Ọ̀wọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ iléèwòsàn ìjọba àpapọ̀ tó wà nílùú Ọ̀wọ̀ ló ti sísọ lójú àwọn ìgbìmọ̀ kan eléyìí tí yóò rí sí ọ̀rọ̀ àdéhùn alágbọ̀rọ̀ ẹniyé tó di bíbuwọ́lù láti ọwọ́ ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Ìbáṣepọ̀ ọ̀hún eléyìí tí yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹwàá ọdún yìí ló wà lára ọ̀nà láti lè jẹ́ kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ iléèwé Fásitì ọ̀hún tó wà lẹ́ka ètò ìlera. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìpàdé náà eléyìí tó wáyé ní FMC Ọ̀wọ̀, Adelé ọ̀gá àgbà iléèwé Fásitì Achifas Ọ̀jọ̀gbọ́n Oyèsọjí Aremu wà fi ìdùnnú rẹ̀ hàn sí ìjọba àpapọ̀ pẹ̀lú pé ìgbésẹ̀ ọ̀hún ló tún jẹ́ ìdàgbàsókè ńlá gbà lẹ́ka ọ̀rọ̀ ètò ìlera nílẹ̀ Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ bàbá àsàlẹ̀ Fásitì iléèwé Achifas Ọ̀jọ̀gbọ́n Bọ̀dé Oyèrìndé ṣe lálàyé pé ìbáṣepọ̀ ọ̀hún ni yóò tún pèsè àwọn akẹ́kọ̀ọ́ jáde tó mọyán lórí àti eléyìí tó gbangba sùn lọ́yẹ káàkiri àgbáńlá ayé. Bákan náà ni Adelé ọ̀gá àgbà lẹ́ka ètò ìlera nílé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní ìlú Ọ̀wọ̀ dókítà Adéyinka Ayéyẹmí sọ̀rọ̀ lórí ipa eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó ń ti ìṣọwọ́ṣiṣẹ́ eléyìí tó dúró re tó fi mọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó dángájíá nílẹ̀ yìí lẹ́ka ètò ìlera. Lára àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n ṣe ìsísọ lójú wọn níbi tí a ti rí dókítà Samuel Ọládìran àti arábìnrin Thomas jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún ètò náà tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àǹfààní ńlá gbà. Níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ti ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n tó ń ti múra sílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àríyànjiyàn ló tún ti bẹ̀rẹ̀ nípa agbára tí àjọ elétò ìdìbò lẹ̀ yìí ní nínú fífi àwọn olùdíje tí àwọn ẹgbẹ́ òṣèlú yàn sílẹ̀ ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àríyànjiyàn tuntun ló tún ti ń wáyé lórí ìdìbò abẹ́lé àwọn ẹgbẹ́ òṣèlú ṣíṣe ìyọsíra wọn àwọn olùdíje tó ń ti ẹ̀sùn pé ń ṣe ni àwọn tí ọ̀rọ̀ kò kàn ń ṣe ni wọ́n ń dá sí ọ̀rọ̀ ẹgbẹ́. Lára àwọn olùfèròǹgbà hàn Tinúbí ló fi ẹ̀sùn kan àjọ elétò ìdìbò wípé bí wọ́n ti ṣe ń tẹ́wọ́ gba àwọn olùdíje lọ́nà àìtọ́ táwọn mìíràn sì tún ṣe lálàyé pé ẹgbẹ́ òṣèlú ló ní ẹ̀tọ́ láti mọ ọmọ òye tí yóò gbé àsíá ẹgbẹ́ rẹ̀. Ọ̀rọ̀ ń lo wá da ìbéèrè eléyìí tó ṣe pàtàkì sílẹ̀ nípa pé ǹjẹ́ àjọ elétò ìdìbò lè fagilé tàbí kọ ìpinnu ẹgbẹ́ òṣèlú kan àti pé ǹjẹ́ ojúṣe rẹ̀ ló dá lérí ṣíṣe àmójútó nìkan pẹ̀lú àwọn ìbámu òfin ètò ìdìbò. akọ̀ròyìn iléeṣẹ́ rédíò àdàbà fm ayọ̀ ọláfàtọkùn ẹni tó bẹ gègé lọ́wọ́ ẹ̀ lórí ìgbésẹ̀ òfin àṣẹ tòun ti gbèdéke eléyìí tí àjọ náà ni ló fi jábọ̀ wípé lára àwọn tó bá iléeṣẹ́ rédíò àdàbà fm sọ̀rọ̀ ló sọ onírúurú ìhà eléyìí tí ọ̀rọ̀ náà kọ̀ sí wọn. Ǹjẹ́ bẹ́yìn bá sì ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlaramọ̀kìnlá àwàtà tí ń gbọ̀n sátẹ́gùn bá a bá padà dé ẹ ó gbọ́ nípa ìròyìn ilé òkèrè ìròyìn àwọn amúlùdùn tó ń ti abala ìròyìn eré ìdárayá ẹ má yín kúrò ńbẹ à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Abalayo the Hunter Association of Nigeria Eka to Digo Odigo local government Egbe ode to gbawe gbonte joba latabuja ti asiko se mose awon na la npe ni Abalayo the Hunter Association of Nigeria bi abari leto kileto ti awon aloko lohun kije o je ki awon agbe mu mi mu gbagunle ti won tun le furukoko mo gbogbo awon isowo awon olowo awon otokulu oloselu e kan si awon Abalayo the Hunter Association of Nigeria Eka to Digo local government ipade ta mo se

VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayọ̀ Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858. VigoCap Herbal Capsule, ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: pé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo à ń kè yín káàbọ̀ sórí ètò yìí ètò irú ayọ̀ èyí tí ìjọ St Paul's United Church of Kerubim and Seraphim tó wà lẹ́yìn ṣèbí òkè méjì community nílùú àkúrẹ́ ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa ọ̀pẹyẹmí ni ọlọ́run á máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrun.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run gba ọpẹ́ wa. Ayérayé olúwàgbà ọpẹ́ wa. Atóbijì olúwàgbà ọpẹ́ wa. Fún oore ọ̀fẹ́ ti àṣálẹ̀ yìí ẹgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀sìn Ọlọ́run ẹ dáríjì. Ọlọ́run sọ̀kalẹ̀ wa. Fi agbára rẹ hàn. A ó máa yìn ọ́. Jésù Olúwa wa.
2: Ní orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ Ọlọ́run tuntun fún wa. Fún oore ọ̀fẹ́ àti àǹfààní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a máa ń gbọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí ìkànnì yìí èyí tó ń wá láti inú ìjọ Kerubim àti Seraphim oníṣọ̀kan United Church of Kerubim and Seraphim Organization ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀dúrójà ayé àdèrètí tí a pe àkórí ẹ̀ ní ìró ayọ̀ lórí afẹ́fẹ́. Ohun tí a tún máa gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí a ó tẹ̀síwájú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ti ń gbọ́ ìrònúkúwàdà kúrò lọ́nà èké ṣùgbọ́n àkòrí ìtùnú máa sọ wípé báwo ló ṣe ń ṣe iṣẹ́ àpọ́stélì rẹ. Ibi tí a ń kà náà mo sì tún máa kà á èyí tí a máa kà láti inú ìwé ìfihàn orí kejì máa kà láti ẹsẹ̀ ìkejìdé ẹsẹ̀ ìkarùn-ún tí ó sọ báyìí pé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti dá àwọn tí ń pera wọn ní àpọ́stélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí pé eléke ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi.

0: ìmí ó sí ọkọ àfìtílà rẹ kúrò ní ipò rẹ bí kò sí pé ìwọ bá ronúpìwàdà. Ìrònúpìwàdà kúrò ní ọ̀nà èké, hallelujah.
1: Hallelujah.
0: Ìrònúpìwàdà kúrò lọ́nà èké apostélì. Ẹsẹ̀ tí a kà yẹn sọ pé ìwọ dá àwọn tí wọ́n ń pera wọn ní apostélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀, ìwọ rí pé eléke ni wọ́n. Kí là ń pè ní apostélì? Apostélì ni àwọn tí a rán, ẹni tí a fi ṣẹ́ pàtàkì rán pẹ̀lú àṣẹ, ènìyàn tí a fi ṣẹ́ pàtàkì rán pẹ̀lú àṣẹ ni à ń pè ní apostélì. A rán láti dá iṣẹ́ kan sílẹ̀, a sì fún un ní àṣẹ. Iṣẹ́ tí àwọn apostélì ṣe òun ni láti dá sílẹ̀ àwọn nǹkan tuntun, láti dá nǹkan tuntun sílẹ̀. They were sent to build, to start, to establish a new thing, a new job. Iṣẹ́ tí àwọn apostélì wà fún àti tí wọ́n ṣe nìyẹn apostélì. Ṣùgbọ́n tí a bá wo nǹkan tí ìwé Hebrew orí kẹta sọ, ẹsẹ̀ ìkíní, ẹ bá mi ká lágbá.
1: Nítorí náà ẹ̀yin ará mímọ́ alábàápín ìpè ọ̀run ẹgbà ti apostélì
0: àti olórí àlùfáà
1: ìjẹ́wọ́ wa rò
0: àní Jésù. Olórí àlùfáà wa àti apostélì wa òun náà ni Jésù. Bíbélì wa wípé kí a gba ti ẹ̀rọ. Apostélì tó ga jù pátápátá òun ni Jésù. Ṣùgbọ́n Jésù yẹn náà òun náà ó tún wá ní àwọn apostélì. Torí nígbà tí a bá sọ̀rọ̀ apostélì, ẹlòmíràn rò pé àwọn olórí ìjọ nìkan, ẹlòmíràn pé àwọn kan nìkan ni kì í sì àwọn kan. Ṣùgbọ́n gbogbo ẹni tí a rán, tí a fiṣẹ́ rán, ó lè jẹ́ Ọlọ́run ló ran, ó lè jẹ́ ènìyàn ló ran ọ, lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní tuntun, lọ dá a sílẹ̀. Ìwọ ni apostélì. Ẹ̀sìn ti wà kí Jésù tó dé, ṣùgbọ́n Jésù ni apostélì láti mú ẹ̀sìn tuntun wá. Ẹ̀yin ni kìrìsìtẹ́nì, òun la rán. Ṣùgbọ́n tí a bá wo nǹkan tí Matthew 4:18 sọ, ó ní bí Jésù ti rìn lọ létí òkun, ó rí àwọn méjì kan, Jòhánù àti Pétérù. Wọ́n ń ju àwọn wọn sí ìsàlẹ̀. Bí wọ́n sì ti ju àwọn sí ìsàlẹ̀, ó wá rí wọn bí wọ́n ti ń ṣe, torí pé wọ́n

0: Wa so iwo to ngboro yi so kin se eke apostoli awon apostoli kan wa ninu bibeli lati ibere ni awon apostoli ti wa ki se awon ti Jesu pe nikan ni apostoli gbogbo eni ti a fi se tuntun ran apostoli ni ta ba wo nkan ti Genesis ori keji la ise ikini so e maka tori akoko wa Olorun so fun Abraham pe kuro ni ile yi kuro ni orile ede yi kuro ni ile re ni ile baba re ki o lo si ibi ti mo ma fi han ile Kenani lati lo bere ilu titun nbe lati lo bere pe mo ma so di orile ede nla apostoli ti eniyan ona to fi je apostle tori pe aran olorun pe lati lo da nkan tuntun sile lati lo bere igbi aye tuntun apostoli subo e ba won nkan ti iwe exodus so iwe exodus ori keta ese ikefa yes
1: won si wi pe
0: o wi pe
1: emi ni olorun baba re
0: emi ni olorun baba re
1: olorun abrahamu
0: olorun isaki
1: ati olorun jacob o se se pa oju re mo
0: o pa oju re mo
1: tori won beru lati wo
0: o beru lati boju woju olorun
1: oluwa si wi pe
0: oluwa wi pe
1: ni tooto
0: mi
1: ti ri iponju awon eniyan mi
0: mo ti ri iponju awon eniyan mi
1: ti o wa ni jibiti mo si gbo igbe won
0: nitori awon akonisise
1: nitori ti mo mo ibanuje won emi si sokale wa
0: mo sokale wa
1: lati gba won awon ara ejibiti
0: yes
1: ati lati mu won goke
0: lati mu won goke ti le na wa yes
1: ati nla
0: yes
1: ti le ti sanwara ati fun oyin
0: yes
1: ti ibi ti awon ara kenani
0: yes
1: ati ti awon iti
0: yes
1: ati ti awon amori
0: yes
1: ati ti awon perisi
0: yes
1: ati ti awon ifi
0: ibi ti awon orile ede wonyi ti wa tele e kawe na alaga
1: ati ti awon jebusi
0: yes
1: ije nisisiyi
0: kiyesi
1: awon omo israeli je odo
0: igbe won wa de odo mi mo ti ri iponju won pelu
1: wala ti awon oba egypt n wala
0: kini ki mo se wa se nisisiyi oluwa wa so fun wipe lo ba farao ki o lo so fun wipe ki o je ki awon eniyan mi lo iwo lo ma ko won ise apostoli ti a fun niyan e ri pe ko rorun mo se da olorun lohun wipe ka ni mi ti mo ma duro niwaju farao lati so pe ki awon eniyan ki o lo e ri pe ise yen le pupo so ise apostoli ti re sugbon ki olorun to pe yen be olorun ti ri iponju awon eniyan lo olorun fi pe ta ni apostoli kini ise apostoli iwo na gege bi apostoli bawo lo se nsise apostoli re
1: hallelujah
0: eje ka tun wo nkan ti o sele ninu genesis 41 verse 33 bawo lo se nsise apostoli re a ri pe ise apostoli ti olorun fun joseph gbogbo orile ede egypt won ti tumo alaye won ri alaye tumo wọ́n ti túmọ̀ ẹ̀ títí wọn rí túmọ̀ ẹ wo verse 33 41-33 yes
1: nísinsìnyí farao kí ó wo amòye
0: nígbà tó túmọ̀ àlátọ́ farao wá bèrè pé arákùnrin kí ni kí àwa kí ó ṣe báyìí ẹ má gbàgbé wípé àtinú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti mú arákùnrin tó wá túmọ̀ àlá wá ó wá ni pé nísinsìnyí ẹ wá amòye yes
1: àti ọlọgbọ́n ọkùnrin
0: kan
1: ó sì fi ṣe olórí ilẹ̀
0: kí ẹ fi ṣe olórí ilẹ̀ íjíbítì
1: kí farao ṣe èyí kó yan àwọn alábòjútó kí wọ́n gba ìdá márùn-ún ilẹ̀ íjíbítì
0: yes
1: ní ọdún méje ọ̀pọ̀
0: ẹ lọ sí verse 37 torí àkókò wa 37
1: òun náà sì dára ní ojú farao
0: gbogbo ohun tó sọ yẹn ó ní kọ́kọ́ ilé kọ́kọ́ oúnjẹ sí gbogbo ẹ dá lójú farao
1: àti ní ojú gbogbo àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀
0: yes
1: farao sì wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé
0: ó wí fún àwọn èèyàn pé
1: a lè rí ẹnìkan
0: bí irú èyí
1: ọkùnrin
0: tí ẹ̀mí ọlọ́run wà nínú rẹ̀
1: farao sì wí fún joseph pé
0: ó wí fún un pé
1: bí ọlọ́run ti fi gbogbo nǹkan
0: wọ̀nyí wọ̀n
1: kò
0: sí ẹni tó ṣe amòye àti ọlọ́gbọ́n bí ìwọ
1: ìwọ
0: ni yóò ṣe olórí ilé mi
1: gẹ́gẹ́
0: bí ọ̀rọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ náà ni a ó ṣe máa ṣe àkóso
1: àwọn ènìyàn mi
0: farao ó wá fi joseph ó bọ́ òrùka ọwọ́ ẹ̀ lọ́jọ́ yẹn ó kì sí i ní ọwọ́ iṣẹ́ apostoli rẹ̀ bẹ̀rẹ̀ ǹjẹ́ mọ̀ wípé joseph la ilẹ̀ yẹn já ó ẹ̀gzámì ẹ̀ ó gbogbo nǹkan tó wà ńbẹ̀ ọdún méje ọ̀pọ̀ ó bẹ̀rẹ̀ sí kó oúnjẹ jọ nígbà tí ọdún méje ọ̀wọ́n dé ó bẹ̀rẹ̀ sí ní ta nígbà tó ta tán tí owó tán lọ́wọ́ wọn oúnjẹ sì wà wọ́n lọ kí bá farao pé kò yé wa o àwa ò lówó mọ́tà fi máa ra o gbogbo owó ti bọ́ọ̀dì sọ́dọ̀ joseph ẹ kí lẹ máa ṣe báyìí ẹ lọ bá joseph ohun tó bá ti sọ ó ní ẹ máa mú ilẹ̀ yín wá ohun gba

0: ẹ̀wọ̀n lórúkọ Farao, kì í ṣe lórúkọ ara rẹ̀ bó ṣe ṣiṣẹ́ apostelì rẹ̀. Hallelujah.
1: Hallelujah.
0: Báwo ló ṣe ń ṣiṣẹ́ apostelì rẹ̀? Ẹ má gbàgbé wípé iṣẹ́ apostelì la fi fún Saulu láti ṣe. Tí a bá wo 1 Samuel 8, kò nílò pé à ń kà á, ìwọ náà lọ kà á. Tí ẹ bá kà á láti ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ̀rọ̀ àwọn ènìyàn ń béèrè fún ọba nígbà tí Samuel di arúgbó, tí àwọn ọmọ Samuel ò lè ṣiṣẹ́ apostelì wọn dáradára bí ó ti yẹ kán ṣe. Àwọn ènìyàn wá béèrè, wọ́n wá béèrè lọ́wọ́ Samuel pé yan ọba fún wa, ṣùgbọ́n ọba tí wọ́n yàn iṣẹ́ apostelì rẹ̀, ohun gbogbo ni Ọlọ́run fi kẹ́, kì í ṣe wòlíì, Ọlọ́run sọ di wòlíì, kì í ṣe aríran ẹ̀mí wòlíì balẹ̀ kó bà á lè rí iṣẹ́ yẹn ṣe. Ṣùgbọ́n iṣẹ́ àkọ́kọ́ tí Ọlọ́run fun láti lọ ṣe, lọ sí Amáléki, pa Amáléki run, gbogbo ohun gbogbo tó wà ń bẹ̀, ǹjẹ́ mọ̀ wípé arákùnrin yìí kò lè ṣe bẹ́ẹ̀. Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Ìbéèrè mi lónìí ni pé báwo ló ṣe ń ṣiṣẹ́ apostelì rẹ̀? Àwọn iṣẹ́ apostelì wọ̀nyí ẹ rí wípé kì í ṣe ẹni tó dá àwọn tó dá ìjọ nìkan, ara àwọn kọ́kọ́ ìwọ tó jẹ́ ọ̀gá nílé iṣẹ́, tí ó dá ilé iṣẹ́ sílẹ̀, ǹjẹ́ o mọ̀ pé apostelì ni ó ń bẹ̀? Ìwọ ọkọ tàbí aya, apostelì ni ó nù ilé yẹn. Màmá, apostelì ni ó lórí àwọn ọmọ rẹ. Bàbá, apostelì ni ó lórí àwọn aya àti lórí àwọn ọmọ rẹ. Báwo ló ṣe ń ṣe iṣẹ́ apostelì rẹ? Ìwọ tí a gbéga láàrin ìdílé, ó lè jẹ́ pé Ọlọ́run ti rí ìpọ́njú àwọn ìdílé rẹ, ìpọ́njú àwọn ará àdúgbò rẹ, lọ́lọ́run fi sọ pé kò ra ilẹ̀ síbẹ̀. Ó ṣe é ṣe kó jẹ́ pé Ọlọ́run ti rí ìpọ́njú ìdílé rẹ, lọ́lọ́run fi wò ó pé ẹ jẹ́ á gbé ẹni lọ́wọ́ ga. Ṣùgbọ́n nígbà tó ti wá ga tán, o ò tiẹ̀ rí wọn, o wá rí wọn bí oníṣẹ́ àtoníyà ènìyàn. Báwo ló ṣe ń ṣiṣẹ́ apostelì rẹ? Ìwọ ìránṣẹ́ Ọlọ́run àlùfáà, báwo ló ṣe ń ṣe iṣẹ́ apostelì rẹ? Wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ìyá ń jẹ nínú ministry yẹn, ìgbésẹ̀ wo ló gbé? Ìlàkíni ìlàkàkà rẹ? Ẹlòmíràn wà tó bá rí 50,000 àárí ọ̀nà àbáyọ, ẹlòmíràn wà ọ̀rọ̀ ẹ ò ju 30,000 lọ. Ṣùgbọ́n wo nǹkan tí wọn náà fi ń ṣòfin, báwo ló ṣe ń ṣiṣẹ́ apostelì rẹ? Bóyá lónìí ìwọ náà o nílò láti gbìyànjú láti tiraka torí iṣẹ́ apostelì rẹ, o nílò láti ṣe. Ẹ jẹ́ ká wo nǹkan tí Revelation sọ, Revelation 22:15. Báwo ló ṣe ń ṣiṣẹ́? Ṣé kì í ṣe èké ni ìwọ fi ń ṣe iṣẹ́ apostelì? Ẹ ka ìwé náà.
1: Nítorí ní òde ni àwọn ajá ń gbé.
0: Ó ní ní òde ni àwọn ajá ń gbé.
1: Àti àwọn oṣó.
0: Àti àwọn oṣó.
1: Àti àwọn àgbèrè.
0: Àti àwọn àgbèrè.
1: Àti àwọn apànìyàn.
0: Àti àwọn apànìyàn.
1: Àti àwọn abọ̀rìṣà.
0: Àwo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti pa. Ìwọ tó ń jọ́sìn abọ̀rìṣà ni ọ̀pọ̀lọpọ̀ wa. Yẹ̀ẹ́sẹ̀ kàwé náà. Ẹ kàwé náà.
1: Àti olúkúlùkù ẹni tó fẹ́ràn èké.
0: Olúkúlùkù ẹni tó fẹ́ràn èké.
1: Tó sì ń wà èké.
0: Tó sì ń wùwà èké. Tó fẹ́ràn èké. Tó ń wùwà èké. Ṣé kì í ṣe èké ló fi ń ṣiṣẹ́ apostelì rẹ? Àwọn tó yẹ kó san owó oṣù fún, o dẹ̀ họ́ díẹ̀ dání, o dẹ̀ san. Ebi dẹ̀ ń pa àwọn aya kan nínú ilé, ebi pa àwọn ọmọ kan nínú ilé, bàtà sukú àwọn ọmọ kan gbó. Ìwọ dẹ̀ rán ọmọ tirẹ̀ lọ sílùú òyìnbó. O ní gbogbo owó tó o ní, o ti lo lákòókò yẹ ẹjọ́ ẹ̀ tí lè rí owó báyìí. Ṣé kì í ṣe èké ló fi ń ṣe iṣẹ́ apostelì rẹ? Wò ó, tí a bá wo nǹkan tí ìwé ìṣẹ́ àwọn apostelì orí 5 ẹsẹ̀ 4, ó ní kì í ṣe tí sàtánì ti fi kún ọ ní ọkàn láti ṣèké sí ẹ̀mí Ọlọ́run. Ó ní ìgbà tó wà níbẹ̀ tirẹ̀ kì í ṣe ènìyàn kí ìwọ ṣèké sí, bí kò ṣe bó ti gbóhùn náà ó sì ṣubúlulẹ̀. Ilé àṣálẹ̀ yìí mo rọ̀ ọ́ lọ yí padà. Ẹ já gbàdúà Ọlọ́run gbogbo ayé ẹgbà ọkọ ẹ wa. Ẹ̀mí máa ṣúre fún wa. Járọwọ́ agbára rẹ, járọwọ́ ọlá rẹ, járọwọ́ ògo rẹ. Má já gbọ̀fà ẹ̀mí, má já gbọ̀fà ara. Bẹ́ẹ̀ ló máa rí gbọ́ àdúà. Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù.
2: Nígbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yín pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo North West, ẹ béèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹ̀gbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àlàáfíà Olúwa kò ní fi wálẹ̀ o.
3: Ẹ kú dédé àkòyé. ṣe la fi alẹ wa ṣe layo layo mo de ba yin ayele o mo le wa te ti fe ma gbo ale ni eyi ti agba wo isegun bile ni to se agba tero fun ye ni alaji agba baba laanu woni nke so mo woni ke salu barika baba oro awon to nsele kaakiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi ko elomi sunday akoji ade lo nke yin ele nbe o number ile ise to ran wa ni se ti ani a ma so ko si ma jo yin gbo ati pe gbogbo nte ba ri de mu nbe ko se lanfani number is ilo wo ile ise na eni ti o si gbe ni alaji agba baba laanu 08063 970829 seran ti omo ile badagre kan tora le si cemetery nibi ti an se ku si lori bere kan to wa ni cemetery yi opolopo oku ni ati si sori ile nu yan ba tabe fun ni nbe se nja yepe to se fa awon mo nle lota fun wipe won o lobe mo awon egan se ti gba be won o lobe mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun ma ndogun ogun odun ti an ti se si cemetery ta nso na iba ti won mo san be ti an wuge roko wugba wu awo wukoko baba asasun ni a ba fi tape won fun 60 by kene kan won se atale fun okun e ta nso ye lo ba le ora cemetery lowo won won fi ropon won pon ro won gbe document kan lewo re won ni ko ti wo bo ni a ba gbowo ribiribi lowo re won ra le tan lo be se nja pe yepe atoko ta se won ba fe kan o feel gbogbo le oku ti nbe labe le nko wu won o kan fe kan feel won oja kota oja grafo ko se foundation ile kankan nbe o won to se ni pe o fo kota o te gbogbo e bonu awon sare ohun ni an kuku ni an se kini ni an ba kan kere ori re en to se nse lori ibe ni pe entamanto ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé aṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò gbangba wálé à ló ti máa wọkọ̀ wọn ó sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú òyìnbó tí wọn ó kò dé pọ̀tun ibẹ̀ ni lọ́mọ já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ń gbọ̀n bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ọ́bá àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀, ó sì ti díù fún. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòun tẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá, ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì géyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì ńbì kan, ọmọ bó ṣe lè bọ́ sí. Lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan, báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú, ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kòjó òlú kòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan fe.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Àgàgà
3: ìyọ́nú àgbà
2: kò sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́.
3: Contractors olóṣèlú
2: ń lọ fún ìt
3: tabi upe yonu agbalu koja be awon kan ba di alaji agba yo tu tori adi tun ti yo oja re o tani o fe gbomojo oyun iju asiri bibo atude asina o ja lodo eni ti alafiran e ma pade baba la anu alaji agba lojojo Wednesday Thursday ati Friday ni lu akure la fe joshu sofolo kada pe ile baba la anu ide mango loki ogba lo lo Saturday and Sunday ele ri baba la anu nina God Plaza opposite Alafia Hotel lu awo jo Monday and Tuesday ele ri baba la anu ni Bankusa Street opposite ile ya Bankusa ilu are telephone 006-397-0829
4: Baba kere wa de balẹ kasagwa lori itoju ilera ti a ile se dede olomo okunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi po ti wa so idaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori ile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara titara gbigbona inu kikun inu kekun aya tin lu pipipi ma le gba pa ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi dibe
5: bazo olorun ma jarogun aiso
6: Moki orile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
7: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
6: phone number mi 08164122777
8: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso oni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sa ara re ko le ma gbera abi oruko ti e ti tiri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sa jo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbera dada ma fi degula
7: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
8: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba ori kerika la nro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
6: 08164122777
8: boya won si eyo e marun e mefa kile to mo bo se si eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogogo wa nu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to bi n gba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aisan ti a pe ni arun jedi jedi won fe se gati e nkan ma jade nibi gati e won ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
6: baba ngana baba kerewa
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
8: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
6: phone number mi 08164122777
9: sẹ́wọ̀sẹ́wọ̀ àgbọ̀ marugbó takébé òun ni àgbọ̀ tẹ̀mí ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
7: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
9: Bàbá ń gana bàbá kéré wa fóòn nọmbà mi 08164122777 08164122777.
10: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 08030414344. Ronke sórí 07035295755. Tàbí Grace sórí 08032474686. Ibẹ̀ gangan ni wà.
11: Yoga yoga yoga ilé ayé ìjọ yoga kúrẹ́ olóyè lóyè.
12: Ò jájá mọ́ níbi tí ilé ìtajà supermarket

pàtàkì ọ̀wáyé fún gbogbo ẹ̀yìn èèyàn. Tẹ̀ láǹfààní láti fẹ́ darapọ̀. Kódà níbi ìdánilẹ́kọ̀ọ́. Ẹ tún rówó mú lọlé. Unique Secondary School Hall. Lẹ́yìn Chelsea's Emirates. Off Akure High School Road. Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé. Aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀. Ẹ tètè dé síbẹ̀. Kò sí African time. Torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀. Ẹ lè máa pe àwọn nọ́mbà yìí. 0911-833-3200 tàbí 0807-329-2800. Ẹgbẹ́ ìtẹ́lọ́rùn

0: fún rere orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹni fẹ́ ni yóò ṣe rere. Torí àdúrà olódodo ń ṣiṣẹ́ agbára. Torí ẹ̀ ni ẹgbẹ́ àwọn adarí ọmọlẹ́yìn Kristi nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè Nàìjíríà NASFON ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo fi ń pe gbogbo ènìyàn pàápàá jùlọ gbogbo ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè Nàìjíríà wípé àsìkò ti tó láti tún yáyá jáde pawọ́pọ̀ gbóhùn àdúrà sókè sí Ọlọ́run Ọba lórí orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àkòrí Ọlọ́run wo ilẹ̀ wa sàn kúrò lọ́wọ́ ogun ẹ̀yìn tí kò jẹ́ kí ilẹ̀ wa nísinmi. Ọjọ́ kọkànlá oṣù keje ọdún yìí ni gbogbo owó máa kórajọpọ̀ láago mẹ́wàá àárọ̀ ní Eagle Square nílùú Abuja láti wá ojú Olúwa lórí orílẹ̀-èdè yìí. Bákan náà lọkọ̀ ọ̀fẹ́ tún wà níkàlẹ̀ fún gbogbo èèyàn tó bá fẹ́ lọ láti ìpínlẹ̀ Ondo lábẹ́ alákòóso ẹgbẹ́ NASFON ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Special Apostle Prophet Dr. Akindara Mola àti akọ̀wé Honorable Prophet Adedayo Abe àti National Coordinator NASFON Professor Abraham Olarinwaju Up NASFON Mobilizing Christian for APC.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Jánu ọmọ 24/7 Abba Make Sure.

0: ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
1: ababeji ore mi se o ti ri pe ikore peregede o fi gboro je ka idini yi tawon ajo labdak fi lo nte gba
2: eko wa ninu itakuroso ore meji yen won ri pe won so nkan kan ti won so pe emi ki se ore edabeyan ko ore edabeyan ko ni ore ti o riire ti o ni foro ire han ara e oro ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba tin lo ke le kere oko yin e lo ra ikore leyin ni bi gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo kori kori ati kokorira ere la mo je o ani sase danu
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì

0: gbọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhun yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rọrùn sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣe sí àgbẹ̀ ẹlòmíì ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ma ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọ ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo ní bífí abẹ́ ojú.
4: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
5: Abà ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abà Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: ṣùgbọ́n àwọn kan ń gbọ́ wa lọ́nà tó jìn rere tí wọn ò lè débi ìpàdé àdúrà yẹn. Àwọn míì tó ń gbọ́ wa fún ìdí kan tàbí èkejì tí wọn ò ní lè wá bí àdúrà.
1: Bẹ́ẹ̀ni
0: òdodo
1: bàbá
0: torí irú wọn àtàwọn tí ń bọ̀ wá bí àdúrà o àtàwọn tí ọ̀wá o torí irú wọn ni mo ṣe fẹ́ ká lo àkànṣe àdúrà kan tí mo ti gbà fún ọgọ́rọ̀ àwọn ènìyàn lóńdó mo fi fẹ́ kí a lo àkànṣe àdúrà yẹn.
1: Ìgbà wo ni ìpàdé àdúrà ń wáyé bàbá?
0: Oṣù iná ni àní ohun olúwa tí mo gbọ́ oṣù iná ni la gba àdúrà yẹn ọ̀sẹ̀ gan náà ni òdodo
1: bàbá
0: ọjọ́ Monday la gba àdúrà yẹn. Àkànṣe àdúrà tí gbogbo abiyamọ gbọdọ mọ gbà àkànṣe àdúrà àgbọgbárímú àdúrà tí yí ìṣẹ̀lẹ̀ àgbọgbárímú dànù nínú ayé ẹni òdodo
1: bàbá
0: mo ní àgbọgbárímú àdúrà tí wá yí ìṣẹ̀lẹ̀ burúkú àgbọgbárímú tí yí dànù kó lọ́nà ẹni ńlá bá gbà lórí afẹ́fẹ́ ìlú ni ọlá àdúrà wà ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ yìí àdúrà wà ń bẹ̀ láàárọ̀ ọ̀la òdodo
1: bàbá
0: tọ̀lá wa tún yàtọ̀ díẹ̀ lóòótọ́ la máa gbàdúrà lórí ọmọ
1: àkànṣe àdúrà lórí àwọn ọmọ wa
0: bẹ́ẹ̀ni àdúrà tí mo ń sọ nìyẹn àkànṣe àdúrà lórí ọmọ àkànṣe àdúrà lórí ọmọ lóòótọ́ la tún máa gbàdúrà lórí àwọn ọmọ wa ní ọ̀la ṣùgbọ́n òdodo
1: bàbá
0: à ń bá iṣẹ́ kan bọ̀ ní Thursday tó kọjá èmi a máa sọ wípé a lè gbàdúrà tán lọ́jọ́ kan
1: bẹ́ẹ̀ni
0: nígbà tí àkókò tá a parí àdúrà ti tó a sì mú àdúrà yẹn wá sí ìdánidúró a wà kọ́ntínú àdúrà yẹn láàárọ̀ ọ̀la ní Mechanic Village àkórí àdúrà yẹn ní ìsinmi nínú ìwé Lẹ́fítíkù orí kẹtàlélógún ẹsẹ̀ kẹtàlélógún a sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé tó bá ti di oṣù keje pàápàá jùlọ bíbélì tiẹ̀ sọ pé ọjọ́ kìíní oṣù keje ó ní ni kí wọn kí ó ní ìsinmi òdodo
1: bàbá
0: ohun tí a ń pè ní méje nínú bíbélì ó yé mi púpọ̀púpọ̀ mo sọ̀rọ̀ lórí ọjọ́ méje mo sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìgbà méje mo sọ̀rọ̀ lórí oṣù keje mo tún sọ̀rọ̀ lórí ọdún keje gbogbo ẹ̀ a fi gbàdúrà nígbà tá a bá dé ìpàdé àdúrà lọ́la àkọ́kọ́ tá a wà mú ni pé oṣù keje jẹ́ oṣù ìsinmi is a month of rest
1: oṣù ìsinmi
0: bẹ́ẹ̀ ni òdodo àní mo sọ tẹ́lẹ̀ gbogbo ogun tí ò jẹ́ kọ́kàn rẹ ó nísinmi lórúkọ Jésù Olúwa kọlù wọ́n gbogbo alágbára ayé tí ò jọ́ kàn rẹ ó nísinmi lórúkọ Jésù Olúwa kọlù wọ́n gbogbo ìṣẹ̀lẹ̀ tí ìjọ́ kẹyìn ó nísinmi lórúkọ Jésù ó dópin láyé rẹ òdodo
1: bàbá
0: bí ó ṣe rí lọ́la nìyẹn a béèrè fún ìsinmi a sì gbàdúrà lórí ogun tí kìí jẹ́ kọ́kàn èèyàn ó nísinmi ìwà sọ ìtumọ̀ ìsinmi lọ́nà mẹ́rin then bí ọlọ́run bá fún ọkàn rẹ ní ìsinmi nígbà wo ni ọkàn ènìyàn máa ní ìsinmi.
1: Bàbá ibi tẹ bọ́rọ̀ dé ìgbà wo lọkàn èèyàn máa ní ìsinmi gan.
0: Ìmọ̀ pé wọ́n ní obìnrin rẹ̀ bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni bàbá.
0: Òní nígbà wo lọkàn èèyàn máa ní ìsinmi. Òdodo
1: bàbá.
0: Odidi àdúrà tá a bá gbà lọ́la nìyẹn. Èmi ò sọ ìgbà méje tí ọkàn èèyàn máa ní ìsinmi.
1: Bàbá ó sì à ń dàbí ẹni pé kẹ tu fún wa díẹ̀.
0: Ó bá ní kí n tẹnu bọ̀ lórí afẹ́fẹ́ àníráyè gbàdúrà òdodo
1: bàbá
0: bíbélì sọ wípé ilẹ̀ náà sì sinmi lọ́wọ́ ogun nígbà tí èèyàn bá borí ọ̀tá nígbà tí èèyàn bá ṣẹ́gun sàtánì nígbà náà ni ilẹ̀ ayé ènìyàn ó máa ń sinmi lọ́wọ́ ogun bíbélì wípé ilẹ̀ náà sì sinmi lọ́wọ́ ogun nígbà wo ni nígbà tí wọ́n ṣẹ́gun ọ̀tá bọ́ọ̀bá tí ìdáṣẹ́gun ilé ayé rẹ̀ ò tí ì nísinmi òótọ́ ni òdodo bí ẹnikẹ́ni tí ń gbọ́ mi yọ̀bá tí ìdí aṣẹ́gun lórí ogun kan lórí ogun ọ̀tá lórí ogun èṣù lórí ogun ilé ọkọ lórí ogun olóró ogun lórí ogun ìdílé lórí ogun ibi iṣẹ́ bọ́ọ̀bá tí ìdí aṣẹ́gun gbà mí gbọ́ ọkàn rẹ ò tí ì nísinmi àní mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù Olúwa yóò fún ọ ní ìṣẹ́gun ìṣẹ́gun tí mú kí ọkàn èèyàn ó ní ìsinmi yóò tọ ayé rẹ wá ẹ gbọ́ ẹ jẹ́ àjọ pàdé ní Mechanic Village lọ́la Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road ní ìlú Àkúrẹ́ ń bí ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀ lọ́la torí àwọn tó bá darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́ lèmi ṣe máa ń ké tantan lórí rédíò pé ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá bọ́ọ̀lù ọ̀yà mi ni ó ti kọjá bẹ́ẹ̀ ọlọ́run ní ṣiṣẹ́ kìí ṣe ènìyàn torí mi a máa sọ pé bíṣẹ̀ ìyanu kan bá ṣẹlẹ̀ táwọn èèyàn bá ń sọ ẹ̀rí irú ọ̀sẹ̀ tó kọjá nísìnyí lọ́sẹ̀ tó kọjá táwọn èèyàn ń sọ onírúurú tẹ́ sí.

bẹẹni kò ní sí ìjákulẹ̀ kankan fún wa mọ láti oṣù keje tá a ti wọnú ẹ yọdá àsìkò tó láti lọ gbàdúà lórí ètò fún tòní ẹ já darapọ̀ nínú àdúà yẹn ọlọ́run ó sì báyé wa pàdé yóò gbóná gírígírí mo sì mọ̀ pé a jẹ́rìí sá agbára ọlọ́run ó ti yá o.

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lébí látàárọ̀ ẹkú iṣẹ́ o ọba òkè ò fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹran wa ilé iṣẹ́ alhaji àgbà bàbá láàánú tí wọ́n ń fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìyín púpọ̀ wọ́n ní kí n kórí adé alákànjé wọ́n ní kí n kíjọyé. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíàfíà wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ kò á sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá à fi ní jì sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bàkan bákan bí ò ṣe tẹ́ wa lọ́rùn. Ẹ kú lẹ́m̀bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà àgbàlá iléeṣẹ́ alhaji àgbà bàbá láàánú. Ẹ pé bàbá sọ̀rọ̀ 08063970829. 08063970829.

ta ba fe gboro ara wa gba nle aye gbogbo bi owo ta ba fe fese toko lohun o gba fun wa won pe kini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye n pa re oni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba alaanu alaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun eje a ma gbadura kọlọ mọ jẹ kori olori ki won gba se wa se onigba ti eyan ba ni soro ko to ni iyonu agbalo yi lọwọ won salaye ti o gun mọ lori re tori awon aye te ri won ofe ka reru ka so afori eni aye ofe ka sise ka jere nbe aye o si fe ka kole bi pe ka sin kokoro ko ni aye ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ aye ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni. ẹ wá rí gbogbo ń tà ń là á kọjá nílé dúnìyà yìí gan. wọ́n fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbàlo. kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín. ẹni tọ́lọ́ ń bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ọ̀nkan ó ń ṣílẹ̀kọ̀. ẹ̀yọ́nú ayé ń lórí gbà. lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. ìdí nìyí tí alhaji àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàlo. wọ́n ní agbélo àgàlo àgàlo gàràgà kọjẹ́ ká mọ bí ayé ń rè. ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàlo yìí ń ṣe lọ́dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ ti rú ọkọ̀ yìí tọ́ba accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: kan ṣugbọn ti n ba jakule pade ati rin ajo lo lo oba o wulo fa won omo mi to je pe won ti nawo nawo ni embassy o wa ko pe ki won fo ntelu ati rin ajo re o da bi pe ti won ba ti re imi si aye ti n be lara re ko ni le je ko tesi waju boro olorun je ka yoyo nu si wa nitori no yin te n gbo mi lori eto yi ejo nje le ri number yi pe nu mi badun ke pe alaji agba baba ala nu pe n bo lodo won oro ara eni ko ya party nitori pe lodun tuntun oye ka jigire ninu odun ta tun bo se oye ka wo wi pe ko ye ko wa loju kan mo bi ite se rora pe won lori number yi finu han won salaye fun won nkan ba ti lo awon kan wa t'Olorun da saye toran saye lati wi pe ki won fun ani imo ogbon atoye lati te siwaju enikan ki gbon tan o e pe baba laanu alaji agba lori 08063 970829 08063 970829 mo se n salaye nipa iyonu agba lo fun yin àwọn ọmọdé ìwòye tí wọn bá ń gba lórí ètò ayẹlẹ wọn ò pè kí ni ń jẹ ẹyọnu àgbàló àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹsùn mọ wọn ẹ pa sọrọ kan lórí ètò ayẹlẹ tí alhaji àgbà tó ṣò ń gbọ ọ fún pam mẹnu ń ba pàtàkì ẹyọnu àgbàló bó ṣe wúlò tó láyé ẹni láyé ìgbà àwọn baba ńlá wa kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ bala àánú pàdé ni lórí iṣẹ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹyìn ìgbéyàwó àgàn kì í máa wọpọ lásìkò ìgbà náà ìgbà ń gbà táyé wa ń de tolóyìnbó wọn ti dorí nǹkan kodo ló fi rí bẹẹ nínú àṣà ọmọ rẹ ń kẹgbẹkẹgbẹ mùmùkúmù ìrèdè òru àti jíjù bẹẹ lọ pé èèyàn nílò ní pé wọn fẹ kó sí láàánú kò sì ní dáa ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọye ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ńsìkò àwọn abimọ náà tán sáyé àsìkò tọyẹ kọmọ kọmọ ní òye àti gòkè àgbà kó sì máa lóye àti jẹ èèyàn lábẹ ọrun ayé wa ń ta fàlà tó kò kọ ọmọ wa mọ èyí ti ń ṣe mọ ọmọ tí èyí fẹwọ tẹlẹ ọmọ tí èyí kẹgbẹkẹgbẹ tẹlẹ ọmọ tó ọmọ bá sọrọ tẹlẹ tí ó korí ìsàlẹ ọmọ adẹni ti ń fún ọ lẹsẹ ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láa bí ọba ti rí ẹyọnúgbà nǹkan dẹnìyàn àkànṣe ṣe àjò yìí bẹẹ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì géyà iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrátì ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnu sẹ́dá ntọ́ba fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò.
0: ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé alhaji àgbà bàbá aláàánú ńbẹ̀ kan ọ̀nbẹ̀ nígbà ńbẹ̀ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wẹ́ẹ̀sì tọ́sí fúráìdè sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́sìn ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo sátidé àtọjọ́ sunday njọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ́ tó dé lù ọ̀rẹ́ tó

0: Ọlọ́run ó ṣe o, Ọlọ́run ó ṣe o.
1: Ẹ ṣe Jésù.
0: Ẹ̀mí mọ́ ó ṣe o.
1: Ẹ ṣe Jésù.
0: O ṣe gbàdúrà yìí gbogbo ibi tó bá wà kó máa pariwo Olúwa.
1: Olúwa.
0: Fi àánú yanjú ohun tó ń ṣe mí.
1: Fi àánú yanjú ohun tó ń ṣe mí.
0: Oníṣègùn ńlá.
1: Oníṣègùn ńlá.
0: Fi àánú yanjú ohun tó ń ṣe mí.
1: Fi àánú yanjú ohun tó ń ṣe mí.
0: Ẹ sọ́dàdúrà.
1: Orúkọ Jésù.
0: Oníṣègùn ńlá.
1: Oníṣègùn ńlá. Fi àánú yanjú ohun tó ń ṣe mí. Fi àánú yanjú ohun tó ń ṣe mí.
0: Ẹ fi àánú yanjú ohun tó ń ṣe mí.
1: Oníṣègùn ńlá. Ẹ fi àánú yanjú ohun tó ń ṣe mí.
0: Ẹ fi àánú yanjú ẹ.
1: Ẹ
0: ṣe gbàdúrà iṣẹ́ òkùnkùn tó ti wọ̀ mí lára.
1: Iṣẹ́ òkùnkùn tó ti wọ̀ mí lára.
0: Oníṣègùn ńlá.
1: Oníṣègùn ńlá.
0: Bá ń ti jáde.
1: Bá ń ti jáde.
0: Bá mi ti jáde.
1: Bá mi ti jáde.
0: Iṣẹ́ òkùnkùn tó ti wọ àwọn ọmọ mi lára.
1: Iṣẹ́ òkùnkùn tó ti wọ àwọn ọmọ mi lára.
0: Bá ń ti jáde oníṣègùn ńlá.
1: Bá ń ti jáde oníṣègùn ńlá.
0: Sọ bẹ́ẹ̀ Ọlọ́run
1: gbọ́. Orúkọ Jésù.
0: Lorúkọ Jésù.
1: Oníṣègùn ńlá.
0: Oníṣègùn ńlá. Bá ń ti ṣe òkùnkùn tó ti wọ̀ mí lára.
1: Bá ń ti jáde iṣẹ́ òkùnkùn tó ti wọ àwọn ọmọ mi lára. Bá ń jáde iṣẹ́ òkùnkùn tó ti wọ àyà mi lára. Ti jáde oníṣègùn ńlá. Ti jáde ẹ bá mi ti jáde. Bá mi ti jáde.
0: Ẹ bá mi ti jáde o.
1: Iṣẹ́ òkùnkùn.
0: Ẹ ṣe gbàdúrà ìwà mi tó kórìíra àṣeyọrí.
1: Ìwà mi tó kórìíra àṣeyọrí.
0: Ìwà mi tó kórìíra àṣeyọrí.
1: Ìwà mi tó kórìíra àṣeyọrí.
0: Ẹ̀jẹ̀ Jésù parí lára mi.
1: Ẹ̀jẹ̀ Jésù parí lára mi.
0: Àdúrà.
1: Orúkọ Jésù. Ìwọ àmì tó kórìíra àṣeyọrí ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́
0: o. Ìwọ àmì tó kórìíra àṣeyọrí.
1: Ẹ̀jẹ̀ Jésù parẹ́ lára mi. Ẹ̀jẹ̀ Jésù parẹ́ lára mi.
0: Ẹ̀jẹ̀ Jésù parẹ́ lára mi.
1: Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Bá mi parẹ́ o. Bá mi parẹ́ o. Bá mi parẹ́ o.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: O ṣe pariwo pé a kò ní dín mi kù.
1: A kò ní dín mi kù.
0: Èmi ò ní já wálẹ̀.
1: Èmi ò ní já wálẹ̀.
0: Èmi ò ní pàdánù ìtẹ́wọ́gbà mi.
1: Èmi ò ní pàdánù ìtẹ́wọ́gbà mi.
0: Èmi ò ní ṣaláìní.
1: Èmi ò ní ṣaláìní.
0: Àìsàn ò ní jẹ́ ìdájọ́ tó tako mi.
1: Àìsàn ò ní jẹ́ ìdájọ́ tó tako mi.
0: Èmi kò ní fi ọ̀nà Olúwa sílẹ̀.
1: Èmi kì yóò fi ọ̀nà Olúwa sílẹ̀.
0: Àìsàn àti àrùn kò ní fún mi ní orúkọ mìíràn.
1: Àìsàn àti àrùn kò ní fún mi ní orúkọ mìíràn.
0: Èmi kì í ṣe Bátímí àfọ́jú.
1: Èmi kì í ṣe Bátímí.
0: Èmi kì í ṣe obìnrin onísun ẹ̀jẹ̀.
1: Èmi kì í ṣe obìnrin onísun ẹ̀jẹ̀.
0: Èmi kì í ṣe ọkùnrin tó wà ní etí odò Bethsaida.
1: Èmi kì í ṣe ọkùnrin tó wà ní etí odò Bethsaida.
0: Ọmọ má jẹ̀mú lè mi.
1: Ọmọ má jẹ̀mú lè mi.
0: A pè mí ní orúkọ tuntun.
1: A pè mí ní orúkọ tuntun.
0: Orúkọ mi lẹ́wà.
1: Orúkọ mi lẹ́wà.
0: Orúkọ mi dùn.
1: Orúkọ mi dùn.
0: Orúkọ mi jẹ́ ọlá.
1: Orúkọ mi jẹ́ ọlá.
0: Orúkọ mi wu ni.
1: Orúkọ mi wu ni.
0: Gbogbo èyí rí bẹ́ẹ̀ nítorí mo jẹ́ kristẹni.
1: Gbogbo èyí rí bẹ́ẹ̀ nítorí mo jẹ́ kristẹni.
0: Tó jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run.
1: Tó jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run.
0: A kò ní gé ayé mi kúrú.
1: A kò ní gé ayé mi kúrú.
0: A kò ní gé ayé àwọn ọmọ mi kúrú.
1: A kò ní gé ayé àwọn ọmọ mi kúrú.
0: Mo jọ̀wọ́ ara mi fún Olúwa.
1: Mo jọ̀wọ́ ara mi fún Olúwa.
0: Ètò ọ̀tá ò ní borí mi.
1: Ètò ọ̀tá ò ní borí mi.
0: Ètò ọ̀tá ò ní borí àwọn ọmọ mi.
1: Ètò ọ̀tá ò ní borí àwọn ọmọ mi.
0: Òkùnkùn ò ní ráàyè nínú ayé mi.
1: Òkùnkùn ò ní ráàyè nínú ayé mi.
0: Àti nínú ẹbí mi.
1: Àti nínú ẹbí mi.
0: Àmì.
1: Àmì.
0: Now, ohun mẹ́ta tí Jésù fún ìjọ tí ìwòsàn fi di dandan, òun ni mo fún ọ. Ohun mẹ́ta tí Jésù torí ẹ̀ wá, tó torí ẹ̀ kú, tó torí ẹ̀ jíǹde, tó dẹ̀ gbé lé wa lọ́wọ́. Ìyẹn ò lè wà lọ́wọ́ ẹ kí àìsàn náà tún wá máa bọ́ ọ ṣeré gele. Ìkíní, òun ni agbára, òun ni agbára. Luke 10:17-19. Ó ní àwọn àádọ́rin náà padà, wọ́n sì fi ayọ̀ padà. Wọ́n sì wí pé sàtánì tẹríba níwájú àwọn. Wọ́n ní àwọn rí sàtánì, ó ṣubú bí mọ̀nàmọ́ná, ó tẹríba, ó ṣubú. Wọ́n padà. Èmi náà mọ̀ pé wọ́n á padà lọ́dún ìpẹ̀lẹ́ rí.
1: Àmì.
0: Wọ́n á padà nù 40 dé ọdún ìpẹ̀lẹ́ rí.
1: Àmì.
0: Sọ pé mo máa padà pẹ̀lẹ́ rí.
1: Mo máa padà pẹ̀lú ẹ̀ rí.
0: Ìpàdé ọdún yìí á pé mi.
1: Ìpàdé ọdún yìí á pé mi.
0: Á pé àwọn ọmọ mi.
1: Á pé àwọn ọmọ mi.
0: Á pé ilé mi.
1: Á pé ilé mi.
0: Á pé ilé iṣẹ́ mi.
1: Á pé ilé iṣẹ́ mi.
0: Èmi máa padà pẹ̀lú ẹ̀rí ńlá.
1: Èmi máa padà pẹ̀lú ẹ̀rí ńlá.
0: Ohun tí ò ṣeé ṣe tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ṣe.
1: Ohun tí ò ṣeé ṣe tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ṣe.
0: Agbára Olúwa ń bẹ lára mi.
1: Agbára Olúwa ń be lara
0: aisan le duro si ara mi
1: aisan le duro sara mi
0: mo ma like jesu e wo ma ti 17 ma ba yen tin so o nwenu enle e mo gbe omo mi o se won lo ni ko mo ma jambo sinu na mo gbe omo mi omo to njambo sinu mi gbona e te mi e ba ti wo na bi kan lile lile lo nfori e la la puta la gbogbo e japa sinu mi gbona ata gbona epo gbona awon me yin de try na gbogbo ti won mo ni won lo sumon won ri se aba yen wa wa gbe awon mo mi wa soda awon mo do re won ri kankan se ti won na ma de ri nkan se o so won ti de gbe awon mo do e na be ni o ni gbe to mi wa gbe to mi wa mo like yen sa gbe to mi wa Esa, nkan kan benu Jesu to yato sa. Agbara ni sa. Oruko to leru wa lo. Agbara benu Jesu. E tru danu sa. Agbara benu oruko Jesu ja.
1: Agbara re gaju ota lo o. Imo re gaju esu lo. Olorun ko se ohun ti ni o. Oso aye ko le di olona ise re. Aje aye ko le di olona ise re agbara re gaju tota lo
0: oni mo fun yin ni agbara awon won pada pele re esu teriba ami wa wa won ti apostle paul se fun ba jesu ni ni act chapter 13 and verse 10 won lo dove block apostle paul bo se nse won bo se nse ti e gbogbo awon ni okun to ba pade lodun won a ri ami pe o mo olohun
1: amen
0: so pe je kokunkun ra mi pe mo mo olohun
1: je ki okunkun ra mi pe mo mo olohun
0: je kon ri ami olohun lara mi
1: je ko ra mi olohun lara
0: asa danzo me ko do mo olohun olohun le gbe agbara fe lese an lo an fe se moti a ma fa gbe olohun je wo ile oti ile ibi to tin le yawo yawo kaakire a ma fa gbe olohun je wo nbe olohun le fun yan agbara eni mimo ni gbe agbara mimo eni mimo ni gbe agbara mimo eni mimo eni to n gbe ohun ilu olorun e je mimo ninu mimo ni agbara ti n wa wa yonda re fun a yonda re fun oga agbara wa nu jesu mo tan mi sa jesu fun wa ni agbara ogidi agbara ni sa in luke 10:19 yen oni I give unto you power mo fun yin ni agbara lati teju ati akeke mole ati lori gbogbo agbara okunkun gbogbo ko si ohun ta se si ti o se nkankan gbogbo eni nawo si owo ogbe ni
1: amen
0: so pe ta ni nawo si
1: ta ni nawo si mi
0: ta ni nawo sa won mo
1: ta ni nawo sa won mo
0: ta lolohun o fi kagun mi loju
1: ta lolohun o fi kagun mi loju
0: ta lolohun o fi agbara aye han mi
1: ta lolohun o fi agbara aye han
0: e je won kuku esin
1: e je won kuku esin
0: mo kina bo yin lara
1: kina bo yin lara
0: e lo kuku esin
1: e lo kuku esin
0: ogbe ni rin ajo okunkun tori mi
1: ogbe ni to rin ajo okunkun nitori
0: mi o ni pada
1: o ni pada
0: ogbe ni to n deye
1: ogbe ni to n deye
0: to n ba mi ja
1: to n ba mi ja
0: o ni deyan mo
1: o ni deyan
0: ogbe ni tin dologbo
1: ogbe ni to n dologbo
0: tin dimusu
1: tin dimusu
0: o ni deyan mo
1: o ni deyan mo
0: gbogbo en tin di agutan
1: gbogbo en tin di agutan
0: tin di molu basani
1: tin di molu basani
0: tin ba mi ja
1: tin ba mi ja
0: o ni deyan mo
1: o ni deyan mo
0: ibi te tin parada
1: ibi te tin parada
0: ino sombe
1: ino sombe
0: gbogbo en to wonu okunkun ti mi
1: gbogbo en ti wonu okunkun ti mi
0: fi emi e di
1: emi e di
0: e ru te di similara emi ko mo ni
1: emi ko mo ni
0: aya yo pa awon alejo
1: aya yo pa awon alejo
0: won fi ibero ati iwariri
1: won fi ibero ati iwariri
0: jade ni bi kolofin won
1: jade ni bi kolofin won
0: iweru aye
1: iweru aye
0: kilo nse lara
1: mi kilo nse lara
0: mi bayi na jade
1: bayi na jade
0: iweru eleye
1: iweru eleye
0: kilo nse lara mi
1: kilo nse lara mi
0: bayi na jade
1: bayi na jade
0: iweru awon aje
1: iweru awon aje
0: kilo nse lara mi
1: kilo nse lara mi
0: bayi na jade
1: bayi na jade
0: mo gba agbara tuntun
1: mo gba agbara tuntun
0: mo gba ase tuntun
1: mo gba ase tuntun
0: mo gba majemu tuntun
1: gba majemu tuntun
0: gbogbo owo to kan wo
1: owo to kan wo
0: to n ba ko bi mi ja
1: to ba ko bi mi ja
0: ara tu yin ka
1: ara tu yin ka
0: gbogbo owo to kan wo
1: gbogbo owo to kan wo
0: to lawon o fi aisan le mi kuro laye
1: lawon fi aisan le mi kuro laye
0: mo le yin kuro laye
1: mo le yin kuro laye
0: pelu na mi mimo mi o se pa
1: mi o se pa
0: mi o se de
1: mi o se de
0: mi o se kan mole
1: mi o se kan mole
0: ogo mi o se fe danu
1: ogo mi o se fe danu
0: irawo mi o se gbe pamo
1: irawo mi o se gbe pamo
0: ojo ayo mi
1: ojo ayo ayọ mi
0: ko se pin mowo
1: ojo
0: ayọ awon
1: omo mi
0: ko se pin mowo
1: ko se pin mowo
0: odaju abiamo
1: to
0: ngbo mo to mo mi lowo
1: o
0: kina bo lara
1: ojo
0: aso re si o
1: wa
0: sesin
1: gbagba
0: te nlo
1: le
0: awon omo mi lori
1: akina
0: bo
1: ko
0: di asan
1: mi
0: o se pa o
1: mi
0: o se dala
1: awon
0: omo mi o se pa o
1: awon
0: mi o se dala awon
1: mi o se dala
0: mo gbo en tin be laika mi
1: gbo en tin be laika mi
0: tin fi okunkun ba mi lo
1: fi okunkun ba mi lo
0: okina bo yin lara
1: e
0: subulu le
1: keku
0: e subulu le
1: keku
0: e subulu le
1: ki
0: eku
1: amen
0: o gbadura fun won
1: oruko jesu
0: oruko jesu o ni rinra
1: amen
0: eni agbarugbo ojo ko yonu si
1: amen
0: owo en ti pin re wa ko gba ko le olowo o ni damu
1: amen
0: be loluwa wi
1: amen
0: be ni woli so
1: amen
0: gba agbara
1: amen
0: so pe mo gba agbara so le kan si
1: mo gba agbara
0: so le kan si
1: mo gba agbara
0: so le kan si
1: mo gba agbara
0: gbogbo eyin eyan wa ni ilu akure radio program yin te ma gbo
1: lori kan ni
0: ati n se ipade todun yin wakati kan ko ma gbadura wakati kan ni positive FM ni Akure 102.5 ago mesan abusi ago mewa abo eyan ara Akure Oluwa tun ikotas ibe lo nlo ni Along Liberty Hospital ni off Ijoka Road ni ilu Akure ago meje aro si mesan ni isin akoko irole je ago merin si ago mefa gbogbo Saturday ago mewa si meji Sunday de je ago mejo si ago mokanle pe ti nlo ki e ri Olorun
1: amen
0: ke ri Olorun
1: amen
0: mi owo re ko lu akoya si
1: mo
0: ro owo re ko lu akoya si mo e te se birthday e gba lafia
1: e
0: gba kokoro Jesus oluwa wa the number is 00 call Arabadan 002844 9324 e mo pe fun adura ba ti n pare to 080 3354 8337 call le mama yi 080 3354 8337 Oluwa yo lo irinajo yi fun wa e o si ri ami Olorun
2: eto akoko anu ni esese gbo ton yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa Adeniyi Olopo ku ni won fi onje mi bo wa anu Olorun ku ni fi gbogbo wa sile ki Olorun ki o bukun fun yin Jesu loluwa

iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: Baba! Bless you!
1: Baba!
2: Father!
1: Baba!
2: Father!
1: You got me!
2: I want to be out completely.
1: Show one lesson.
2: Are you sick of?
1: Baba Mio.
2: My father.
1: Enjamiga.
2: Arifane.
1: Mofaja deta.
2: I want to be out completely.
1: Ibi abadua delane.
2: That was very soft prayer yesterday.
1: Ipene lati ma mba.
2: I'm starting from here today.
1: Mio mabonti gbadua.
2: I don't know how serious you will pray this prayer.
1: Ena moto nja deta.
2: Those that came out fully.
1: Ni won sherere.
2: That the one that exam and break.
1: Ena moto nja deta.
2: The situation of those that are fully.
1: Layem.
2: Those are them that
1: are
2: well known to the world.
1: No,
2: that is where that girl become viral.
1: Ah, mama, oh, yeah, janitor.
2: You are out completely.
1: Nenu ibe control.
2: Oh, that world is where you are.
1: And then janitor,
2: Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Fire
1: sortir.
2: If it break completely,
1: la yé re to le yo.
2: Prepare your life for me as
1: well. Mo sortir le.
2: I profess that.
1: Ile ye jo.
2: Abon is broken.
1: Who am I, mama?
2: Who am I, mama?
1: Ara lambe nu e.
2: You have a great potential.
1: Iya.
3: We are strong.
1: Brother.
2: Yes, sir.
1: Ara lambe nu e.
2: You have a potential.
1: Mo fe ni oloni.
2: Who am I,
1: mama? Who am I, sir?
2: Yes, sir.
1: Ire lambe lori e.
2: Ara lambe nu e.
1: Who am I?
2: Yes, sir.
1: Sori ogo ti me lori e. Ogo apesi re.
2: It's a glory of reference.
1: Sogma. Bro, bad guy, de chan.
2: If you are not complete.
1: Are you a leg question, eh?
2: No.
1: Oto buru ni aye.
2: No.
1: So, bad guy, de la aye.
2: No.
1: La shepe.
2: Yes, sir.
1: Aye, question, you go, le.
2: God bless you.
1: Aye, a son, lo.
2: Aye, a son, lo. You came
1: to a lot of it. Be ya.
2: Yes,
1: sir. Ti mo, to o bad guy, de la aye.
2: Yes, sir.
1: Ti a mo aye, om.
2: Aye, no. No, yo.
1: We po o aye.
2: God bless you.
1: Aye. Esa.
3: Yes, sir.
1: Ti mo, om.
2: I don't know.
1: Lucky aye.
2: And you want to see.
1: We fo.
3: Yes, sir.
1: Ogba aye kojari.
2: You want to see.
1: See mo, question
2: your
1: goal.
2: I don't refresh your glory.
1: Are you a follower?
2: Now the word of vanity.
1: Magenta.
2: Come on, let me see you.
1: Come on, you awesome.
2: You say no, amen.
1: You did it, Jason.
2: Somebody's broken.
1: You did it, Jason.
2: Somebody's broken.
1: I said, go, Jason.
2: I'm not ready to ask completely.
1: Go, bad, Jason.
2: If you ask completely.
1: I want it to only shit.
2: Tell it. Oh, yes, sir.
1: Wow, I'm in a situation.
2: You start achieving it.
1: Do you end your own
2: move? Yes, sir.
1: So, Esa, so glass.
2: So glass.
1: So glass.
2: So
1: glassy.
2: The glass.
1: You want in tabo bo.
2: Yes, sir.
1: Tangbe si lele. Light him.
2: God bless you.
1: What be a yes in
2: oh, yes, sir.
1: What si le kuma? Shugma.
2: Oh, yes, sir.
1: On waita.
2: You want that?
1: Shugma.
2: Yes, sir.
1: Kole se tangbe se. On wo na ugo la ye.
2: God bless you.
1: On wo na ugo la ye.
2: God bless you.
1: Onjo wo na ma wo na tiye.
2: We can celebrate you.
1: Boda.
2: Boda.
1: Boda.
2: Boda.
1: Si awa ye wa wo na ugo lo fe je ne. Si awa ye wa wo re ira wo lo fe je ni sa wa ye wa wo te gbe se lo fe je ni aye re ju bayi lo ma ku bi baba re ti ku mo pari e bi iya re se pari e
2: ti yo mo da to
1: e di de nle
2: ejo
3: yes sir
1: aye mi jade to aye re ti o ara inu mi jade cha
2: jade
1: cha e se wa le gbedu
2: e mi pelu
1: e ma ko
2: yes sir
1: olu inu sina yo mi
2: olu
1: ro olu eji o ma
2: jade cha
1: so le gbedu o e ma ko so ti so ta
2: ayu le
1: ayo ayo mi re ile baba mi
2: jade cha mo pora
1: e yo pora ile baba mi
2: ki mo mo pora sa
1: ka gbese le ara inu mi
2: $42 million.
1: Baba. Baba. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìpìlẹ̀ àwọn òkìtì lélẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́. Kí ló wá parí ẹ̀?
4: Ó sì parí rẹ̀ ní oṣù kẹje.
1: Oṣù kẹlò náà parí ẹ̀.
3: Oṣù kẹjẹ.
2: Oṣù mélòó ló wà mẹ́yẹ?
3: Oṣù mẹ́rin ni sà.
1: Oṣù mẹ́rin.
3: Mẹ́rin sà.
1: Ẹ máa kí gbé tẹ̀lé
3: mi.
1: Láàárí oṣù mẹ́rin.
3: Láàárín oṣù fọ́mọ̀.
1: Ayé mi jọ ń jáde tán. Ara inú mi jáde tán. Láàrin oṣù mẹ́rin. Olúwa. Jẹ́ kí ara inú mi mi ayé. Mànìkà pàrú bí ẹ. Ẹ má ká. Láàrin oṣù mẹ́rin. Ìwọ ara inú mi o. Jáde tẹ lọ mi ayé. Ara inú mi o. Jáde tẹ lọ mi ayé. Jáde tán. Ayé ń retí ẹ. Ẹ̀sà. Mọ́tò tiẹ̀ ò tí ì sí ní títí. Pléènì rẹ̀ ò tí ì sí ní airport. Jẹ́ẹ̀tì rẹ̀ ò tí ì sí ní airport. Ẹ̀mí máa ń gbàdúrà ni. Bàbá mi. Jẹ́ẹ̀tì tèmi ò mà tí ì dé airport. Èmi náà gbúdọ̀ ní jẹ́ẹ̀tì ń bẹ̀. Ẹ mọ̀ sáfẹ̀ parking space. A parking space. Mo gbúdọ̀ ní parking space. Ìmẹ́lú Bàrúwà. Jẹ́ẹ̀nẹ̀ Kẹrúbìyà. Ẹlẹ́dẹ́ Bàrúwà. Ẹyí wo lẹ máa sẹ̀mí. Báyìí lolúwo wí. Ara inú rẹ̀ jáde. Ó jáde o. Ara inú rẹ̀ jáde.
2: Oṣù keje ni ìtẹ́ tèmi náà yí padà. Oṣù yìí ìtẹ̀rẹ́ máa yí padà. Ẹ̀yin tẹ́ ń ru ẹ̀bọ. 1,003. Ìyá ẹsẹ̀ tọmọ yín báyìí. Sori àdúrà tó gbọ́ lẹ́nì. Àsọtẹ́lẹ̀ tó gbọ́ lẹ́nì. O ti gbọ́ yìí. Àti ẹ̀rí tó gbọ́
3: yìí.
2: Ẹ̀rú ẹ̀bọ tí. Ẹ̀bọ tó bá rú. Ni ó ti ṣe ìlẹ́yìn.
3: Bẹ́ẹ̀ni.
2: Òun ló máa ń jẹ́ kó mọ̀ pé.
3: O ní tẹ́wọ́ gbàdúrà.
2: Mo wọnú májẹ̀mú.
3: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
2: Àsọtẹ́lẹ̀ wò ni yìí. Ayé rẹ̀ máa yí padà.
3: Mẹ́jọ sọ.
2: Ìbọn ni wọ́n wà. Sẹ́ǹdì májẹ̀mú yẹn.
5: Ó jẹ́ lọ ṣé o.
2: 1,300.
5: 1,300.
2: Gbogbo etí tó gbọ́.
5: Gbogbo
2: èèyàn tó gbọ́. Ní àgbáyé.
5: Níbi tó bá ti gbọ́.
2: GTV.
5: Ẹ o.
2: 05.
5: Bẹ́ẹ̀ni sà.
2: 25.
5: 25.
2: 28.
5: 28.
2: 7.
6: 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 1 3 1 4 3 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 3 1 3 1 4 3 4 3
7: ẹbọjọ ìbí wòlíì
8: wọ́n ti gbé padà níbi iṣẹ́ báyìí wọ́n ti gbé mọ́tò fún padà ipò tó wá rà tó wá ga ju ibi tó wà tẹ́lẹ̀ lọ torí náà bá mi yan ọlọ́run bàbá wo kòtò lóògùn.
2: Tu ọdún mélòó tán fi dàdúró lẹ́nu iṣẹ́ mọ̀mọ́?
8: Ọdún mẹ́rin ṣùgbọ́n fi odidi ọdún kan àtọjọ́ díẹ̀ sí ẹ̀wọ̀n.
2: Ó bá di ọdún márùn-ún àtààbọ̀. Láti ọdún márùn-ún àtààbọ̀ kéèyàn dẹ̀ parọ́ ọmọ èèyàn ó dẹ̀ dógún ẹ̀wọ̀n wọ́n lè jáde inú ilé tí ń gbé wọ́n tún gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ṣe ń púrè fún ẹ̀. Ẹni lọ́rọ̀ ọjọ́ mú ẹni ọ̀dọ̀ àwọn àgbà tí wọ́n fi lé ọkọ̀ nínú yàrá ìrànlọ́wọ́ sàmì ara fáìmì ẹ̀yà. Ẹni ọrọ̀ ojú ọmọ rẹ fún tó na ọmọ rẹ nípa sọ.
9: Ní orúkọ Jésù.
7: Sàmì ara máa ta báyìí.
9: Ẹni Jésù. Yes.
10: Oh, me just in Jesus' name.
11: Amen.
12: Mommy, see you do Saturday.
11: Do not miss Saturday, brother.
12: Oh, man, brother.
11: The powerful one day.
12: Asale Saturday.
11: Saturday night.
12: Ni ori oke siori.
11: On Mosaic.
12: Aremoleko.
11: Aremoleko.
12: Ojo Saturday.
13: Saturday.
12: Oluwale ki nkoko kun ya dun.
13: Ayera yo.
12: Fun gbogbo ori to ba wo ipade ni aro.
13: Kabe shalom.
12: Ojo Saturday.
13: Ojo Saturday.
12: Ago meje.
13: Meje aro ni o.
12: Lati gbudo bere si ni wole.
13: Ayera yo.
12: Adun ni Oluwale koko pin fun won.
13: Atani wa yo ma so.
12: Mo ti ń ṣiṣẹ́ sí adùn yìí.
13: Báàni sọ.
12: Láì jẹ láì mú.
13: Kábíyèsí o.
12: Láti ìbẹ̀rẹ̀.
13: Oṣù
12: ọjọ́ ìbí mi.
13: Oṣù.
12: Mo ti ń ṣiṣẹ́ wòlíì.
13: Ó yẹ sọ.
12: Ìdí pẹpẹ mímọ́.
13: Adániwáyọ̀.
12: Nínú yàrá mímọ́.
13: Kábíyèsí ọlọ́run.
12: Nínú yàrá agbára mi.
13: Oṣù.
12: Ní adùn yìí ti wà o.
13: Oṣù.
12: Láti ìbẹ̀rẹ̀ oṣù yìí.
13: Ayérayọ̀.
12: Akọ́dayé wípé. Ó yẹ sọ. Bí
13: ìgbùdàgbà
12: wọn nẹ
13: kábíyèsí
12: o. Afẹ́ra wọn padà. Afẹ́ra ògo wọn padà fún wọn. Ní ọ̀fẹ́. Ọ̀fẹ́.
13: Ọ̀fẹ́ ni o.
12: Ó máa ní agbára sà.
13: Ó yẹ sọ.
12: Ago méje.
13: Méje àárọ̀.
12: Àárọ̀.
13: Ó yẹ sọ.
12: Màá pín ẹ̀bùn yìí.
13: Kábíyèsí o.
12: Títí dago mẹ́sẹ̀.
13: Ó yẹ sọ.
12: Ó máa ní agbára sà.
13: Alágbára o.
12: Ìpolo ti ń gbọ́.
13: Ẹ o.
12: Díẹ̀ rú ẹ. Wọ́n gbé orí òkè ọjọ́ mẹ́ta.
13: Kábíyèsí o.
12: Ó máa ní agbára. Ọjọ́ àkọ́kọ́ ló gbúdọ̀ miss.
13: Bàbá mi ṣe o.
12: Tẹ̀tẹ̀ wá gbé orí òkè.
13: Jọ́ọ̀ṣù.
12: Fún ọjọ́ mẹ́ta.
13: Jọ́ọ̀ṣù.
12: Májẹ̀mú wípé.
13: Kábíyèsí o.
12: Ó máa ní agbára.
13: Alágbára o.
12: Èrú dandan ní ọ̀gẹ́dẹ́ bìjà.
13: Jọ́ọ̀ṣù.
12: Wọ́n ní sọ wípé.
13: Kábíyèsí o.
12: Ìyanu máa jẹ́ lú ẹ.
13: Ó
12: máa ní agbára.
13: Ọrẹ.
12: Ọyẹ ọrẹ.
13: Bẹ́ẹ̀ni sà.
12: Ago méje ni o.
13: Omi gbígbóná yín o.
12: Omi gbóná yín o.
13: Bẹ́ẹ̀ni sà.
12: Rí ipò gbé wá o.
13: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
12: Ẹ sà.
13: Ó yẹ sà.
12: Mo ní o gbàdúrà sí lórí iná.
13: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sà.
12: Kò lè máa gbé bọ̀.
13: Kábíyèsí o.
12: Kò gbúdọ̀ tútù o.
13: Ẹjọ́ tútù o.
12: Kò fi máa gbẹdẹ o.
13: Ó yẹ sà.
12: Sínú ọ̀lù yẹn o.
13: Ẹ o.
12: Nílùú ọrẹ.
13: Ó yẹ sà.
12: Ìyá ara Sangwọta.
13: Sangwọta.
12: Mọ́tò ti wà nínú ọ̀lù yẹn o.
13: Kábíyèsí ọlọ́run.
12: Ní ọjọ́ Sátidé.
13: Ọjọ́ Sátọ̀dé.
12: Lágo méje àárọ̀.
13: Ó jẹ́ gbẹ́r sọ.
12: Mọ́tò ti wà mẹ́ o.
13: Hallelujah.
12: Lọ wá 10,000 tiẹ.
13: Bẹ́ẹ̀ni sọ.
12: Lọ wọ mọ́tò.
13: Ẹgbẹ̀rún mẹ́wàá kẹrẹ
12: ni. Èmi ni màá sanwó àbọ̀.
13: O ṣe Jésù.
12: Má jẹ̀mú ni sọ.
13: O ti jẹ àǹfààní wòlíì rẹ nìyẹn.
12: O ti jọ àǹfààní wòlíì rẹ.
13: Bẹ́ẹ̀ni.
12: Ayé rẹ ò gbúdọ̀ máa bábà yìí lọ.
13: Bẹ́ẹ̀ni o.
12: O nílò ẹ̀rí.
13: Ó yẹ sà.
12: Ẹ̀yin tèmi ní sango.
13: Kábíyèsí o.
12: Ẹ rí i pé mo ní ìfẹ́ yín gan.
13: Sango ọ̀tá.
12: Ìfẹ́ yín.
13: Ẹ kú oríire o.
12: Ó ń bẹ ní ọkàn mi gan.
13: Ẹ kú oríire o.
12: Ẹ̀yin ará Ìlọrin.
13: Ìlọrin Àfọ̀já.
12: Àwọn tí ó bá wà rẹ́ǹjì mọ́tò.
13: Ó yẹ sà.
12: Ni wọn ṣe dáadáa o.
13: Bẹ́ẹ̀ni o.
12: Ẹ lọ wọ mọ́tò.
13: Ẹ lọ wọ o.
12: Ẹ máa bọ̀.
13: Pẹ̀lú inú dídùn.
12: Èmi á rí yín.
13: Ó yẹ sà.
12: Ó máa lágbára o.
13: Alẹ́ o.
12: Ọjọ́ ibi wòlíì ẹ.
13: Bẹ́ẹ̀ni sà.
12: Má fi ṣeré.
13: Ẹyin tó fà.
12: Ìyanu ni ó bì fún ọ.
13: Bẹ́ẹ̀ni jẹ́.
12: Gbogbo ẹ̀yà rẹ̀ ọ̀fà.
13: Ọ̀fà.
12: Àti gbogbo ẹ̀yìn ìlú tó kù.
13: Bẹ́ẹ̀ni sà.
12: Ẹja pàdé o.
13: Ládìdé wìtìwìtì.
12: Ní aago méje.
13: Kábíyèsí o.
12: Àárọ̀ sátidé. Làṣẹ ó ti máa rọ̀ jù. Ní orí pẹpẹ.
13: Alọ́run òkú tó
12: jásí. Ní ìlú lè sà.
13: Bẹ́ẹ̀ni o.
12: Wòlíì mbọ́.
6: Hallelujah.
12: Ní ọrẹ.
6: Bẹ́ẹ̀ni o.
12: Government field.
6: Gbogbo ọrẹ. Òkìtì púpá.
12: Ẹja pàdé.
6: Ilẹ̀ olùjì.
12: Láago méje àárọ̀.
6: Ẹ máa bọ̀ láago méje àárọ̀.
12: Aago méje àárọ̀.
6: Méje àárọ̀.
12: Government field.
6: Ibo
12: ló máa wà.
6: Bẹ́ẹ̀ni sọ.
12: Wọ́n pàdé wòlíì rẹ.
6: Ẹ máa bọ̀.
12: Láago méje àárọ̀.
6: Bíyèsí Ọlọ́run.
12: Lọ́jọ́ Wednesday.
6: Ó yẹ sà.
12: Ọjọ́ àánú. Ọrẹ. Government field.
6: Ìdílé kó máa bọ̀.
12: Bọ́ọ̀lù yẹn gangan la fẹ́ lò.
6: Bẹ́ẹ̀ni sọ.
12: Government field. Bọ́ọ̀lù yẹn la fẹ́ lò.
6: Bọ́ọ̀lù yẹn ni o.
12: God bless you all.
14: Ọlọ́run àbùkù wọ́n yóò.
15: Yóò dára fún ọ.
16: Amen.
15: Ìwọ gángan.
16: Lẹ́ẹ̀rí.

0: Lágbélétò
1: yẹn bi tó wẹ̀ tó fẹ́ sin àwọn ọmọ yìí dẹ́.
0: Where you will to train your children up to?
1: Báyìí kun láti ṣe.
0: Ẹ náà sí blessed to do it.
1: Báyìí kun láti ṣe.
0: Ẹ náà sí blessed to do it.
1: You will fulfill your destiny.
0: Ẹ náà ọmọ yẹn mọ ṣe.
1: You will not die on the way.
0: Báyìí kun kọjọ náà.
1: You will fulfill your destiny.
0: Báyìí
1: kun kọjọ náà. You will not die on the way.
0: Báyìí
1: kun kọjọ náà. You will not die on the way.
0: Báyìí
1: kun kọjọ náà. You will not die on the way.
0: Báyìí
1: kun kọjọ náà. You will not die on the
0: way. Báyìí kun kọjọ náà. You will
1: not die on the way. Báyìí kun kọjọ náà.
0: My way is open.
1: Iran mi ṣe.
0: My way is actualized.
1: Ọ̀nà mi là.
0: My way is open.
1: In the name of Jesus. Mo rí àwọn kan tó ń gbọ́ mi.
0: I see some hearing me.
1: Oh my God, ìlérí wà lórí
0: wọn. Yes, promise upon them.
1: Ṣùgbọ́n.
0: But.
1: Ogun pọ̀ púpọ̀.
0: Too much battle.
1: Bàbá mi wípé.
0: My father has said.
1: Wòlíì.
0: Robert.
1: Ẹ parí ogun yìí.
0: Finish this battle.
1: Ẹ sọ wọ́n dé èèyàn
0: padà. Make them great again.
1: Mo ní èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ mi bí.
0: I have someone beside me.
1: Tó ń fẹ́ sọ ẹ̀rí ẹ̀.
0: That I want to testify.
1: Engineer.
0: Engineer.
1: Gbé ọkùnrin wọlé.
0: Bring up this man.
1: Káwá wọnú àdúrà
0: ni. Then we enter to pray of mercy.
1: Kí wá parí
0: ẹ. And I come around
1: you. Engineer.
0: Engineer.
1: Gbé ẹ̀rí yẹn wọlé.
0: Bring up that testimony please.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Praise the living Jesus. Orúkọ mi ni Engineer Adémọ́lá Odúnáyà láti ìlú Ìjẹ́bọ́dé. Mo jẹ́ ìkan nínú àwọn ọmọ ìjọ yìí tí mo dẹ̀ máa wá sí program yìí. Mo dẹ̀ máa ń ṣe block industry ní ìlú Ìjẹ́bọ́dé táwọn èèyàn mọ̀ mí dáadáa. Bọ́ bí o ní mọ́tò tó fi máa ń kó block yẹn. But mo wá sórókè yìí pẹ̀lú ẹjọ́ kan pé olúwa báwo máa ṣe máa yọ block. Ẹ pé ti bá yọ block bíi 4 million, 3 million. Àwọn tó máa bá fi mọ́tò ko àwọn lọ́ máa gba ìdájọ́ owó yẹn. Kínní ẹ̀ ń jẹ́ ẹ̀dọ́ kan fún mi. Mo ṣáà wá sí bíbá. Nígbà tí mo padà sílé bí Ọlọ́run ṣe gbé aláàánú kan dìde nìyẹn tó gbé contract kan fún mi ṣá. So kí n má ṣáà fọ̀rọ̀ gùn. Mo rí owó, mo lọ sí apapa, mo lọ ra mọ́tò wọ́tọ̀ 16 million naira Toyota Cast. Àwọn náà lọ wá bíbá. Òun mo fi wá sórókè pé lẹ́yìn náà mo tún jáde pé olúwa mo fẹ́ kúrò lẹ́gbẹ́ mílíọ́nìà kó sọ mí di bílíọ́nìà lórókè yìí. Mo dẹ̀ mo kọ́ lọ́wọ́ máa ṣe because nǹkan tó ṣe ó yà mí lẹ́nu nínú fámìlì mi èmi ni mo kọ́ kọ́lé kódà èmi mo tún kọ́ ra mọ́tò tó wọ́ more than 10 million naira. So ìyẹn mo ṣe wá sórókè pé Ọlọ́run gbọ́ àdúrà lórókè ìdí ọpẹ́ mi nìyẹn.

0: Orúkọ mi ni Akíndélé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló invite wá sí program yìí láti ìlú Ìdànrè. So gba to invite mi, mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà, ilé kejì náà, ọdún yìí náà ilé kẹta.
1: Mo kọ́ 2016
0: mo ti ń kọ́lé mi lè parí ẹ̀.
1: Okay.
0: So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ọjọ́ yẹn náà.
0: Bàbá ìgbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water, oníká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀, mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ, ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site, wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáà bẹ̀ sí mi ó pọ̀
1: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So àwọn ìwà sọ pé wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o kì í ṣe mi
1: o. Ó ti wá ní gbègbèrè owó
0: báyìí. Bàbá mo dúpẹ́.
1: Gbègbèrè àná ẹtí ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọ̀run ṣe. Ibùkún máa bọ̀. Ọ̀run ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọ̀run ṣe. Ojú rẹ máa bọ̀. Ọ̀run ṣe. Ayé mi dìde. Ọ̀run ṣe. Ìpín mi yí padà. Ọ̀run ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Oyá yóò máa yẹ gẹ́gẹ́ bá yá gẹ́gẹ́ bá. Ládàbàjá bá yá gẹ́gẹ́ bá sàdá. Màá ṣe àlẹ́ gẹ́gẹ́ bá. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ ká pẹ̀lú òye ká tó lọ gbàdúrà méje. John 3:27. Jùwánù sì dáhùn, ó sì wí pé èèyàn ò lè rohun kóhun gbà. Ó bá ní sí dánítì tí a bá fún látọ̀run wa. Ọ̀gá. Kò sí bó ṣe sapá tó.
2: No matter how much you try.
1: Àwọn nǹkan kan bẹ̀.
2: There are some things, sir.
1: Tí ò lè wá.
2: That will never come.
1: Àfi tọ́run bá sí.
2: Until heaven opens.
1: Àyá gàdé bẹ̀rẹ̀ wá sàtà. Ẹ tún pariwo ọ̀run sí.
2: Ṣé ẹ kúrò
1: ẹ kígbe ọ̀run sí.
2: My heaven opens.
1: Sọ pé ọ̀run sí.
2: My heaven opens.
1: Sọ pé ọ̀run sí.
2: My heaven opens.
1: Láti òní lọ.
2: From today.
1: Mẹ̀dú àlejò.
2: In the name of Jesus.
1: Gbogbo èyí tí ọ̀run ti.
2: All of it that happened at the church.
1: Ọ̀run yín bẹ̀rẹ̀ sí. Lọ́jọ́ tí ọ̀run bá
2: sí,
1: ìwọ dìde,
2: ìwọ
1: sànù
2: sí,
1: wà dìde
2: ní
1: ọ̀run.
2: Ibẹ̀lì
1: pé Ọlọ́run bẹ lọ́run.
2: Ó
1: ṣe ń tó
2: wù
1: ní àtètè kọ́
2: ṣe.
1: Ọlọ́run dá ayé, ó dá
2: ọ̀run.
1: Alẹ́ ń tó le mọ́ yìí. Ẹ sọ fún ọ̀run ẹ ló tì. Àgábàlẹ́sà tó o bá ti gbọ́ mi tán. Ní kété o gbúdọ̀ gbàdúrà
2: 15 minutes.
1: Or 30 minutes. Tó o bá ráyè kí ìyàmọ́ bá jẹ
2: mi mọ́.
1: Ọ̀run mi sí. Ó rí pé sa 121. Ó ní èmi ó gbé ojú
2: mi
1: sí ibòsà.
2: Orí
1: òkè wọn ni. Ìyẹn ní ọ̀run.
2: Ibo
1: ni
2: ìrànlọ́wọ́
1: ẹ̀sọ́ ti wà. Àìsà ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
2: òun
1: ló máa ṣe.
2: Mo
1: ti rí àwọn tó lẹ́bùn.
2: Mo
1: ti rán tó mà dúà gbà. Mo ti rán tó lànà
2: ìtì.
1: Mo ti rán tó mà wá
2: ṣùṣe.
1: Tí a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́run.
2: Mo
1: dẹ̀rẹ̀ ẹni tó wà fúré. Nínú
2: operation.
1: Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pátí kan. Ní ọdún díẹ̀
2: sẹ́yìn.
1: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi. Láti Amẹ́ríkà.
2: Ó
1: wá sòkú.
2: Ìjẹ́pọ̀bẹ̀rẹ̀.
1: A wá lọ sí bẹ́rẹ̀
2: àyè.
1: Àwọn èèyàn ńlá ńlá ló wà. I say great people.
2: Àwọn èèyàn ńlá ńlá.
1: Big people.
2: Àwọn ènìyàn
1: tó lọ. Bílọ́níà mílọ́níà.
2: Bílọ́níàs mílọ́níàs.
1: Ọmọkùnrin tó wà pé kó wá
2: pọ̀. Ìmọ̀ ìjẹ́ ìbájá tó
1: sí. Níwọ̀n bá tèmi.
2: Jọba ó lọ́lẹ̀. Mo
1: mẹ́mbà mo rí
2: fún.
1: Sori mo ti kọrin pati
2: ri. Bàbá Sanji pati
1: ri. Náà mo ń rí ọmọkùnrin yìí.
2: Àwọn sí ti jọ̀ngàn.
1: A ti kì í hẹ́.
2: You from
1: good.
2: Abọ́sí.
3: bẹẹni ìlú ń dà
4: ìwà ọjọ́ jọ bí
3: ṣùgbọ́n tó yà mí lẹ́nu
4: nípa
3: wọ́n ń gbé owó fún
4: they were giving him bells of
3: money owó bẹ̀rẹ̀ mo ni
4: àìdá
3: sá lọkùnrin
4: who is this man
3: wọ́n ní gbogbo orin sẹ́yìn
4: they say how this is
3: wọ́n ló ń lo ni
4: he owns them
3: ibo ló ti rówó
4: where did he get money
3: wọ́n ní gbogbo group ọtí mò ń
4: wò yìí the time he took that sister
3: kò sí nǹkan fẹ́ ṣe láyé
4: the place wọ́n tó bí láyé
3: kó jẹ́ london
4: kó
3: jẹ́
4: america
3: kó jẹ́ canada ọmọkùnrin náà mú lọ
4: torí
3: àbúrò ìtàn nínú wọn
5: Yeah, Ọ̀rọ̀ ìrànlọ́wọ́.